0: ìtàn rere láyé yín dà. Ó bá tó yí ìtàn ayé já bí sì padà sí rere sì wà láàyè sílẹ̀. Ìjọ ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè láti ìlú Èkó lóyún yá níbi ìpàdé àdúrà ìsọjí ìta gbangba. Olójó méje gbáko pẹ̀lú àkòrí ìtàn mi gbọdọ̀ yí padà sí rere. Ìsọjí ti máa bẹ̀rẹ̀ láti August 26th. Àwa parí ní September 1st, 2026. Akọni wòlì Prophet Rotimi Ilésanmi aka Baba Sioni lọ́lọ́run máa lò pẹ̀lú àwọn ọkọ̀ Ọlọ́run mi láti bikibikẹ́ bá ti gbé ń bọ̀ wá. Mo ṣe láti sango sí òkè ọ̀rẹ́ àbí ẹ̀yin tí owó dé yẹwa ìlàrò òkèríjà ọjà owó dé ẹdọọdù ọtà alápòtí ẹ máa bọ tààràtà. Mo ṣọ̀kadà lẹ́gbẹ́ sọ pé ọjà owó dé láti bọ́lẹ̀ ní àwùkọ alápọ̀ primary school pápá ìṣeré ọ̀hún láti ṣe o lówódé yẹwa ìpínlẹ̀ Ogun. Nígbà tí ìsọjí ìtìjú ìrókò máa wáyé ní 5th of September 2026 níwájú ààfin oníkọ ìdí ìrókò bọ́dà by 5 PM daily. Ẹ̀lú bàbá Sioni 0706 717 0079. Jésù lolúwa.
1: Ará mi olùfẹ́, Jésù lolúwa. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ yẹn, ìsọjí yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ má gbàgbé tí olúwa ní ká mú wá lónìí. Ó ṣe pàtàkì púpọ̀. Báyìí ni olúwa wí, gbogbo ìwọ tó ti kọ́lé lórúkọ Jésù ò ní padà tá jẹun. Ẹ ṣàmì, wọ́n ti ń pè ẹ́ ní landlord. Ìjì tí máa ń ja landlord, tí máa ń ja landlord, tí ń jẹ́ kó padà di tenant. Ìjì èpè burúkú yìí kò ní jà ọ́, kò ní jà ọ́, kò ní já ọmọ rẹ, kò ní já ọmọ rẹ. Gbogbo ẹ̀yìn tí ẹ ti lo mọ́tò, tẹ́ ń lo mọ́tò, mo gbàdúrà ibi tó gun mọ́tò dé láyé ò ní padà fẹsẹ̀ rìn débẹ̀ o. Oṣù ò ní ta ẹ́, kò ní ta ọmọ tó bí. Ìwọ́ tó dẹ̀ ń lo ọkọ̀ náà tó wù ẹ́ láti pààrọ̀ rẹ̀ sì tójú bẹ́ẹ̀ lọ. Jésù ó máa fi àánú àfi gbọ́ tiẹ̀. Gbogbo ẹ̀yìn tí ẹ kọ́lé dọ̀nà tẹ́ ẹ parí ẹ̀ ànègé gbogbo ẹ̀yìn landlord ní owó dé iye wa àti agbègbè rẹ̀ olúwa ní ká pàdé lónìí. Ẹ̀yin awakọ̀, ẹ̀yin awakọ̀ bóyá òun wa mọ́tò ni tàbí onímọ́tò tó ń di steering mú tó ń wa ọkọ̀ tàbí òun wa ọ̀kadà, ẹ jẹ́ pàdé níbi ìsọjí yẹn lónìí. Olúwa ní kí anoint mọ́tò yín ọ̀kadà yín gbogbo ẹ̀ pátápátá. Olúwa ní kí anoint pẹ̀lú òróró so tá máa fi anoint ẹ̀ wá dí ńlá ni ò ní sí lójú kan mọ́ lórúkọ Jésù. Níbẹ̀ níbi ìsọjí yẹn òun náà ni owó dé. Tẹ bá ti dé owó dé garage ẹlẹ́ẹ̀ lọ sí awúkọ alágbọ̀ primary school. Ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́kadà kò jìnà sí owó dé garage níbi ọjà yẹn. Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì ìwọ ni ẹ̀rí kan. Ẹ gbọ́, mo fẹ́ sáré sàn nǹkan kan tí Olúwa ní kí n bá yín sọ. Mo fẹ́ gbàdúrà kan fún yín ṣùgbọ́n kí n tó gbàdúrà yẹn. Lẹ́yìn àdúrà yìí, ìwọ tó o bá ti ṣe àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí, tètè lọ ṣe àtúnṣe lórí ẹ̀. Nítorí pé Bíbélì ṣáà wí pé a kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí. Ìwọ tó o ti gbé àfọ̀ṣẹ dání, tó o ṣépè fún yàn nígbà tí ò ń bínú tàbí ò ń jà, tí inú ẹ̀ ń ru tí o rò, ìdílé yín ogun, ìdílé tó gbé ẹ wọ̀, tàbí o lọ gbẹ́bọ torí ẹnikẹ́ni láti bá tiẹ̀ jẹ́, tàbí o fi ẹnikẹ́ni sínú ìdè. Mo fẹ́ kó o lọ dáríjì sọ láti ọkàn rẹ, o lè jí kó gbàdúrà tàbí kó gbàwẹ̀ ọjọ́ mẹ́ta pé Olúwa dáríjì mi, ní tí mo dẹ̀ ṣe sí ẹni yìí, mo cancel ẹ̀. Mo fẹ́ kó o ṣe o. I'm begging you in the name of God. Àṣírí ayé o lágbára o. Gbogbo ìwọ tó o ti fi ẹnikẹ́ni sínú ìdè tàbí o mọ̀ọ́mọ̀ o ṣe kà fún yàn. Ǹjẹ́ o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń là kọjá nínú ayé, àfọwọ́fà ara wa ló pọ̀ jù mẹ́. Nítorí pé tó bá jẹ lọ á jẹ bọ̀. Bíbélì wípé Ọlọ́run ẹ̀san, Ọlọ́run ẹ̀san bí ara rẹ dìde. Nítorí pé ayé tẹ rí yìí, ayé ẹ̀san ni o, ayé ẹ̀san ni o. Bó o bá ti ṣe, mo fi Ọlọ́run ṣẹ̀rí. Kó sì tó parí, wà á dẹ̀ rí àmì ńlá tí a pè ní ìyanu ńlá. Mo wá gbàdúrà gẹ́gẹ́ bí Olúwa ti fi sí mi lọ́kàn. Nínú ìdè tí ẹnikẹ́ni fi ọ sí láyé, nínú ìdè tí ẹnikẹ́ni fi ọmọ rẹ sí, ní orúkọ Jésù a tú ọ sílẹ̀. Mo fi ẹ̀jẹ̀ Jésù tú ọ sílẹ̀. Nínú ìdè tá a fi ọjà rẹ sí, nínú ìdè táyé fi iṣẹ́ rẹ sí, ní orúkọ Jésù a tú ọ sílẹ̀. Ìdè àfìdíwọ́, ìdè ìrákòrò, kó já lára ọmọ rẹ, kó já lára rẹ, ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já. Ẹgbọ́, Olórin ní sọ pé ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já, ẹ̀mí mímọ́ já. Ìdè táyé fìdè ni ìdè náà já lónìí. Gbọ́, gbogbo ẹni tó tẹnu bèpè, gbogbo ẹni tó tẹnu bàṣẹ, tó fi ẹgẹ́gàn lónìí, àtèpè àtàṣẹ kó bàjẹ́, kò ní ṣiṣẹ́ lára rẹ mọ́. Ìyanu ló máa rí, ọmọ rẹ a máa rí ìyanu, ọkàn rẹ ó sì balẹ̀. Gbọ́dúà Jésù Olúwa wa, àmín.
2: gbogbo awa ti an bo wa sibi soji na lati ilu isango iju obere onibuku atan ajibawo oke ore e ma bo wa si ori papa ilewe awuko alagba primary school ni ilu owode awa ti ilaro iwoye eredo oke nija bakana e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school ni beni soji na yo ti waye bakana ni awa ti adodo olopanrun alapoti idiota e ma bo wa si ori papa ilewe awuko alagba primary school ni ilu owode awa ti diroko ajilete ihunbo ajegule e ma bo wa si ori papa ilewe ti awuko alagba primary school ni ilu owode ni beni soji na yo ti waye
1: ara mi olufe isoji yen ti bere mimi o egbo bi oluwa ti wi gbogbo nte egbo lekan e ja se be gege loni loruko jesu otira anugba en ti en bo lati ona owode en ti en bo lati ona songo en ti en bo lati songo obere ni lati de owode oja mo e ko so fun moto pe awuko alagbon primary school leti bole o ni waju school yen egbe titi gegege lo wa loruko jesu o layo okan re abale mo nbo loni nibo niyan lagbara lowo de lu mari mo nbo nilu ishaga e ma gba ororo ti august tori e ti gba tele sugbon loni e ma gba loni ara mi olufe ni ilu sotubo egbo dada sotubo ati agbegbe re e ma bo ni shaga e ma bo ni shaga eyin ti ogijo ati kurudu e ma bo ni shaga mu leni tori gbegede ogbina mimi o se mi ororo yen gudogba ti august ni ofe si ni pelu bakana eyin ti ogere gbogbo yin e ja pade ni shaga eyin ara mi olufe ni isin iperu eyin ti peru e ja pade gbogbo yin pata lati ijebode epe e wa gba ororo yi o e sa ri pe ko fi be si akoko sugbon mo gbudo da yin lohun nipa ti ororo yen ni oruko jesu anu olorun ko ni fi sile te ba ti de ilu shaga e ko so fa won niyan pe e nlo si sabo underbridge oni joku ta wo a ki pe o e bi awon eniyan lere a ki pe mo ago mejo ipade o ti bere to ba de fi di ago mejila ori ofe ni mo nbo ja gboro ri
3: o ko sa nso re pe mo dupe lowo olorun baba rosimi because mo gbo ohun won lori radio lowe ni mo ti wa sugbon ngba to nse oga league of friday to koja bi won se nsise iyanu ko sa nso re pe eni ko wa nbi o la la kala emi de re mo ma la la kala to je pe ti ba la la yen nkan yen ma wo mi mole mi ni le dide mo le so ojo meji ki ma dide mama lala orisirisi mama lala pe won ba mi sun mama lala pe mo ri awon to ti ku mo sha lala e to je bi pe mo ni faseni go to je pe bi mo se wa mi ere yo pe mi bo mo se se ministration ni friday to koja mo ma dupe lowo olohun baba rotimi mo dupe lowo ipe won ipe alaye o fi aye mi sile lebi pe mo tete nji si tele mi tete nji mo le so ojo meji mo mo dupe lowo ori oke yi pe o tun mi sile lo o gba mi lowo ogun alakala mo gba awon nkan ti o ti mi o ri lati jo to je pe ko si nkan kan fun mi mo dupe pe gbogbo nkan yen jade die die mo dupe lowo ori oke yi o praise the lord
4: praise the lord emi se oluwa se won pa ye mi lati sagam lewo oluwo mo dupe lowo olorun lori pe yi pe tari gba ti mo tun wa ti ba mo ri yanu sugbon yanu ti mo ri ni friday to koja o po gan yanu nla lọlọrun se fun ki to ko bi jo friday won pe mi mo ri lati 20,000 gba to tun di saturday mo tun omo mi ti mo tin wa ti mo tin suku ti mo tin po n gbele lori won tun pe mi bo ti de mo je ti pa lọlọrun pe ti mo wa ti ni bobirin kan mo pade mi bayi mo la oro anaiti oli to sender obi en ti wa ti do ru ki ma fi pa yan mi ki ma pa ku mi ki ma fi gbadura ki ma da oru omo yen ki ma pe o je dupe olorun pe mo ri iya lori omo yen omo yen pada wa sile pe na ya ti dunu mo dupe lori pe yi pe bi mo se wa mo ri iya nu gba mo ra nu gba ogo fa lo ọdún mẹ́rin ni ó ti lọ. Ìgbọ́n mo jẹ́ ti rí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lórí pé wọn nípa ọmọ ṣiṣẹ́, wọn nípa ya ṣiṣẹ́ o. Orúkọ Jésù wá ṣe dèbèrè, wá gbọ́ èrè náà ní gbèrè tìjú o.
5: Praise the Lord! Orúkọ tèmi ni tún yóò yẹ mi gbà láti jẹ bóde. Ó ṣẹlẹ̀ pé ọmọ kan ní accident ọfẹ́ tu ẹsẹ̀ rẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run pé bí lè sọ mí. Ọmọ náà ti rìn báyìí. Ìkejì ni pé láti gbà tí mo join Prọfẹ̀sì lè sọ mí ní láàkì. Mo máa ń rí àláti nínú àkáǹtì mi. Ìkẹta, oko tí mo ní màálù náà ń jẹbẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ti gbèjà mi jà pé Ọlọ́run ti ń tẹ̀sán lórí ẹ tó ṣe màálù yẹn tó ṣà lọ.
1: Ará mi olùfẹ́, mo gbàdúrà. Ẹgbọ́, ọmọ ìyá yìí tó sọnù lára àwọn mẹ́ta tó give testimony tó ń jẹ̀rí yìí, ọmọ ẹ sọnù. Ẹ̀rí àánú yẹn ti bẹ̀rẹ̀ níbi pé káwọn èèyàn máa rí kán máa ta lọ rẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé rí bó bá ti experience irú nǹkan báyìí tó jẹ́ wípé òré èèyàn máa ta ẹ lọ́rẹ, ogun burúkú ni. Wàá rí wípé nígbà tọ́lọ́run táànú dé, tọ́lọ́run ìmọ́lẹ̀ àlàyé dé sínú ayé ẹ̀, gbọ́ n tó kọ́kọ́ rí ni pé àwọn èèyàn ń fun lówó. Lẹ́yìn yẹn àánú yẹn tún ṣàwárí ọmọ tó sọnù, torí ọmọ tó rí yẹn gan ju owó yẹn lọ. Ẹ wá gbọ́, mo gbàdúrà gbogbo ògo tó jábọ́ lọ́wọ́ ẹ tó rí mọ́ lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ ṣàwárí ẹ̀, ogun àwọn ọmọ rẹ ọ̀run ṣàwárí ẹ̀ fún wọn. Jésù Olúwa wa, amen. Ẹ má gbàgbé lónìí, ẹ máa bọ̀ ní Sagam ní Sabo Underbridge Oníjòkó Town Hall. Ibẹ̀ ni ẹ ti gba òróró ti oṣù tá a wà yìí, oṣù kẹjọ, lórúkọ Jésù yóò dára fún yín. Bákan náà, ìpàdé àdúrà ìsọjí tó lọ lọ́wọ́ nílùú Owódé, gbogbo wa la ti gbọ́. Níbo ni Lówódé? Tẹ́ ẹ bá ti dé Owódé, iye wa níbi Owódé ọjà. Ẹlẹ́ẹ̀ lọ sí Awúkọ́ Alágbọ̀ Primary School. Bákan náà, tó bá di on the 5 ọjọ́ karùn-ún ní inú oṣù kẹsàn-án, ìpàdé ńlá ìsọjí ńlá wà nílùú Ìdíròkò. Níbo ló ti máa wáyé ní Ìdíròkò? Òun náà ni iwájú ilé ọba oníkàn. Iwájú ilé ọba oníkàn ní bọ́dà.
6: Ìjọ ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè, Light of the Living Church.
7: Ayé ń bi mí léèrè, bẹ́ẹ̀ kí ló ń pa mí láyọ̀? Èmi ò sọ fún wọn pé tèmi dire, tèmi dire, tèmi dire.
6: Light of the Living Church láti ìlú Èkó ṣe àgbékalẹ̀ ìsọjí alágbára ọlọ́jọ́ méje. Àkórí ìtàn mi gbọ́dọ̀ yípadà sí rere. My story must change for good. First Chronicles chapter 4 verse 9. Oníwàásù ni Prophet Olúwarótìmí Ilésànmí Bàbá Sioni pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́kan òjọ̀kan. Ìsọjí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ karùn-ún sí ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún yìí, 5th to 11th September 2026. Ibi ìsọjí níwájú ààfin oníkọ̀ Ìdíròkò Bọ́dà Ogun State. Ìsọjí yóò máa wáyé ní agogo márùn-ún ní ojoojúmọ́. Ìgbàlà, ìwòsàn, ìdáǹdè, ìgbé dìde yóò wáyé láti ọ̀dọ̀ Jésù Olùgbàlà. Olùkéde ìjọ ìmọ́lẹ̀ alààyè, Light of the Living Church láti ìlú Èkó. Fún àlàyé tàbí ìtọ́ni 0706717-0079. Jésù jẹ́ ní Olúwa.
1: Ará mi olùfẹ́, gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ mi láti gomẹ́rẹ̀ẹ́rin àgbáyé, mo kí yín o, ẹ kú àdúrà. Mo wá fẹ́ bẹ̀ yín, ṣe rí láti máa gbé ìsọjí kiri báyìí. Kì í ṣe tó rọrùn o, ṣùgbọ́n lórúkọ Jésù ó rọrùn. Mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti ràn lọ́wọ́, ẹ ran ìsọjí, ìrìn àjò ìsọjí yìí lọ́wọ́, torí à ń try láti jèrè ọkàn, à ń jèrè ọkàn sínú Kristi ni. Bákan náà, àwọn tó wà nínú ìdè, a sì ń tú wọn sílẹ̀. Gbogbo ìlú tí a sì ń wọ̀, àwọn náà gbìyànjú o, wọ́n ń dá sí iṣẹ́ Olúwa. Ṣùgbọ́n ẹ̀yin náà, ẹ dá sí ẹ̀yin tí Ọlọ́run ti ràn lọ́wọ́, Ọlọ́run yóò sì ràn ẹ̀yin náà lọ́wọ́. Àkáǹtì nọ́mbà chọ́ọ̀chì leléyìí. Tẹ́ ẹ bá mọ tó course láti ṣèsanjí ọjọ́ kan péré náà tọkọ̀ 5 days, 7 days, millions ni o. I'm telling you the truth. Torí kì í ṣe ìsọjí alátẹ̀wọ́, ìsọjí alágbára tó jẹ́ pé ó kọjá bẹ́ẹ̀ ni. So àkáǹtì nọ́mbà chọ́ọ̀chì leléyìí 0069936107. Ẹ gbọ́lẹ̀ kan sí 0069936107 Access Bank. Orúkọ tó wà ń bẹ̀, Light of the Living Church. God bless you. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0706717-0079.
8: Band FM
9: 92.9.
10: Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́ rẹ.
11: Ìbọn Ọlájì onye ọma na-ege ntị. Kà ụbọchị taa mịtara gị mkpụrụ ọma.
12: Jama'a, barakamu da asuba.
8: mune muku fata samun rana mai tarin albarka amin.
9: On FM 92.9. On FM 92.9.

0: ẹ ò ríran lọ́wọ́ gbà mama ó ti jìyà gan lórí ọmọ lórúkọ jésù kò ní jìyà lọ́wọ́ matthew ọ̀pọ̀ jìyà lórí ọmọ wọ́n tó jìyà lọ́wọ́ ẹ̀yẹn ẹ ti jìyà lórí ọmọ ẹ ní jìyà lọ́wọ́ ẹ ti jìyà lórí ọmọ ẹ ní jìyà lọ́wọ́ bẹ́ẹ̀ ló máa rí àárọ̀ ẹ ríran lọ́wọ́ gbogbo ègún àti májẹ̀mú ìdílé lórí ayé yìí ọlọ́run yìí dànù ẹjọ pé ìgún ìdílé bàbá ìgún ìdílé ìyá ti ń bẹ lórí mi láàárọ yìí ayérayé ẹ bá yí dànù isí àwọn ọ̀tá lórí mi ayérayé ẹ bá ń bàjẹ́ májẹ̀mú òkùnkùn lórí ayé mi ayérayé ẹ bá yí dànù àánú júdà ẹ ràn mí lọ́wọ́ àánú júdà ẹ gbé mi dìde látòní lọ ọ̀nà mi máa là ọ̀nà ọmọ mi. Mala, Latoni, Marina Law, Bello Mari, Jesu, Oluawa, Amen. Ebu Mesa, Laro, Monsoni, Pato, Tadi, Libra, Yusuke, Patapata, Patu, Idile Kro, Kamuwa, Nino Ide, Apamanti, Abad, by Jusile, the woman who Mesa, Nino, where Isaiah chapter 49, verse 24, Badua. Gbogbo èdè tó dé ọ ayérayé máa já ìdè ọ àwọn Isaiah chapter 49 verse 24-26.
1: A lè gba ìgbógun.
0: Ayo.
1: Lọ́wọ́ alágbára
0: bí. Sá lè gba ìgbógun lọ́wọ́.
1: Àbí a lè gba àwọn òǹdè.
0: Àbá a lè gbó òǹdè.
1: Lọ́wọ́ àwọn tí ó tọ́ fún.
0: Lọ́wọ́ àwọn tó tọ́ fún.
1: Bàbá ìlọ́lúwa wí.
0: Bá ìwà lọ́lúwa
1: wí.
0: A sì lè gba àwọn òǹdè.
1: A gba
0: àwọn
1: òǹdè.
0: Lọ́wọ́ àwọn alágbára.
1: A ó sì
0: gba
1: ìgbógun.
0: A ó gba ìgbógun. Máa gba àwọn ọmọ rẹ
1: lásì.
0: Àwọn tó bá ní ọlára.
1: Máa
0: fi ẹran ara wọn bọ́
1: wọn.
0: Òun ẹ̀jẹ̀ ara wọn ní àmúyọ.
1: Bí
0: ọtí wáìnì.
1: Gbogbo ẹran ara wọn. Ni wọ́n jẹ́ ibi búrẹ́dì.
0: Ibi
1: olúwa olùgbàlà rẹ. Àti olùpadà rẹ. Ẹni alágbára ti já kọ́.
0: Máti máa gbọ́ ti bíbélì mú. Òun sọ nípa tó tàbí nípa. Olúwa sọ wípé ẹni tó bá bá ọjà. Ó láwù bá wọn jà. Ẹ wá wo nǹkan sà. Èèyàn tó lè gba ìjọsílẹ̀. Mark chapter 3 verse 27. Ó ní ẹnìkan wà lè wọlé alágbára. Mark 3:27.
1: Ó ṣe ẹni tí ó lè wọlé ọkùnrin alágbára
0: kọ́
1: kí ó sì kọ́lé ẹrù
0: bí
1: kò ṣe pé ó kọ́kọ́ di ọkùnrin alágbára náà ní ogun.
0: Gbogbo ẹyin tí ayé yín wà nínú ìdè láàárọ̀ ayé rẹ̀ gbà tó sílẹ̀. Matthew mo gbàdúrà gbogbo àwọn táyé wọn wà lóde láàárọ̀ yìí ayé ẹ gbà tó sílẹ̀. Omi a bá sọ nípa ìtúsílẹ̀ inú ìdílé mi wà ọ alágbára ti bẹ̀bẹ̀ o ní fáìtì ìjáni àtẹ̀bíkíní àtẹ̀bíkejì àtọkọ àtìyàwó ìjáni ojoojúmọ́ mo tún máa lọ bí síkèéré yìí ni ọ wà ní sí láríjà kan tó lẹ́jàálẹ̀ torí pé ẹ gbọ́ra kan ó bẹnu lé yẹn tó ń jà ẹlẹ́ẹ̀kejì o ní ìdílé mi wà má jẹun tó dè wọ́n o ní barrenness. Agan wari ewo dile Abraham Abraham jade Isaac omo the same thing iyawo ti Jacob na to feru iyan na to se kini o ya gan mo gbadua loruko Jesu ibi o ni ba o ninu dile mi gbese ni alagbara to joba nibe ninu dile mi iku omo ni akobi omo opodokopo ninu dile ti woni awon kan wa number 6 ninu dile mi on to joba nibe o ni sickness. Iwa isan kan na don see everybody o let them pa won excuse sir ninu dile mi orisirisi awon kan won ki lo ese dale awon kan won ki lo oju won dale awon kan orisirisi ona o ni aisan ti ma n wole si won lara sugbe mi o ma o enta ye fi de o ma won ira re ina baje la re Matthew ina baje la re ina baje o ni ina baje in John chapter 10 ni verse 80 ó ṣàlàyé pé o lè ní gbogbo àwọn ẹ̀mí yẹn ó ní o lè àti ọlọ́sà pàǹkà.
1: O lè àti ọlọ́sà ní gbogbo àwọn tí wọ́n ti wá síwájú
0: bí ìlú
1: gbogbo àwọn àkùtàn kò gbọ́ tí wọ́n.
0: Máa gbọ́ tí wọ́n
1: mi ní ilẹ̀kùn.
0: Sọ̀rí àìsàn tí ń sí ọ yẹn o lè kan ní sà gbogbo ohun tó ti jí inú àgọ́ ara rẹ̀ adápadà láàárọ̀. Matthew bàbá mi ò kàwé kan náà bíbélì ẹ̀rú gbà mí. O ni Matthew 22:23 bíbélì wípé láti verse 23-29 bíbélì wípé inú ìdílé kan ẹ̀mí ikú ó dẹ̀ wọ́bẹ̀ ó dẹ̀ pa èèyàn méje èèyàn mélòó méje yẹn náà ní yáyẹ dẹ̀ bí nítorí pé wọn ò gba ìtúsílẹ̀ èyí àkọ́kọ́ máa wọ nǹkan Matthew chapter 22:23-29.
1: Àwọn
0: arákùnrin méje kan ti wà lọ́dọ̀
1: wa èyí ẹ̀kíní lẹ́yìn tí o gbé aya rẹ̀ yìí ó kú bí kò ṣe ní irú ọmọ ó gbé aya rẹ̀ sílẹ̀
2: Loru kore, ko ye pada. Laro yi, o ri na wo, ni waju Olorun. Ide re ja laro yi.
0: o dominera o o dominera mo gbadura gbogbo en to gbo mi o se bi kibi to ba wa laye loruko bi staff o neba o baba o neba o o ni ti e se mo gbadura fun yin be ni riba nu je ibi o ni staff yin anu ni staff yin o ni ti e se loruko baba o mo atemi mi be lu ma jesus oluwa wa
2: amen amen amen.

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún ń ṣòwò alágbára ńlá láti máa gbàgbà fún gbogbo oníkojúkò ènìyàn. Adún méjìlá òróró òru gàjọ́ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé. Ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ ilé ìwé tún máa gba báárọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn ké pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú gáàj. Ẹ̀wọ̀ mọ́rúwá tàbí máìkrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ̀sọ̀kalẹ̀ ní Bẹ́gà bọ́stọ̀. Ẹ̀sọ̀dẹ́sùn ní gèjì títì. Ẹgbẹ́ òkàdá kẹ́s

Ẹ̀dá kọjọ́ ẹ̀yìn tẹ̀ ń yọ ọbẹ̀ òkúta àtẹ̀yìn tẹ́ fẹ́ fọ aṣọ àti láfúsá. Mo fẹ́ gbà yín lámọ̀ràn pàtàkì, ẹ bá dẹ̀ tẹ̀lé nínú adùn. Lẹ́ẹ̀kan sí, mo rí àmì òjò lénìí, ó sì ṣe é ṣe kó dunlẹ̀ díẹ̀ débi pé yóò ṣàn ọ̀gbàrá láwọn agbègbè kan. Kódà ọwọ́ ìdajì yìí, òun náà ni òjò yá bẹ̀rẹ̀ sí ní fún. Ní kété tí aago mẹ́wàá àárọ̀ tó bá ti lù àgbọ̀gbọ́n ní sókè díẹ̀, òtútù yà á sọ̀kalẹ̀ dáadáa pẹ̀lú ìró ariwo kòkò òjò tó máa gbọ́ àti ìtímọ́ tí ó máa ṣe ìtímọ́ lójú sánmọ̀. Àsìkò yìí gan ni ọwọ́ òjò yìí yóò bẹ̀rẹ̀ sí ní dunlẹ̀ díẹ̀ díẹ̀, yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ di alẹ́ ni látàárọ̀ yìí yóò ti ṣe bẹ́ẹ̀. So tẹ bá ti mọ̀ wípé ẹ ò ní sí ilé lénìí, ẹ̀yà wá ẹni tí yóò bá yín ká o. Bíbẹ́ ẹ̀kọ́, òjò apàpàtá yóò tún pa jẹmẹjẹmẹ etí ẹ̀. Bẹ́ẹ̀ náà, kẹ ẹ rántí kẹ mú àbùradà yín dání, kẹ tó kúrò nílé, torí pé trout ẹ̀ ni mo rí òjò, ó dẹ̀ ṣeṣe kó rọ̀ trout. Bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe ní ọ̀la Sátidé náà pẹ̀lú gbogbo ìpínlẹ̀ tó wà lábẹ́ ìwọ̀ òòrùn.

0: yinri.
1: Amen.
0: Olúwa yóò yọ sí.
1: Amen.
0: Olúwa yóò yọ sí.
1: Amen.
0: Agbára Ọlọ́run wà rí gbà mú.
1: Amen.
0: Mo ní wà rí gbà mú.
1: Amen.
0: Tí ó ṣe sí.
1: Amen.
0: Ánjẹ mọ dà yín lóhun.
1: Amen.
0: Ìrìnàjò tuntun bẹ̀rẹ̀.
1: Amen.
0: Ẹ kú oríire.
2: Ẹ mọ̀ pé fún àdúrà. Bá ti ń parí ètò.
0: 070-4912-3572. Ẹ wo ẹni tí ẹ sì ń gbàdúrà fún wa tí ẹ ń gbé ọwọ́ wa sókè ọ̀run ó tì yín lẹ.
1: Amen.
0: Ẹ ó ṣe rere.
1: Amen.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Ọ̀nà là fún ọ.
1: Amen.
0: Tí ẹ ó ṣe.
1: Amen.
0: Ojú Olúwa kó wà lára rẹ.
1: Amen.
0: Májẹ̀mú dá
1: Olúwa. Amen.
0: Ṣé bẹ́ẹ̀ fún ọ.
1: Amen.
0: Jésù lu àwọn.
1: Amen.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí Olóòpọ̀ kù ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.

àmọ́rí o obìnrin yẹn ò mọ̀ pé ọjọ́ ibi ń pa ọ̀nà lórí ka yẹn lòún rìn ọlọ́run má jà tẹlẹ̀ lójúmọ́lẹ̀ ibi ogun ti lanú lẹ̀ pé òun gbọ́dọ̀ mẹ̀jà ọlọ́run já báwọn gbàbẹ o lọ́la nọ́bí muhammad salami wa salam ẹ káàbọ̀ sórí ètò gbọ́nà ọ̀ṣẹ́ rí apá kìíní iléeṣẹ́ bond 92.9 jimọ̀ tó kẹ́yìn oṣù kẹjọ rẹ o jọ̀mọ́ dákun bá mi ṣe alhamdulillah oníṣẹ́ ńlá nọ́bí muhammad salallahu alayhi wa salam dákun ṣe alhamdulillah ó sì dúpẹ́ dúpẹ́ oore kò dẹ́rùn amújímọ̀ àkọ́kọ́ àtújọmọ́ ètò kẹ́yìn ọjọ́ kejì ìdílọ́gbọ̀n oṣù kẹjọ ẹgbàá ọdún ó lé mẹ́rin láìfò oníṣẹ́ ńlá muhammad salallahu alayhi wa salam dákun ṣe alhamdulillah ó pẹ́ dúpẹ́ oore kò dẹ́rùn amújímọ̀ àkọ́kọ́ àtújọmọ́ ètò kẹ́yìn ọjọ́ kejì ìdílọ́gbọ̀n oṣù ẹgbàá ọdún ó lé mẹ́rin dílọ́gbọ̀n friday jimọ̀ tó kẹ́yìn alhamdulillah rabbil alamin jọmọ ẹja jọgbọlọrun ọba tóbi aláàbàr anularigba o tọláìtọláì anularigba àwọn tí wọn níwà pẹlẹ ìwà tí wọn ò dẹsẹ tó wá wàláì wọn ti lọ àwọn tí wọn jù wá lọ wàláì wọn ti lọ àwọn tí wọn rẹwà wàláì wọn ti lọ àwọn tí wọn lọkọ tó dájú tó ọkọ wa lọ tó lọ ilé gidi tí wọn lọwọ gidi lápò wọn wọn àkáǹtì wọn wàláì wọn fi gbogbo ẹlẹ lọ wọ́n yàn dé pípé wọ́n ní nọ́mbà rẹ̀ ààrẹ ń gbé kóòlù wọn ààrẹ ń pè wọ́n wá láwọn ti lọ físà tí wọ́n ti lù sórí pásítọ̀tì ẹlòmíì ó lé òun mẹ́wàá àwọn aláwọn fílẹ̀ wọn lọ jọ̀mọ́ èmi àti ẹ̀ta àwà já mọ́ nǹkan ọlọ́run dè fi àánú rẹ̀ dára sí awakọ̀ láti ṣe pé aláwa bọ́lọ́ọ̀ba tóbi atúnika ṣe alhamdulilayi atúkọ̀ àṣe ọlọ́ọ̀ba aláwa aago mẹ́ta àbọ̀ ní agbègbè anthony níbi taxi park wọn ti rí ìtìmí bí ọ̀kadà ni ìmọ̀ bí ọ̀kadà ni èmi náà mọ̀ because that is how ọ̀kadà kí wọ́n ọ̀fíọ́sà àtàdé àlù wọn bí àwùtílẹ̀ àwọn àgbàlagbà wa ẹ̀ máa kọ́ máa sùn lè àwọn ọlọ́kadà yẹn ya àwọn ọlọ́kadà tó ń gbá bí àwùtílẹ̀ wọ́n ṣe tó àti pa ìyá wọn gan fúnra wọn wọ́n yìí ṣèyàn rè tẹ́bá mọ yí àwọn àgbàlagbà tó sọ dé dìdàkudà tó sọ dé agbẹnu agbẹfọhùn tí wọ́n lè rìn mọ́ ìjọba rẹ̀ rí nǹkan ṣe sí wọn wọ́n lẹ́nu mẹ̀bí mi rí rẹ̀ àní wọ́n á tò sí àlọ́pàjà kò síbi tí wọ́n yẹ tò sí wọ́n á tò sí àlọ́jẹ ẹ̀rọ wọn lóṣòdì àlọ́kà tó gba express nínú bí a ti lè àní wọ́n á tún lè wọ́n máa gbé ọ̀kadà gorí kan kéré táwọn bí a bá di oṣòdì wọ́n wá fèsì àrá tá à ń bọ̀ láti ọ̀nà lárípọ̀ ṣogúnlẹ̀ tá à ń lọ sọ́nà musin wọ́n máa gbé ọ̀kadà gbà wọ̀ tó bá sọ́ra kíá wọ́n ti pín ẹlẹ́sẹ̀ wọ́n á dẹ̀ dìde wọn lọ. Ṣàánú Nàìjíríà o ọlọ́run máa ṣàánú wa o torí náà ọkọ̀ tí wọ́n ló ṣubú kọ̀ńténà tí wọ́n ló ṣubú ẹ má gbàgbé ni anthony láti gbàgbé ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn via ota sípàkì ẹ lọ sí ọ̀nà òṣòdì kò dẹrùn rárá o àmọ́ ẹ jẹ́ kí n sáré fi ohun yín sórí afẹ́fẹ́ kẹ́ ẹ lè mọ bóyá ṣẹlẹ̀ gan àti akitiyan àwọn lasma àti pé alàgbà ọkọ̀ láti gbẹ̀rígbẹ́ aago mẹ́ta bọ̀.

0: sọ jí mi sí mi láìra mọ́ni rahim adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àlẹ́ àmúdà olúwa iṣẹ́ àti jẹ́ ká rí jímọ̀ olóyin jímọ̀ aládùn jímọ̀ alágbàríkà jímọ̀ tó kọ́ yín oṣù kẹjọ ọdún 2026 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí náà ni ọjọ́ kejì ní ìmọ̀ ìyẹn 28 oṣù kẹjọ 2026 olúwa ṣe o àmọ́ lóore ọba ọ̀làyè gbogbo ọ̀rẹ́ ọwọ́ àtọwà lọ́jọ́ tèmi yóò tẹ̀wà lọ́wọ́ oore oṣù kẹjọ yóò tẹ̀wà lọ́wọ́ gbogbo àdáwọ́lé wa kò yọrí sí rẹ yọnu sí mi sànú mi o yọnu sí mi sànú mi yọwọ má ṣe dá mi dábò káàtà mi bá mi bẹrù mi lórí o ọlọ́run ọba kó yọnu sí wa kó sànú wa má dá dábò káàtà wa ọ̀bùn káàtà wa pọ̀ sí ọlọ́run ọba kó sà kó gbọ́ ẹ̀bì àdúrà wa gbogbo tá à ń fẹ́ fọlọ́run ọba fún rere kó ṣe gbọ́ nǹkan tá à ń fẹ́ kọ́lọ́ ọba kó bá wa mú kúrò akọ́lá jímọ̀ tèmi jímọ̀ náà ló máa jẹ́ fún wa bíbí yín náà rèébí sọlá balógun òkín pé
1: Baríkà Jùmọ́à gbogbo olólùfẹ́ kókóró iléeṣẹ́ Bond FM báńtì mi ṣe wà nínú ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ìyẹn jẹ́ ọjọ́ mẹ́ta tí oṣù yóò kásẹ̀ lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún máa lọ sópin aláwọn ọdún ìjọ tá a bá tún ní ká wojú ọ̀run nínú ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún rábìlì hawa 48 AH àdúrà wa yóò gbà ní agbára ọlọ́ba ilé náà ni àgbà ìjọba sórí ètò wa ètò kókó ni wọ́n rìn fún ti àárọ̀ tó ní gẹ́gẹ́ bí ìṣe wa wọ́n níbi tá a bá pèlú ẹnìkan kì í fi tẹ̀lẹ̀ Baríkà Jùmọ́à ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ rédíò nàìjíríà káwátálẹ̀ wa nàìjíríà Alhaji Muhammad Bulamba Mangode Mala ìyẹn débi òdúró bákan náà àgbàgbé díẹ̀ lò fún iléeṣẹ́ rédíò nàìjíríà ká ti kó akin lọ́pọ̀lọpọ̀ kí wá iléeṣẹ́ yìí arákùnrin Gbẹ̀ngà Fátìlé àgọ́ láìpẹ́ wo olólùfẹ́ iléeṣẹ́ kókó owó iléeṣẹ́ Bond FM mọ́jà gbáàgbé onígbògbò nípa yóò gẹ́gẹ́ bí ṣe wa èyí tó yẹ pé a wà ní agboolé ìjọba ní Èkó olóòtú wa fún tààrọ̀ tòní ni Adéyẹmí Adéṣanya àti gbọ́dọ̀ gbàgbé sínú olúbọ́dún tó sẹ́nà lọ tí ìwé ìfidọ́ wa ń bíbá ẹ̀ mọ́gàdí ìwé ìròyìn àtàwọn ibi àti àbájáde àjọ ń kọ́ ọmọlùbọ́ ni kókó orin iléeṣẹ́ bọ́dọ̀ ń tẹ̀síwájú yá mẹ́tò tọ́ láti wáá tògùn náà ìkẹ́ àjọṣe papọ̀ náà ni tọ́ba rí bẹ́ẹ̀ bísímilá ìbá ń wa ara máa ń mú ara ìmì fi lé mi lọ́wọ́ lẹ́ẹ̀kan sí sọ bísímilá ìbá ń wa ara máa ń bá ń ara mi fi le gbogbo ta ba fẹ se ka se bi si mi lai ramon to ba fẹ ka koko nu radio nigeria se bi si mi lai ramon ke mo ru ko to nkwa kai na ni ka gba foro ba guardian wa pelu mi laaro e daily trust no gbe yin ba gbegbe ni gbota na dun to ninu odun lojojo koko nu we re se body to ko ni kan o ya ju le
0: ni telegram e ko ojuma ba kan na the nation won wa nu koko laaro ti to ba wa je be ni njẹ jẹ mọ pe latari gbogbo gbogbo tun awaye 2027 ọlá iná ni ìkòníjọlá lọ ọlá ní kíni o àwọn tó dìbò inec wọn náà ó fọn rere gbogbo àwọn tó máa dupò orúkọ wọn wọn ó mà tààrẹ ta sípò gómìnà àti ilé ìgbìmọ asòfin o.
1: ààrẹ lẹ́wọ̀ nàìjíríà sọ́dọ̀là mẹ́ẹ̀ tinubu wọn ní èbú ọlọrun táwọn tàbọ̀ tanẹ́rẹ̀ lórí alájà àti pàtó sàṣọ pé tí kára bá sun lóore owó ìrànwọ́ petrol wọn ó da padà ààrẹ ní ká lọ fọkànbalẹ̀ wọ́n ṣe ìpàdé pàtàkì pẹ̀lú àwọn gómìnà jáde rẹ̀ wà nàìjíríà kí ni ìpàdé náà já lórí àjẹpọ̀.
0: àwọn bíṣọ̀bù

0: olóògùn àtàwọn tó ń ṣàtìlẹyìn wọn torí pé kí ni wọn tún ṣe jí àwọn èèyàn ní gbogbo níjọba àbílẹ̀ wo ẹgbọ láàárọ tèmi.
1: màálù tó kù ló mú kánà fúlàní pàpà o trump ń bẹ fún àwọn tó ń darí bọ́ọ̀lù ìsìnpánlẹ̀ wa nàìjíríà ìyẹn nfl president lórí pé ọkọ̀ ìfipò wọn sílẹ̀ ní ẹ̀bá ọkọ̀ ìfipò yín sílẹ̀ ẹgbẹ̀lẹ́mù kówó tẹ jẹun sápò àtọ̀pinpin yín o.
0: lórí àti dẹ́kun àfẹ̀míṣòfò ń jẹ̀mọ́ pé àwọn tó wà ní ìgbìmọ̀ àṣọ abẹ́lá kan tó jẹ́ pé wọn pọ̀jù lé ìgbìmọ̀ àṣọ ojúṣòfin lẹ̀ wa wọ́n ti ń padà bọ́lá mẹ́ẹ̀ tinubu gbogbo tẹ́ bá ní kẹ́ ẹ gba o agbára tẹ́ bá ní kẹ́ ẹ ṣà dẹ́kun àwọn àfẹ̀míṣòfò ìjọ bọ́n ṣe ń dùnmọ̀ rọ̀rù o tó gẹ o.
1: bẹ́ẹ̀ rí ohun yóò sunkún ní gbajúgbajà ọjà kan ní ìpínlẹ̀ taraba lánàá òde àwọn mẹ́fà lọ́jọ́ kó dágbére fáyé tọrọ mọ àwọn lọ́jà kárakáta nígbà tí mọ́ ẹgbẹ̀lẹ́mùkú ẹran mẹ́ẹ̀ tọ̀lọ̀ kọlù wọn o.
0: ǹjẹ́ ìmọ̀lára àwọn tó ń jí gbé ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ti kó wọn padà tí àwọn ọba ìpínlẹ̀ Kwara tó ń ṣètọ́jú wọn máa ti taari wọn sọ́dọ̀ àwọn ẹbí wọn báyìí
1: o. kí wọ́n kú tẹ́lẹ̀ wọ Nàìjíríà ọlọ́run epo àbẹ́rẹ́ òfin rà ẹni tó jẹ́ ẹjì sóhùn àti àwọn ẹgbẹ̀lẹ́mù kó àwọn ọlọ́pàá tọ́run tó fi dẹ̀dọ̀ láti gbógun ti àwọn èsì ikú wọn darí ẹ̀ lọ sí ìpínlẹ̀ Niger lórí ìjínigbé tó ṣẹlẹ̀ nílé ìjọsìn yẹn mọ́ṣáláṣí o.
0: ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yí pé àwọn ẹgbẹ́ òṣèlú adc máa ti ń fọ látàrí owó kan bílíọ̀nù kan dọ́là náírà tíjọba àpapọ̀ fẹ́ lò fún ètò kan ni ọgbọ́n náà ń dá o láti fi ràbò láti fàbò peter ibo tí 2027 ìbò gbogbo tó bá yá ni wọ́n ń dágbọ́n o.
1: ẹ̀yin lọ wá tí wọ́n sílẹ̀ ọmọ fún kani inú burúkú làgbà ní àgbàgbọ́dọ̀ lọ́rọ̀ burúkú lẹ́nu àwọn tó ń jà fẹ́ tọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ tí alága ìjọba ìbílẹ̀ kan sọ ní olúlẹ̀ wa àbújá pé bẹ́ẹ̀ bá dìbò fún ẹgbẹ́ òṣèlú apc ẹ kò lọ síbò wọ́n ní kí wọ́n lọ mọ̀.
0: wọ́n ní ilé làbọ̀ sí ni ogbó ẹ padà sí pẹlọwọlọ látàrí àwọn tó ń dojúkọ àwọn ọmọ nàìjíríà lórílẹ̀-èdè wa lórílẹ̀-èdè south africa lọ́hùn-ún ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn bíi 87 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́mọ kó kángara wọn kúrò wọ́n ti padà sílé pé ilé làbọ̀ sí ni ogbó.
1: ẹ rí gbólóhùn ẹ wo gbólóhùn ẹ mọ̀ pé ìjọba àpapọ̀ ń gbìyànjú igbákejì ààrẹ alàgbà kassim shettima ó jẹ́ kó dúmọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè tó ẹ fà jẹ lórí àtúnṣe tó rọ̀ mọ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nígbà wọn tari ẹ̀ sí àwọn nǹkan kan ò kí ni àwọn nǹkan ọ̀hún ẹ filẹ̀ ní 92.
0: látàrí ìgbọ̀n ọ̀tun àti ìsọdọ̀tun fún àwọn ọlọ́pàá pápọ̀ jùlọ ìkọ̀ tó ń ṣe fún àwọn ọlọ́pàá ń jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ ti sọ báyìí o láti ṣàtúntò àwọn ilé àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn agbófinró mẹ́tẹ̀lọ́tọ̀ọ̀tọ̀ ní àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà.
1: kọ́ni tó lè ní nǹkan tó ń fẹ́ tán láyé musika kò sẹ́ni tó lè ní nǹkan tó fẹ́ tán láyé bó lówó bó bímọ bó lálà àbọ̀mọ sẹ́ni tó lè ní. orílẹ̀-èdè wa nàìjíríà ń gbáradì láti jọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè saudi arabia lágbàgbé bangladesh lórí ìtọ́rọ ti ìdáàbò nílẹ̀ wa nàìjíríà.
0: ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ní kò lè dá gbóṣe tá a bá sọ̀gbọ̀ 2027 fún ipò ààrẹ ǹjẹ́ mọ̀ pé ó ti rọ́gbọ́ àwọn olùkọ́ni àwọn akẹ́kọ̀ọ́ àpapọ̀ pátápátá ẹ̀ṣà kẹjẹ́ kí ààrẹ wa bọ́lá mẹ́ẹ̀ tinubu kán tún wọlé lẹ́ẹ̀kan sí o gẹ́gẹ́ bí ààrẹ ìlẹ̀ wa nàìjíríà ta ló sọ́ dímọ̀ nígbò náà ti sọ ẹ máa gbọ́ lábàárí láàárọ̀.
1: ẹnu ẹbí ń kọ méje wọn ń tàkó tó ọrọ sí igbákejì ààrẹ náà àtikú abaka lórúkọ sọ ní orílẹ̀-èdè wa nàìjíríà àti nípa ọ́fíìsì ààrẹ àwọn gómìnà ní ọ̀yọ̀kọ tọrọ nítorí pé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ni.
0: alàgbà peter obi mà tún ti sọ̀rọ̀ káàárọ̀ tèmi ó ní ẹ̀ ń sọ fún mi ẹni mi mọ̀ kankan ṣe bóun etí bá dupò ẹ máa wò ó ẹ jẹ́ kí bóyá 27 tí ń bá wọlé sọ gẹ́gẹ́ bí ààrẹ ẹ mọ̀ wípé ẹ ní ààrẹ gidi o èmi kọ́ mo sọ o alàgbà peter obi kí ló sọ níbo ló ti sọ ẹ máa gbọ́ lábàárí lára.
1: àwọn ọmọ àbí ikọ́ àkọ́ lápẹ́pẹ́ ń ya lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo lórí bí wọn ṣe ń gbọ́ wípé abẹnugan bẹ̀ wọ́n fẹ́ yọ kúrò nípò.
0: sọ gẹ́gẹ́ bí ààrẹ ẹ mọ̀ ẹ ní ààrẹ gidi o èmi kọ́ mo sọ alàgbà peter obi kí ló sọ níbo ló máa gbọ́ lábàárí lára.
1: àwọn ọmọ àbí ikọ́ àkọ́ gbà lápẹ́pẹ́ ń ya lọ sílé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo lórí bí wọn ṣe ń gbọ́ wípé abẹnugan bẹ̀ wọ́n fẹ́ yọ kúrò nípò. ìtọ́sílẹ̀ lánàá nípínlẹ̀ Ondo.
0: ẹ jẹ́ kí n lọ sí ìpínlẹ̀ anambra gómìnà náà máa sọ láàárọ̀ tèmi wọ́n ní ẹ̀wọ̀ gbórówó bẹ́ẹ̀ ríṣẹ́ wa bẹ́ẹ̀ ríṣẹ́ wa ǹjẹ́ ìwà kan sí ètò tí mo ṣe pàápàá jùlọ àwọn ojú ọ̀nà tí mò ń ṣàyẹ̀wò ẹ̀fin lọ́lẹ̀ láìpẹ́ láìjìnà láti jẹ́ káwọn èèyàn mọ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n máa tàbẹ́lu o.
1: àwọn oníròyìn owó pèdè iyọ ayélujára kò lórí ìjábọ̀ tó yẹ kó ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn láàrin ọdún kan ǹjẹ́ mọ̀ pé àwọn èsì òkọ kú àwọn bandits àwọn apanijayé ẹ̀mí gbà àwọn tí wọ́n jí gbé pa wọ́n lọ bí 7,000 àti 1,000,000 7,825 tó sì jẹ́ pé 1,000,000,000 ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ 80 lọ́jọ́kùnrin gbà lọ́wọ́ àwọn ẹbí o.
0: wọ́n ní ẹni tó bá máa dàgbà ni kò máa ní ìpàlọ́wọ́ arúgbó ló mú gómìnà ìpínlẹ̀ Kano ṣe bẹ́ẹ̀ bàbá máa ṣe gẹ́gẹ́gẹ́ kí ni bàbá ẹ̀ ṣe ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé látàrí owó oṣù tó ń fún àwọn tó ti fẹ̀yìntì
1: 5,000,000 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti sọ́ di 5,000,000
0: ẹgbọ̀ láàárọ̀
1: tèmi. ọmọ olúyọ̀lẹ̀ àwọn fẹ̀jọ́ kan sùn yín o ẹ mọ́ sọ wípé àlàṣe àtúndé olùbàdàn tìlú ìbàdàn ń tàkù tọ̀rọ̀ ọlọ́run kan ń pè ní ọmọ ẹgbẹ́ apc pé kan ń parọ́ mọ́ òun.

0: gẹ́gẹ́ bí ọba wọ́n lè wá gbàmọ̀ràn ẹ̀mọ́ ẹ̀mọ́ parọ́ mọ́.
1: Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fọn ilé ni ó ní èmi ò fọ́rọ̀ àwọn tó ti fẹ̀yìntì mi ìfọ̀rọ̀ wọn ṣiṣẹ́ ní ìpínlẹ̀ náà ó ní kódà kó tó di pé mo gbé ìṣàkóso ìjọba sílẹ̀ tí n fẹ́ dúpọ̀ sí parẹ́ ọdún 2027 ó ní ẹ̀wọ̀ àwọn tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ohun tó fẹ́ gbètò kan kalẹ̀ fún yóò ṣe wọ́n lóore o.
0: Ní ìpínlẹ̀ Kwara bákan náà lórí ìbò gómìnà Ṣèbó gómìnà àwọn ọ̀tá Abdulrahman lẹ́nu ẹgbẹ́ APC ọgbà Fẹ́lúbí Aṣàtújọ Lálékan wọ́n ṣe ìpàdé pàtàkì agbára kan kíní ìpàdé náà dá lórí àjẹgbọ́.
1: Bílíọ̀nù mẹ́ta ló lé pẹ́sẹ́ díẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Jigawa máa lọ bọwọ́ lù báyìí o láti ṣe ètò ọ̀gbìn àti ètò ẹ̀kọ́ pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ ní ìpínlẹ̀ náà àwọn tó wà níbẹ̀ kó lè jẹ mùdùmùdù ìjọba tiwantiwa.
0: Kí la gbé kí la jù kí ló ṣe dèrò ẹ̀wọ̀n àṣejù pọ̀ wọ́n ní àmọ̀tẹ́kùn kan wọ́n ń wá odò lórí kó lu ọkùnrin kan dákú pé kò sí ẹkọ sí ríbẹ̀ gẹ́gẹ́ bí agbófinró tiwa.
1: Ẹ wá wo ṣé títa ni gómìnà ìpínlẹ̀ Zamfara tó mọ̀ ṣe láàárọ̀ tèmi ó máa gbé ìgbésẹ̀ kan kalẹ̀ kódà àwọn tó wà nípìnlẹ̀ náà wọn ni àṣẹ gómìnà ìṣẹlẹ̀ fún àwọn tó kù díẹ̀ káàtó.
0: Láàárín àwọn ẹjọ́ lọ́balọ́ba láti yan ìjọba lílọ́nilé bàálẹ̀ lọ́rẹ̀ dúgbò ọba lónìlú lórí ayẹyẹ ọjọ́ bí ọ̀tọ̀ ọdún ọlọ́ta tìlú ọ̀tà ọba ńlá tó nípa ńlá nílùú ọ̀tà bí wọn bá ṣẹlẹ̀ lágbélé ó ń kágbó sẹ́nì kan jẹ nìkan lọ.
1: Ǹjẹ́ ìmọ̀ pé gómìnà ìpínlẹ̀ Anambra mọ̀ fún ẹ láàárọ̀ tèmi bí orílẹ̀-èdè bí ìpínlẹ̀ tó 35 years ó sọ láàárọ̀ tèmi ó ní ẹ wá wètò kan tí mo gbé kalẹ̀ tí ó jẹ́ pé tí n bá kúrò lórí àlééfà gómìnà ètò náà tún máa tẹ̀síwájú sí ni.
0: Ibi tí a bá kúrò ẹnìkan kì í fi kò sí àbúrò ìjọba àwa láàrin ara wa tí a sì lẹ́bùn kérésì bá a ṣe ń gbára ìfún ìdìbò ọdún 2027 iléeṣẹ́ FRCN Federal Radio Corporation of Nigeria wọ́n ti kọ́ gbogbo àwọn òṣìṣẹ́ wọn nílànà bá a ṣe lè tọ́ tààtọ́ tààsì tààtì òní dẹrùn nílé wọ́n ń kan sára sí àwọn iléeṣẹ́ ìlú Nàìjíríà fún ẹ̀ka ti Èkó lábẹ́ ọmọ ọba obìnrin Adenike Adegoke èké kàwé kadede.
1: Látàrí ìgbàlẹ̀ngbàtà tó máa wáyé lọ́la ẹ̀ tó jẹ́ alága ìjọba ìkòyọ Balẹ̀dé mà fún ẹ láàárọ̀ tèmi ó ní ẹ dákun ẹ bó ṣe tókẹ́ túyàyà ẹ ṣàtúnṣe gbogbo àdúgbò nítorí àsìkò òjò tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ àdúrógun omíyalé àgbàdáyà gbòòrò.
0: Gbogbo ètò ló ti wà ní sẹ́pẹ́sẹ́pẹ́ lórí kíni lórí ìwúyẹ ọdún kẹfà His Royal Majesty of Dr. Olukunmi Olúṣẹ̀san Akíngbọlá Olú ti
1: orílẹ̀-èdè wa nàìjíríà máa ti ń so ìsorí látàrí ọtọ ọrọ̀ ajé wa tó máa ń gbé lálálá lókè sí o ǹjẹ́ ẹ mọ̀ pé iléeṣẹ́ kan tí kìba ló mọ̀ kan rí pé àwọn ti ń rípa ìpasẹ̀ àti ìgbà ọ̀tún tí orílẹ̀-èdè wa nàìjíríà tó ń gbé látàrí ètò ọrọ̀ ajé wa tó ń lọ sókè dáadáa o.
0: Àwọn ẹgbẹ́ ìjẹ́lẹ̀ wa nàìjíríà wọ́n ń tàkò tó ọ̀rọ̀ pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ lọ́ọ̀lù oògùn ìgbọràn ó sàn ìjọba ẹrú lọ.
2: Iyebíye dákẹ́wòye ṣe iyebíye wọ́n tọ́ ṣe iná bí owó ọmọlúàbí ní ire àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdí ìbẹ́rẹ̀ ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ayé ń yí gbígbé kalẹ̀ ẹkùn ń pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kò bí ìwọ náà gbẹ́káyé aláyọ̀ tí ṣẹ̀dá dáma ó jẹ jáde pẹ̀lú yóò bitters ayé ìdùnnú tí tọ́ka sílera tó péye sọ yóò bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn ní ẹbí rẹ yóò bitters wà lólómi jẹ́ẹ̀lì oní kápsùlù pọ̀pọ̀lọpọ̀ sáṣẹ́ẹ̀tì lọ́dà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀ yóò bitters ẹ̀bùn ṣẹ̀dá fún ìlera tó péye.
3: Ẹ̀yin mọ̀dé yìí, èmi kò fi wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ wò ó kò sí àfihàn àdùkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá, èyí ṣe gbogbo irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ó mi ba àwọn èròjà túnrúnṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ni mò ń yọ. Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àpè ní òdógún. Lọ́gbọ́n tí mo bẹ̀rẹ̀ sí ń lò ni ajẹrun ò ti rí bí dúró fún nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tó mọ́. Kódà a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun ni àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri. Ó yà pè sórí 0702-500-71 0809-1799-333. Mediana gbogbo ohun tí irun rẹ nílò.
4: Jama Muslimi lokunrin ati lobinrin to fẹran Nabi wa Muhammad Denu Ahmad International Islamic Society of Nigeria RIC National Headquarters wa sibi ayeye

0: bi oniṣẹ́lẹ̀ ọlọ́dọọdún wọn. Anamọ̀ lead the business celebration. Níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ti máa parapọ̀, fífẹ́ ànábì, bèrè àánú, bùkún àti ìmọ̀nà. Lọ́dọ̀ Ọlọ́run ọba Àlá, lọ́jọ́ Jímọ̀, ọjọ́ kejì oṣù kẹsàn-án, Friday 18th September 2026. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́, òwúrọ̀ ọjọ́ kejì ní Madinatul Rahma, Legina Town, along Ikiri Toki Road, near Adamu Bus Stop, Ikorodu, Ìpínlẹ̀ Èkó. Fọdílá tu Sheikh Mukhtar Ibrahim Dende, lóní wá sí ọjọ́ náà. Spiritual Father Maulana Sheikh Muhammad Rabiu Adebayo Abdulmalik, Baba Loworo, Azakir, Yusuf Olotu, máa fi ohun tó sí pẹ́pẹ́ ṣe zikiri fọ́nà lábẹ́ olùgbàlejò àgbà. Fọdílá tu Sheikh Muslihuddin Ekale, bọ́ọ̀sì ọ̀fẹ́ tí ó máa kó gbogbo ènìyàn máa wà nílé epo ọba Sábó, Ìkòdú, Ìpínlẹ̀ Èkó, láago mẹ́jọ alẹ́. Màásálà.
1: Say after me. Billions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo. Find a unique code inside. Then dial *8011*#. Scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Starts July 1st to October. Milo.
4: Kébò kékulé gbọ́ kó sọ fún toko kánà ń gbọ́ kóró fún ẹ̀ rite kábíyèsí aláìlúwà ìṣòyà majesté ọba àgbàwùfù adébọ̀wálé alayé orísunbárí ló gbogbo ẹgbẹ́ bí abó royal family pékéjú pé kẹsẹ̀ ó pèlé síbi ìpàdé mọ̀lẹ́bí kúwa royal family.
5: Ìpàdé náà yóò wáyé ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ṣe 30th of August 2026 bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ìrọ̀lẹ́
4: ní ààfin kábíyèsí aláìlúwà alayé orísunbárí yọjú kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ó gbọ́ ìpàdé náà ṣe pàtàkì fún ìjù ẹbí àbókùá royal family nílùú orísunbárì olùkéde olórí ẹbí àbókùá royal family nílùú orísunbárì alhaji fúnájímù ramoni lórúkọ kábíyèsí aláìlúwà ọba rao akibu adébọwálé alayé orísunbárì a ó máa retí o.
6: Ẹjẹ̀ fún mi níláàjì ìgò. Arábìnrin àbúrò òróró ni ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Oro power oil ni mò ń rà pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpáwá ọ̀ìlì tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpòpínlẹ́bí òróró 90ml ìpáwá ọ̀ìlì tuntun 300 naira gbére ni owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: protection that pays today. Call 0700 Adam Mansa to get a motor insurance that pays. AXA, no man.
1: No, mommy. Medicine is smelling and the taste sticky.
2: Come on, take. It will help you get better.
3: Hey, yeah, mommy and daughter, still struggling over this medicine palaver.
2: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have awful tastes.
3: Awful taste? Have you tried Moxie?
2: Moxie? What's that?
3: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
1: This tastes great. I love it. More, please.
2: Okay, this isn't ice cream, you know. Medicine is only good the right amount. And don't go sneaking back for more, okay?
3: Maisa, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
4: Moxie medicines are available in vitamins paracetamol, loratadine, and clofeniramine syrups, available nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
5: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹ̀fẹ́ níbi ìkẹ́kọ̀ọ́ jáde ohun nǹkan ṣoṣo lẹ́ máa ń gbọ̀. Ṣùgbọ́n bí ẹ bá tẹ́tí sílẹ̀ dáadáa, ẹ máa ràn ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àtọ̀nà ní bàbá àti àwọn ìlú aláìsùn tí a kẹ́kọ̀ọ́ aláàfin kẹ́kọ̀ọ́ nítorí wípé ìyọrí kì í ṣe ẹ̀rí ìdáyẹ nǹkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsí, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. Ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn ọ́ lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ́dàndúfò yọrantí, àwọn rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti rà sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
6: Ìdíkó dorí kodò ojòjò ṣe bẹ́ẹ̀ ó ṣe wé bí ọjà ọ̀rọ̀ lókè oṣùpá ṣomi lójú retireti tẹ̀dúrọ̀kọ̀ wọn la ipa kò dá bàbá wa his royal majesty
7: ọba tajudeen adébíjọ
6: ẹlẹ́mọ̀rọ̀ òdì onítẹ̀dọ́ of okeodo ìwérẹ́kù land nílẹ̀ èkó
7: ẹni tí ó darapọ̀ mọ́ bàbá ńlá wọn ní ọjọ́ kọkànlélógún ọdọ̀ jimọ̀ ọdún 2026 àwánú rẹ̀ yìí
6: eléyìí tí àdúrà yóò wáyé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àwánú rẹ̀ bákan náà ààfin onítẹ̀dọ́ tí okeodo ìwérẹ́kù ní ìpínlẹ̀ èkó dédé aago mẹ́sàn-án òwúrọ̀ ẹ má ṣàlàyé wa o gbogbo wa la máa gbẹ̀yìn gbogbo wa o olùkéde alhaji lanre mustapha martins director of planning unit ministry of transportation àti ìyàwó wọn alhaja tatin gbogbo wa la gbẹ̀yìn arúgbó wa o.
8: ẹlẹ́mọ̀rọ̀ mo níbẹ̀ jù àwọn igi mẹ́ta ibẹ̀ jù ìkàn ń ṣòwò ìkàn ń ṣòyìn ìkàn ń ṣàlàyé ìbáṣọ ọmọ àfọkọ́wọ̀ níbẹ̀ jù tẹ̀rù tọmọ fọ́ká ko ọmọ ìṣẹ́ rẹ́bì ìjà ọmọ òfi gudugudu owó ṣẹ́ wọn lẹ́yìn ọmọ wájú ẹlọ́tọ́.

0: radio, afe ju radio, afe de feyo. A pate de oku fof agbe de amo wi o to ba jora won la wa vi ni won ara won de se radio ti wa awon eyan to dan to dale mu da lo ni pe de ife so wa pa wa mejeje 92.9 wala pe de kinu elede o tun to ba gbo bo sha usala ba so ko ni payo awa lagba ni bi ka so didun lede igbo ọbí wa nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé nígbà fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló já tó gbangba lé fún lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹsọwọpọ àmẹjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa bẹ ìfẹsọwọpọ àmẹlẹ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.
1: Látàrí olórí àwọn òṣìṣẹ́ tí ààrẹ ṣẹ̀bọ tán sún ààyè ní àná òde ní alàgbà ibẹ̀ ẹni ìtàn gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ fún ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà.
2: Ọ̀gbẹ́ni Bẹ́ẹ̀lì ẹni ìtàn bá ti ń ṣe sọ wọn gba pè lọ́wọ́ abilékọ Didi Esther Wasinjack tó yẹ pé ọjọ́ orí wọn ti pé ọgọ́ta ọdún tí wọ́n ṣiṣẹ́ fún Didi bí ọdún 45 pẹ̀lú tí wọ́n fi ṣiṣẹ́ tí wọ́n sì fẹ́ràn kókó sí mi. Nígbà tó jẹ́ pé ibi ayẹyẹ náà tó yẹ kó wáyé ní State House ní ìlú ilẹ̀ wa Abuja ní Sókí náà ni wọ́n ṣe wípé ọ̀gbẹ́ni ẹni ìtàn gẹ́gẹ́ bí olùdarí tuntun fún àwọn àjọ òṣìṣẹ́ ilẹ̀ wa Nàìjíríà Ààrẹ Tinubu wọ́n tún wọn kú oríire wọ́n sì pè wọ́n sí àkíyèsí bí àlejò ní lásán ni kò ní fi rántà ara lé o ibi tí arábìnrin Báṣẹ́dé ìgbẹ́ náà ni pé wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì gbé ìlànà ìkọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n sí professionalism pẹ̀lú òtítọ́ àti gbangba lásán tá a mọ̀ sí accountability kí wọ́n ṣiṣẹ́ takuntakun efficiency níbi iṣẹ́ ìjọba àfikún àǹtí.
1: Kí wá ní èrò yín, kí ni ìmọ̀ràn tẹ gbà fún olórí àwọn òṣìṣẹ́ tuntun yìí? Kí lẹ fẹ́ kán ṣe? Ọ̀nà wo lẹ fẹ́ gbà tí ìgbà ọ̀tún ló fi dọ́rọ̀ àwọn òṣìṣẹ́? Ìmọ̀ràn ta ní náà ní ṣókí. Kí ni ìmọ̀ràn tẹ fẹ́ gbà tí ó bí adarí tuntun báyìí lọ́wọ́lọ́wọ́ tí ààrẹ ti búra fún wọn? Kí lẹ fẹ́ kán ṣe? Àwọn ibo lẹ fẹ́ kán tún pọ̀ sí? Ibi tí màmá wa tó ìtayà tẹ́lẹ̀ kan gbé dé, ibo lẹ tún fẹ́ kán tún gbé jù bẹ́ẹ̀ lọ, ó tún ga sókè.
2: Gbogbo òṣìṣẹ́ jáde lẹ́wọ̀ Nàìjíríà kú oríire o ìyànsípò ọ̀gbẹ́ni Hibbert ẹni ìtàn ẹ̀mí lórí àwọn òṣìṣẹ́ tuntun fún ilẹ̀ wa Nàìjíríà 08034057141 tàbí ìlúmọ̀ká 07012067959 olóòtú Adéyẹmí Adésínà àǹtí mi.
1: 08098933388 08098933388 ní ṣókí náà ní kalẹ̀ láǹfààní láti ká. Gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí inú ìwé ìròyìn nation mo ti fẹ́ mú ìròyìn tèmi o látàrí pé kíni gbogbo àwọn ìjókòó tó ń bọ̀ síta tó ń pariwo tó ń bẹnu àtẹ́lu ìṣàkóso ìjọba ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tó ní tí Bùhárí 27 àwọn agba ìṣàkóso lọ́wọ́ wọn. Ẹ bá mi wọ́n léèrè kí ni nǹkan tí wọ́n ṣe nígbà tó ń tẹ ipò tó wà lọ́wọ́ lọ́wọ́ báyìí, kí ni tó ń fẹ́ ṣe àti kí ni àwọn nǹkan wo náà là sílẹ̀, kí ni wọ́n fẹ́ ṣe tí 2027 tó bá wáyé tó ń bá gorí ipò. Èmi kàn mo sọ̀rọ̀ yẹni tó jẹ́ abẹnugan lè gbọ́n aṣojú ṣòfin ilé wa Alàgbà Abbas Tajudeen ló mà sọ bímọ. Wọ́n ní ẹni tó bá máa dáṣọ lónìí wọ́n ní tọrọ ẹ̀ lákọ́kọ́ wo. Wọ́n ní gbogbo àwọn tó ń bẹnu àtẹ́lu ìṣàkóso ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní gbogbo nǹkan tó ṣe pé kò dára tó ní tó bá débẹ̀ àwọn

0: wa lenu ise lowo lo ba ton se binu boya ko kan bi keje boya ko gomina bo ti se de tele kini awon kan ti won tari sita kini awon mudumudu joba ti wa awon eyan je lasiko ton wa do ori adifa ngbaye nipa ade ebi o wa ro gbo awon mo le ra nigeria o ni ebe lo gbo awon to so pe isakoso are bola me tun buko ta olorun isakoso won o da o tun rajo mere eto ago mere o ni ebi won lere bi pe gbo gba ta awon fi wa ton bi isakoso yana iko kan ni le gbo ma so fin lo abon soju bi ko afi ko gomina ton so ko to ba 2027 o ma gba joko lowo are o ni ebi won lere pe gbo awon kan wo na se lasiko ton na si ilu ijoba nigbati alagba ba si so ni mo ninu eto kan to gbe kale fun awon odo ni ipinle kaduna eto ikonse kan to ro awon odo bi egberun merin o ni adota 4050 to ro won lagbara ni ipinle kaduna lo ti soro bi mo o ni ko kan si 2027 to ba waya o ni gbogbo awon odo patapata ni ipinle kaduna etu yaya ke etu ja jade o ni eri awon satakuntakun to hun se ni ipinle kaduna ise takuntakun ti are se ni gbogbo kaakiri gbogbo ni ewa nigeria o ni ti abagbagbe latari ewoya awon owoya awon odo awon oluko awon akeko to n ya awon eyan o ni iyen ikini o ni keji ipe igbo tun ti are tun ba awon adagbasoke awon igberipo kaakiri ton ti so di igbo tun o ni awon ohun amoyederun awon to n je ki ilu toro dada ti are gbe kale o ni iwa kan sibe se wa ri ni opin kankan agenda yi o ni awon bikankan te pe oro naa so isore fun o ni melo la fe ka o ti gbogbo ayanda 2027 gbogbo awon to wa ni ipinle kaduna pata paapaa julo awon odo ni e tun ya jade ke je ki are ko tun wo nile ikanse paapaa julo fun ipo are ni orile wa nigeria ko wa tan sibe wa lagba abas wa so gbogbo awon oloselu pata awon to n tenu awon to n gbo enu abuku ba isakoso ijoba are bola fe itelu o ni e bo sita ke wo goro ke gbogbo nkan to n se nigba teyin ba debe teyin se re tele e toka si nkan te se ko si nkan te le se tori pe kini gba te wa nbe enu lekan ni e kan denu fun awon eyan ni e fi ko e fi enu e fi gba ijoko e fi gba ipo nigba edepo tan ko si nkan te se fun awon araalu nipa ade eyi 2027 yoo je kawon eyan mo ibi ton ma to si 2027 e lo ka
1: lọ́jọ́ kẹ́ndé lẹ́tọ̀ọ̀sì láàárọ̀ the guardian náà gbóròyìn lílásí friday náà gbẹ̀yìn wọ́n ní bára rẹ̀ bá lẹ́nu àlẹ́sẹ̀ ni ìjẹ́jẹ́ ọ̀pẹ́ ọ̀gá lọ́bọ̀ ọmọ ẹ̀jẹ̀ lọ́jọ́ kọjá o ààrẹ lẹ́wà jẹ́ àsọjú láàmú ẹ̀ tì ni wọ́n ṣe ìpàdé pàtàkì pẹ̀lú àwọn gómìnà jáde wa nàìjíríà wọn ni bẹ́ẹ̀ bá gbàgbé wọn ni ọmọrin ìrìnàjà ilẹ̀ ọkọ lẹ o àlùkáwà ni ẹrù ọlọ́ọ̀bá ni ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tá a wà ẹ́ owó mọ́tò wípé yọ lọ sílẹ̀ o wípé ìgbòkúgbìn ọkọ̀ mọ́ tí a wọn sí transportation wípé yọ lọ sílẹ̀ wọn ni ọgbọ́n àti mìíràn táwọn fẹ́ rèé o wọn ni bẹ́ẹ̀ bá sì wáyé ká máa kura sí àkíyèsí wọn ni mọ́tò tọ́ pé òun lona tí a mọ̀ sí electric vehicles wípé yọ pọ̀ nílẹ̀ wa nàìjíríà èyí tó rọ̀ mọ́tò ti ń lo petrol tá a yí padà sí gáàsì tá a mọ̀ sí ng wípé àwọn tó gbé ìgbésẹ̀ lórí rẹ̀ olúlẹ́wà àbújá lágbọ́pọ̀n ti ṣèwádé pẹ̀lú àwọn gómìnà wọ́n sì ní bára ẹni bá lẹ́nu àlẹ́sẹ̀ ni pé bẹ́ẹ̀ bá gbàgbé bó àlọ́ táwọn tagbọ́n taná rẹ̀ wọ́n lẹ́nu olùdíje fún ipò ààrẹ inú ẹgbẹ́ òṣèlú adc african democratic congress alhaji atiku abaka ló ń lé rílé ka wípé tí kára bá ṣe olóore ní ìdìbò gbogbo ọdún 2027 wọn àkọ́kọ́ tọwọ́ kọgbọ́n ìsìn ni pé owó ìrànlọ́wọ́ petrol wípé òun dà padà àti pé àwọn iléeṣẹ́ ìfọkúrò lẹ́wọ́ nàìjíríà owó ìrànlọ́wọ́ tó bá dá padà wọn ó ta rẹ̀ sí àwọn iléeṣẹ́ ìfọkúrò láti pé ó mọ̀ ṣiṣẹ́ o ààrẹ ti gbé ìgbésẹ̀ báyìí wípé ọjọ́ kìíní

0: 28 states pẹ̀lú ilé-ìgbìmọ̀ asòfin fún ilé-ìgbìmọ̀ asòfin káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bákan náà ni ìpínlẹ̀ Ondo, Ọ̀sun, Èkìtì, Edo, Bayelsa, Anambra, Imo àti ìpínlẹ̀ Kogi. Wọ́n láwọn mà ní kópa ní ìbò tó máa wáyé 2027 látàrí pé kí ni àwọn wọ́n máa fi àyè fún àwọn kan torí pé ìgbà táwọn wọlé kò ṣègbà tí ìbò míì tó máa wáyé 2027 ni nígbà tí ọ̀rọ̀ tó wájú àwọn àjọ INEC wọn sọ wọn tó máa di ọjọ́ 18 nínú oṣù kejì náà ni wọ́n taari síta. Wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn olóṣèlú pátápátá àti àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti taari ẹ̀ sí ẹ̀rọ ayélujára wọn láti borúkọ àwọn tí ó máa dupò sí ìkan sí ìkejì. Ṣùgbọ́n wọ́n ní lọ́nà òde yìí gómìnà tó fẹ́ dupò sí gómìnà àti orúkọ àwọn tó fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin pátápátá wọ́n máa taari ẹ̀ sí àwọn èèyàn mọ ibi àwọn tó fẹ́ dìbò àti àwọn tó máa dìbò fún nígbà 2027 sí ipò gómìnà àti sí ipò ilé ìgbìmọ̀ asòfin àwọn ìpínlẹ̀ káàkiri. Nínú ìwé ìròyìn ní telegram láàárọ̀ tẹ̀lé àwọn àjọ INEC tó wá pọnyin láàárọ̀ tẹ̀lé o wọ́n ní kò sí gbọ́nmi sí omi bákan náà kò sí pọ́n fígbà kan bọ̀kan nínú. Wọ́n ní gbogbo ètò ló ṣe lọ tí àwọn àjọ INEC tó ń là kalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa taari síta tí gbogbo àwọn èèyàn tí wọ́n ò rí kedere tí ò ní sí pé àwọn fígbà kan bọ̀kan náà àbáwọn ṣe ẹ̀tanú àbáwọn gbé lẹ́yìn olóṣèlú ẹ wo ẹ lọ kà á nínú ìwé ìròyìn telegram láàárọ̀ tẹ̀lé.
1: Gbọ́ tí wọ́n ṣe agbẹ̀rún yẹn fowó láàárọ̀ ìwà láàárọ̀ tó níwèé di guardian láàárọ̀ ìjọba àpapọ̀ mọ́ ní ṣiṣẹ́ o. Igbákejì ààrẹ wọn jalagba Kashim Shettima wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè tá a jẹ lórí àtúnṣe àti àtúntò fọ́rọ̀ ajé lẹ́wà Nàìjíríà bí káwọn darí ẹ̀ sí ni o. Wọn ní ọwọ́ tó bá dilẹ̀ lè sún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ojú tó bá sì dilẹ̀ náà lè rọrùn sẹ́yìn tí ọba níṣẹ́ lọ́wọ́ náà lọ́jẹ́ kó bá obìnrin ní pín ipò pupa o. Wọn ní àwọn tí ò níṣẹ́ lọ́ lẹ́wà Nàìjíríà wọn ni ẹ kó wípé ẹ̀yin náà gbà nù rẹ̀. Èyí tó sì rọ̀ mọ́ ti ọ̀rọ̀ agbára lẹ́wà Nàìjíríà tí ìnáwó náà sì mọ́wọ́ dúró wípé àwọn náà tó gbà ni àti okòwò wa tí ó fi lè máa fò lókè lálá. Ibi ìpàdé èyí tó rọ̀ mọ́ ti ọlọ́gọ́jọ fún àwọn tó yẹ kó tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó yẹ kó ṣe. Wọ́n ní wàásù gbàgbé wípé ilé ẹ̀kọ́ kan wà fún àwọn ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà tó lọ bí 13 wípé àtúnṣe yóò dé báwọn náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá a rí níbi àtúnṣe orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìtọ́rọ̀mọ́ ti ọlọ́gọ́jọ fún àwọn tó yẹ kó tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣe. Wọ́n ní wàásù gbàgbé wípé ilé ẹ̀kọ́ kan wà fún àwọn ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà tó tẹ̀lá wípé àtúnṣe yóò dé báwọn náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá a rí níbi àtúnṣe orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìtọ́rọ̀mọ́ ti àwọn nǹkan lónìkan ọ̀jọ̀kan nípa ilẹ̀ wa Nàìjíríà àtàrẹ̀ sí ibi iṣẹ́ àtàrẹ̀ sí ìtọ́rọ̀mọ́ ti agbára ilé ẹ̀kọ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọlọ́pàá nílẹ̀ wa Nàìjíríà di guardian lẹ́tì náà kà láàrú.
0: Ó dá wọn ní ó ń bọ̀ ń bọ̀ àwọn láde èdè ọ̀nà àbáyọ tá a lè gbà láti jẹ́ àwọn àfẹ̀míṣòfò kí tọ̀wọ́n do ohun àfisẹ́yìn tẹ gbọ́n láre fi sọ ọ̀nà owó láde gba yẹn ni pé igi kọ́ńkọ́ kò ní dágbo ṣe ni o. Gbogbo àwọn tó mọ̀ ti fún tọdọ̀ torí ètò ààbò àwọn ológun pọ̀ láti kó wọn papọ̀ láti ṣe ìpàdé papọ̀ ọ̀nà àbáyọ tí àwọn àfẹ̀míṣòfò tí ọ̀rọ̀ wọn tí ó fi dìtàn ní orílẹ̀ wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí àwọn abalala kan tó àwọn tó pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa yẹn House of Rep ẹni tó jẹ́ aṣíwájú wọn bẹ̀ àti àwọn tó jẹ́ agbẹnusọ ẹni tó jẹ́ aṣíwájú wọn ọ̀nà Fredrick Agbedi àti ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn tó pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa ọ̀nà Afam Ogene. Wọ́n máa rọ ààrẹ Bọ́lá Tinubu wọn ní gbogbo nǹkan tó bá ní tẹ́ ẹ bá gbà gbogbo àwọn ìpàdé papọ̀ àwọn tó kanná tó mọ̀ ti fi dọ̀dọ̀ lórí ètò ààbò náà ní kẹ́ gbà kẹ́ ẹ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú láti tí àwọn àfẹ̀míṣòfò tó ń dún mọ̀rùmọ̀rù oní tiẹ̀ báwo ògbọ́n ṣe ń dojú àkìrí tó ń pa àwọn èèyàn ní ìpa fọnáfọṣu. Ó ní àwọn míì ó pa wọ́n nu ilé wọn káwọn míì oko wọn tán ti lọ sí náà ti máa pa wọ́n ní ìpa fọnáfọṣu. Ó lọ́kàn àwọn èèyàn báyìí kódà ó ní èmi ibi tán ti ń jọ́ sí ilé ìjọsìn ni wọ́n ti lọ́kàn ọmọ tó máa gbóòrò gbòdógbó ilé tí ò bá sanwó wọ́n á pa ní ìpa fọnáfọṣu. Ó láwọn òbí òrira wọn ẹbí ti wá pín lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ òmòyà mọ́ ìyá ọmọ bàbá mọ́ ń gbọ́n la fẹ́ bá yàrá ọ̀rọ̀ ìlú wa rẹ̀ ààrẹ ọbọ̀ náà mẹ́tù gbogbo nǹkan tẹ́ bá gbà pátápátá tẹ́ bá ní ìkà ẹ̀gbẹ́ pa àwọn tó mọ̀ ti fi tọ̀dọ̀ lórí ètò ààbò wọ́n ṣa gbogbo agbára wọn gbogbo ohun ìjà àkójú àwọn àfẹ̀míṣòfò òun náà ní kẹ́ra kẹ́ẹ̀dẹ̀ fojojú ọ̀nà ní ti àbágbàgbé níjà kan pè ní Mágú ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní wọ́n tún já àwọn èèyàn gbé ńbẹ̀ wọ́n ní àwọn èèyàn 20 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n jí gbé lọ́yìn pé wọ́n wà láhàámọ̀ wọn báyìí tó wọ́n gbàdúrà koríko wọn yọ. Wọ́n ní òtún tán síbẹ̀ ní ìjọba ìbílẹ̀ Gbọ̀ngàn ní ìpínlẹ̀ Niger náà wọ́n ní ẹ̀nà àwọn tó ń jọ́sìn lọ́wọ́ níjọ́ Jimọ̀ wọ́n tún jí wọn gbé mélòó lébè náà. Wọ́n ní ìpínlẹ̀ Kebbi náà kò tún gbẹ́yìn o àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Sokoto náà wọ́n náà tún dojú ìjà àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní ọ̀nà wo ni wọ́n lọ́tún lóṣù. Wọ́n ní kódà àwọn tó jẹ́ ìmáàmù ní ìjọsìn kan mọ́sálásí wọ́n tún jí wọn gbé ní Kaura local government. Wọ́n ní mélòó náà fẹ́ tí wọ́n já àwọn èèyàn kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ológun àwọn àti àwọn agbófinró àti àwọn fìgìláńtẹ́ kódà àwọn fìgìláńtẹ́ àwọn ọlọ́jà àdúgbò kan wọ́n náà mọ ọ̀nà tán lè gbà láti dẹ́kun àwọn àfẹ̀míṣòfò kan ṣe ìpàdé papọ̀ pẹ̀lú láti jẹ́ kí ètò ààbò kó péye. Ẹ lọ kà á nínú ìwé ìròyìn telegram láàárọ̀ tẹ̀lé.
1: Pẹ̀lú ẹbí Sọlá Balógun burúkú bàjẹ́ lórí ìdáàbò lẹ́wà Nàìjíríà náà nípa adìẹ tí ò lárúfọ gbọ́dọ̀ yẹn sórí pẹpẹ ilé pẹ́ sójú olólùbọ́ tẹ̀lé àdánù ọjẹ́ tẹ̀lé wa Nàìjíríà fọ̀tún wọ́sì fòsì wọ̀tún lọ́wọ́ fi mọ̀ ní mo fi kọjá lọ sí Saudi Arabia oníbà àbásọdẹ́rí amẹ́sẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹni tó jẹ́ aṣojú Saudi Arabia sílẹ̀ wa Yusuf bin Mohammed al-Balawi làgbọ́ pé ó ṣe àwọn sí olùdarí àwọn òṣìṣẹ́ jagun lẹ́wà Nàìjíríà ìyẹn jagunjagun General Olufemi Oluyede ní kò pẹ́

0: على قفك
1: It's no longer like Lagos. The hustle and bustle, the opportunities, the possibilities, the vibe, the energy. The city life took from Misha. Jumping down from mile 2 to Marina. Sometimes the traffic would tie rapper and you'll have to get back up following day for the same grind. But when the Lagos Rail Mass Transit launched, the blue line and the red line, I remember this day I sat in that train. I fell back in love with Lagos. I could breathe again in my city. And the jara is that I get to only half of its cost. So little by little, I'll get home and play with my boy. And even grab extra sleep before the alarm rings again. Small things that make life easy while chasing my dreams. My Lagos has been moving, and it will keep moving.
2: Baba Jide Sanwo-Olu, leaving a lasting legacy.
3: Lagos and move, Lagos and shine. From vision to legacy, that's it to continuity.
4: Punt FM 92.9.
5: Oko ọdún wọlé sábọ́rẹ̀ fẹ̀ láàrùn ọjọ́ pẹ̀ síwájú tán wúrò wá tẹ́gbò dépò gbé aago méje sí méje ọ̀gbọ̀dọ̀ kọjá lójú ọba kámákẹ́ ọba ìlú onígbògbò níbi tá lábẹ́ ọba díẹ̀ sọ lásìdí wa ọsẹ̀ tó onígbògbò káfàtà aláṣeyọrí ọdún mẹ́fà lórí àpèrè bàbá ọ̀sàbá o ọmọ yorùbá o wọn ni karùnún kásùnmọ́ mẹ́ta tọ́sùn talókè àkéèsí saint brown o adarí ẹ̀ka ìròyìn àti ìpolongo ti a new hope ambassador lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ntí alàgbà táyọ̀ àyìndé olórí òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu ẹ̀jọ́ ìṣètò ayẹyẹ tí wọ́n pè ní protocol directorate renew ambassador wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn níbi ìpàdé látàwọn ọmọ ẹgbẹ́ péjú pésẹ̀ síbẹ̀ nílé ẹgbẹ́ tó yẹ pé wà ní kẹjà ní kòpẹ́kòpẹ́ yìí wọn láì tó ní báyìí ká mọ́tò ọba abilékọ abiola ajibike babatunde tó jẹ́ adarí protocol directorate gbáwọn onímọ̀ràn láti jígìrì ṣiṣẹ́ wọn nígbà rẹ̀ fún ìpolongo yẹn sípò ààrẹ bola ahmed tinubu ẹlẹ́ẹ̀kejì àti ọmọ yọba fẹmi amsa gẹ́gẹ́ bí gómìnà èkó lọ́dún 2027 abilékọ babatunde ṣàlàyé pé gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ mọ polongo àwọn iṣẹ́ ọ̀tún tí ààrẹ bola ahmed tinubu ti gbéṣe fún ìdàgbà nàìjíríà ìwẹ̀ abilékọ kenny saint brown tó jẹ́ adarí ẹ̀ka ìròyìn àti ìtàwọn sí media directorate ti àjọ renew ambassador pastor ahmed tinubu àti ọba fẹmi amsa 2027 sọ pé ọmọ ìwà gbọ́dọ̀ rántí sítọ́jú pé ààrẹ ilẹ̀ wa nàìjíríà tá a ṣe a sì mọ lóore dípò ká máa ṣe kíta o kókó náà lè sẹ́ ìbádìí bẹ̀rẹ̀ òun tẹ̀síwájú.
6: kókó inú gbèrò yìí tẹ̀síwájú ilé ìṣọ́ bond net 2000 tí kánàlá bá ṣe mí lóore tí mo lọ ṣojú ilé ìgbìmọ̀ aṣòfin fún ẹkùn ọ̀yọ́ fún ẹkùn ọjọ́ ìkúndàgàn gbogbo nǹkan tá a ní ṣe fún yìí kò wá tán síbẹ̀ o ṣé ẹ gbàgbé pé nígbà tí mo ti mì tẹ̀ tí ìṣojú gbogbo àwọn ètò kan tí mo là kalẹ̀ tó yẹ pé láti fún àwọn èèyàn ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fọ́ọ̀mù láti wọlé sílé ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ fásitì tí mò ń tari fún àwọn èèyàn lọ́tún lóṣù àti ìwọ̀n ọ̀gbọ̀tún oníkò wá jẹ́bẹ̀ kò dúró nìkan ó ní gbogbo àwọn ìgbèríko ẹsẹ̀ kú pátápátá ní máa gbé ìgbésẹ̀ rere débà tó yẹ pé mo máa jẹ mùdùmúdù ìjọba ta ló sọ ìdíwẹ́ tó fẹ́ sojú nínú ìbò tó fẹ́ sojú ní ẹgbẹ́ òṣèlú apm yẹn alia people's movement ní tí ẹkùn ọjọ́ yẹn olúwa ṣeun fáyemí alàgbà ọba olúwa ṣeun fáyemí ló máa ṣèlérí pátápátá ló sọ pé àwọn tó wà ní agbègbè ọjọ́ pátápátá tẹ́ bá lè tì mí lẹ́yìn tí kádàrí ń ṣe mí lórí tí mo lọ ṣojú yín nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa lólu ìlújá fún ẹkùn ti ọjọ́ ó ní máa ṣe bẹ́ẹ̀ o ní 2027 tó ń sọ̀ dímọ̀ nígbà tó ń gbà tó ń ṣàgbékalẹ̀ àwọn ètò kan àwọn ọ̀fẹ́ ètò ọ̀fẹ́ àti àwọn fọ́ọ̀mù tó ń fún àwọn tó wà ní agbègbè náà ló ń sọ fún wọn ó wá rọ gbogbo àwọn lọ́rọ̀ pátápátá gan tó wà ní agbègbè ọjọ́ ó ní ẹ ṣàtìlẹ́yìn kẹ jẹ́ kí àwọn tó yẹ bá fi wọ́n síbẹ̀ wọn ó ṣe takuntakun ṣe kọ́ńkàn máa jẹ̀lú àwọn àjẹ̀lú tó yẹ lọ síbẹ̀ takpara wọn nọ́ọ̀mà ló ní mi ìlélẹ̀ ó ní kí n tiẹ̀ tó sọ pé mo fẹ́ gbé pàpàrà ni mo ti ń gbé ìgbọ̀tún ní gbogbo àwọn agbègbè yìí ó wá rọ gbogbo àwọn tó wà ní agbègbè ọjọ́ pápọ̀ bá níyá ní 2027 àwọn tó máa ṣe dáadáa òun náà ní kẹ́ ẹ dìbò fún kí ṣàtìlẹ́yìn fún pàápàá jùlọ wọn ní ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apm ní ìjọba ìbílẹ̀ ọjọ́ ìyẹn comrade adio ọgbọ́nsùgbà sàdákátà fún gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ náà oníkẹ́ wá ṣàtìlẹ́yìn fún alàgbà yìí láti lọ ṣojú wa ní láti lọ ṣojú àwọn àgbẹ̀ tó wà ní ọjọ́ alàgbà ọba olúwa ṣeun fáyemí kí mùdùmúdù ìjọba tiwantiwọ́n lè kákó

0: ìwé aṣọléwé owó ìkẹkọ
1: ibùsùn kọ
2: ìyá mi ilé ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ o
0: o tún ń ná
1: ọwọ náà ni jàre
0: bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sí ìwé wọn ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pe nínú ẹ̀kọ́ rẹ̀ àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrún jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò lá nínú ẹ̀kọ́ wọn lọ tíbùsùn lọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí
3: Muka, in comfort to life since 1959.

0: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Láìsọ méjì lọ́rọ̀, àròrọ̀ dáwọ́rọ̀ lásìkò yìí ti bá àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Bí àjọ ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Túnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó fò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró. Àwa ń pè ká fi yèdénú ká dẹ́kun dída ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù ká sì yẹ pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sàn tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àṣẹ ránṣẹ́ sí 0906-704-444 tàbí 0906-904-444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó dáwọ́ iṣẹ́ dúró.
1: AM. Every great morning starts with Quaker Oats. New look, more goodness.
2: Bunt FM 92.9.
3: If you show up on Bunt FM, look good. If you show up on Bunt FM, look good. Kulu kulu jobaro ahere. Oṣù pátọ́ bá láàrin ìràwọ̀, kò sẹ́ni tó lè sáré jù lẹ́lẹ̀ lọ.
4: Bunt FM 92.9.
3: Ìrírí ìwà ga ó sì pa pọ̀ mọ́gbọ́n. Ẹ ṣá máa tẹ̀lé wa ká lọ o.
5: Ẹrẹ́ nàgbẹ́ ń gbọ́ tọkọ. Nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ tèmi kí kọjá lọ sí ìpínlẹ̀ Anambra kí n lọ bá gbìnà náà. Ǹjẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ alátakò máa ti ń bẹnu àtẹ́lu ìṣàkóso ìjọba gbòdúdò ti ìpínlẹ̀ Anambra látàrí pé kíni wọ́n ní bàbá ẹ̀ máa gbé àwọn ètò kó kalẹ̀ pa àwọn ojú ọ̀nà kéréje tó ń ṣe káàkiri láti mú ìgbò tun. Wọ́n ní àwọn ojú ọ̀nà tó ṣe pé láàrin ọ̀sẹ̀ kan tó ti ṣojú ọ̀nà náà ìyẹn ni àwọn omi àgbàdáyàgò tó ń rọ̀ káàkiri ó ti ba gbogbo ojú ọ̀nà náà jẹ́. Iná wá ní pé gbogbo ògbésẹ̀ tó sọ pé ó ṣe ìṣàkóso ní kán gbogbooro kan ríṣẹ́ abọ́rìṣẹ́ wọ́n ní gbogbo àwọn iṣẹ́ tó ṣe náà gbọ́ pé gbogbo ẹ̀ pàbó ló já sí o. Ìjẹ́ mọ̀ pé gómìnà máa da wọn fún wọn lésì ọ̀rọ̀ kan sọ tó gbẹnu ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Òkè Ezobi ló sọ. Ó ní nítòótọ́ ó ní àwọn pé òjò máa rọ̀ ó ní gbogbo àwọn ojú ọ̀nà tó wọ̀n tí ìpàdé tó ní òfin rọ̀ ó ní pé nígbà tí gbogbo àwọn ojú ọ̀nà tí wọ́n ṣe òun náà ni òjò àárọ̀ ọ̀dà tó wọ́ gbogbo ẹ̀ dànù kúrò rẹ̀ pé máa tún bẹ́ẹ̀ náà ṣe. Ṣùgbọ́n gómìnà wa fọrin láàárọ̀ tó ní kò èèyàn ń dà lójú àwọn tó bá jẹ́ abínú rẹ̀ ó ní gbogbo nǹkan tó ń ṣe tó yẹ pé kò sí àdébù bẹ́ẹ̀ ó ní wọn sọ̀rọ̀ wọn gbóṣùbà sàdá. Ṣùgbọ́n òjò fẹ́ẹ́fẹ́ tó rà wọ̀ tó yẹ pé àgbàrá wo gbogbo àwọn ojú ọ̀nà tó ń ṣe tó yẹ pé wọn adé tó ní òfin wọ́ dànù náà ti bẹ̀rẹ̀ sí tako ìṣàkóso ìjọba wọn. Ó ní kò mọ̀ kò sẹ́ni tó mọ̀ pé àwọn òjò ń bọ̀ tẹ̀lé pé àwọn àjọ tó ń wojú ọjọ́ wọn sọ pé àwọn òjò kan ní àròdà ní agbègbè. Ó ní ṣùgbọ́n kò dá iṣẹ́ táwọn ṣe dúró. Ó nígbà tí wọ́n wá ṣe àwọn iṣẹ́ tí àgbàrá gbọ́ gbogbo ẹ̀ dànù làwọn bẹ̀rẹ̀ sí tako gbogbo iṣẹ́ tó lóṣe tó lóṣe àkànṣe ìdúgbò ẹ̀ pátápátá lomi máa ti wọ́ lọ. Ọ̀nà sòlúdọ̀ wa rọ̀ gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ Anambra àti gbogbo àwọn òṣèré pátápátá àwọn tó ń gbé iṣẹ́ náà fún ó ní ẹṣẹ́ tako.

0: FM. Let's do it.
1: Kọrú ọlẹ́ sọ bọ́dọ̀ fẹ̀ náà ló jẹ́ pé ó mọ̀ ń tẹ̀ síwájú. Wọ́n ní bá a bá dọ́jọ́ ọjọ́ pé bàbá sì do soso akọ. Ǹjẹ́ ẹ jẹ́rìí pé àwọn alágbàjọ àbílẹ̀ ogún ìdàgbàsókè mẹ́tàdínlógójì wọ́n mọ̀ sí àǹgbẹ́rẹ́ pàkọ́. Ikú ọlọ́ọ̀dẹ ti sí ọjọ́ Sátidé tó pé ó kẹ́yìn oṣù ni tó gbálégbáta ẹni tó bá gbálẹ̀ nílẹ̀ mọ́ fún un. Alága ìjọba ìbílẹ̀ Ìgbèdìmù òun náà sọ tiẹ̀ lọ́rọ̀ ìtọ́nà tìjọba ìbílẹ̀ Mùsùlùmí túbọ̀ sọ́wọ́nú àrúwé òun náà pè àsí àkíyèsí o. Gbámọ́dàdò ti sí ojú àgbàrá ètò jẹ́ alága ìjọba ìbílẹ̀ Sùúrù Ọ̀gbẹ́ni Bámidélé Sulaiman Yusuf. Ó rọ gbogbo àwọn olùgbé wípé ẹ mú ètò àyíká ẹmu ní ọ̀kúnkúndùn ẹ̀ẹ̀kan lóṣù ni wípé tiẹ̀ ṣe pàtàkì kéèyàn máa tọ́jú ilé kó máa tọ́jú gbogbo agbègbè ká sì yàgò wà dàdọ̀ tí sí ojú àgbàrá bí nítorí àwọn tí kò tó dáa nínú láti àmọ̀ sí kánà torí pé ó léwu lọ́pọ̀lọpọ̀ olújẹ́ àwo làwọn fi ń gọbẹ̀ wọn làwọn darí ètò gbálégbáta lọ́lọ́de fún ti agbègbè sùúrù lérè láti jẹ́ pé gbogbo àwọn olùgbé gbọ́dọ̀ kópa nípa gbálégbáta ká sì ṣe àwọn òkìtì ilé wa bí òkè sápátì ká ṣe ní ọjọ́ láti jẹ́ pé à ń tarẹ̀ sí àwọn ọlọ́mọ àbí PSP tẹ́ pé wọ́n mọ̀ pé ìdọ̀tí náà kúrò ní gbogbo agbègbè náà ó wá jẹ́ kó dúmọ̀ pé gbogbo ẹyin CD àti CDC wípé ẹ rọ gbogbo àwọn tẹ́ pọ́ wà ní agbègbè náà o láti pọ́n yàgò ká ń dàdọ̀ tì sí ojú àgbàrá ẹgbọ́ kìlọ̀ àníríjẹ́ omi yalé ní ìpínlẹ̀ Èkó kókó nílé sẹ́bọ́dọ̀ fẹ̀ ó mọ̀ ń tẹ̀síwájú.
2: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ tí inú ìwé ìròyìn ní Telegraph láàárọ̀ tí ni mo fẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ Kánò wọ́n ẹni tó bá máa dàgbà ni kò mà ní gbọ̀pá lọ́wọ́ arúgbó ìyẹn lómi ìjọba ìpínlẹ̀ Kánò máa ti bọ́wọ́ lu owó rọ̀gùnrọ́gùn fún àwọn tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ náà ìyẹn láti ẹgbẹ̀rún márùn tí wọ́n gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ìyẹn 20,000 naira nígbà tí ẹni tó jẹ́ alága fún àwọn àjọ tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ náà ìyẹn Shoaib Musa Jibrin ó máa fìdí ọ̀rọ̀ mọ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà àti àwọn aláṣẹ àti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ Kano nígbà tí alàgbà Musa Jibrin tó sọ dímọ̀ láàárọ̀ tèmi ó ní lẹ́yìn ìpàdé táwọn ṣe pẹ̀lú gómìnà ní ìpínlẹ̀ náà àti gbogbo àwọn tó ń gbé kalẹ̀ ìgbìmọ̀ tó ń gbé kalẹ̀ láti má jẹ́ pé owó àwọn tó ti fẹ̀yìntì kò ti san ó ní níbẹ̀ náà ti gbé ìgbésẹ̀ tó ní kan bá wẹ̀ ni pé owó kékeré ìyẹn ẹgbẹ̀rún márùn tó ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ní bo ló já sí o wọn ní torí pé nígbà tí wọ́n fi run dúdú wọn fi ṣiṣẹ́ nígbà tí wọ́n nírun fún lórí ó yẹ kán fi máa jèrè iṣẹ́ wọn ni wọn ní láàrin ọjọ́ kẹtàléní ogún sí ọjọ́ karùndínlógún oní ọdún oṣooṣù náà ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbọ́ owó yìí òwà tán síbẹ̀ wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà tí wọ́n fún wọn wọ́n ní èyàn ò tún mọ́ àwọn àǹfààní kọ̀ọ̀kan àti àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan tí ìjọba ìpínlẹ̀ náà tó ti pèsè fún wọn láti jẹ́ kí ìrọ̀rùn kó dé bá àwọn tó wà tó ti fẹ̀yìntì ní ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Kano bákan náà wọ́n arógbó àwọn òṣìṣẹ́ pátápátá tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ lọ́ba wọ́n ní kété tí wọn náà bá ti fẹ̀yìntì òun náà ni àfikún owó yóò máa tún jẹ́ àǹfààní fáwọn náà wọ́n wá rọ gbogbo àwọn tó ti fẹ̀yìntì pátápátá wọ́n ní gbogbo àwọn òwe tẹ́ tari sọ́dọ̀ ìjọba àti àwọn nǹkan tẹ́ béèrè fún wọ́n ní gbogbo ẹni gbọdúrà àti àwọn ìgbọ̀n tó ń gbẹ̀ka wọ́n ní wọn ò wò lọ́tún lọ́sì wọn ò dẹ̀ ṣàìṣe lórí gbogbo ohun tó bá jẹ́ àtúnṣe bẹ̀ wọn ò ṣe gbogbo tó bá jẹ́ ìtọ́ wọn wọn ní wọn ò ṣe fún kí ọ̀pọ̀ àwọn tó ti fẹ̀yìntì kọ́kàn kó balẹ̀ ní ìpínlẹ̀ Kano pé ìjọba ìpínlẹ̀ náà ó ti ṣetán láti mú ẹ̀rí pa ẹ̀ríkà àwọn tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Kano ní Telegraph The Nation méjèèjì mo ti lè kà láàrin.
1: Wọ́n tún wá kéde Guardian lára Daily Trust náà gbọ́ ìròyìn banilọ́kànjẹ́ o látún fún lọ́rẹ́ lọ sí ìpínlẹ̀ Taraba kò sí kékeré ìrìn àjò kọ́lọ́ba mẹ́jà sínú o mo ní àwọn ọlọ́jà kárakáta mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́ pé ọkọ̀ tó kó ẹgbẹ́ lẹ́mu kú rams ǹjẹ́ pè ní màálù ọ̀lànà òde ìjánu rẹ̀ òmùmọ́ o ọkọ̀ lọ sí gbajúgbajà ọjà tó pọ̀ wá ní ìpínlẹ̀ Taraba àtọ́jọ́ pọ̀ lọ kọlu àwọn ọlọ́jà kárakáta ìyẹn mẹ́fà dágbére fáyé gẹ́gẹ́ bí alūkkóró ọlọ́pàá ní ìpínlẹ̀ náà torúkọ rẹ̀ jẹ́ ASP Victor Nzibiza lọ pé àkíyèsí náà pé ẹjẹ́ ara ṣe jẹ́jẹ́ o lójú pópó ká sì máa wo àwọn mọ́tò wa dáadáa ká wo bírèkì ká wo sẹ́rìn ká gbogbo ìrìjà tá à ń lò nu mọ́tò láti pé wọ́n ṣiṣẹ́ dáadáa ọlọ́ba mẹ́jà ní mẹ́jà ríbà ní jẹ́nu rédíò ìjà tó ṣẹlẹ̀ ìpínlẹ̀ Taraba lánà òde The Guardian Daily Trust láti ẹ̀ náà kà láàárọ̀ yìí.
2: Nípínlẹ̀ Jigawa mo fẹ́ lọ láàárọ̀ tí ìjọba ìpínlẹ̀ náà máa ti bọ̀wọ́ lu bílíọ̀nù mẹ́tàlélógún lé díẹ̀ 13.8 billion naira fún kíni o wọ́n ní ọ̀rọ̀ ọ̀gbìn ní ìpínlẹ̀ náà ètò ẹ̀kọ́ àti àwọn ojú ọ̀nà pẹ̀lú àwọn àkọsíṣẹ́ tí wọ́n mú ìrọ̀rùn dé bá àwọn tó wà ní ìpínlẹ̀ náà o wọ́n ní ẹni tó mojú ogun ní ipa ìbínú rẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí etí gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ eré ìdárayá òun náà ni àgbàgbà Ṣẹ́gun Musa ló máa ṣojú gómìnà nípínlẹ̀ náà nígbà tó ń nọrẹ àwọn ètò tó ń gbé kalẹ̀ láti mú ìgbọ̀tún dé bá ètò ẹ̀kọ́ ọrọ̀ ajé àti àwọn àkànṣe ètò bákan náà láti mú ìdàgbàsókè dé bá ọ̀rọ̀ ọ̀gbìn ní ìpínlẹ̀ náà nígbà tí kọmíṣánná yìí sọ dímọ̀ lórí àwọn owó rọ̀gùnrọ̀gùn kan tí gómìnà kan là lálẹ̀ ó máa là kalẹ̀ ni wọ́n ṣe lè tò náà oníṣẹ́ rí ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó ṣe wá rí àwọn àkànṣe ètò tó ń gbé kalẹ̀ àwọn ìṣe òde àti àwọn ojúnà pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé fún omi tó dára ní ìpínlẹ̀ náà ó ní gbogbo ẹ̀ pátápátá ni gómìnà ó ní owó tán lálẹ̀ bílíọ̀nù lọ́nà mẹ́tàlá ó ní yóò ka yóò tún ṣẹ́kù kódà wọ́n ní gbogbo àwọn ìgbèríko tí wọ́n láǹfààní àti jẹ mùdùmùdù ìjọba tiwantiwa náà ni wọ́n ó gbé débẹ̀ ó ní ẹgbẹ̀rún 18 ni tó jẹ́ àwọn àpò rẹsì àwọn takasaka tí tó jẹ́ ti àwọn ti àwọn ohun ọ̀gbìn àwọn ajílẹ̀ pátápátá oní gbogbo ẹni wọ́n ti taari sí àwọn ìgbèlú àti àwọn àgbẹ̀ kódà wọn náà tí àbá tí ẹ̀yà ara ń pè níjà náà wọn náà tún gbé wọn tún gba ìbọ̀tún wọn lórí ìgbésẹ̀ kan àti ètò kan tó ń gbé kalẹ̀ fún wọn náà tún gbowó rọ̀gùn rọ́gùn láti jẹ́ kí ìbọ̀tún kó dé bá ìgbésí ayé tiwọn lẹ́wọ̀ nínú ìwé ìròyìn telegram ló wà lára ọ̀tún kẹ́ẹ̀lọ́ ra kẹ́ẹ̀ka lẹ́kùnrẹ́rẹ́
1: kókó mẹjọ àbọ̀ àbíbẹ̀ kọ́ ni kòkòrò náà ilé iṣẹ́ kò tí ì pariwo ṣùgbọ́n ní ọjọ́ abínibí bá wàsàbá ẹ̀yìn náà lọ jẹ́ pé ó ń di àkùkọ ìyẹn kan náà àwọn ọmọ wa níbí báyìí ajá balikis adéọlá adédèjòrú igi ní ẹjọ́ bí rẹ ọ̀yẹ́ ní lásù ọ̀sọ̀kọ̀ ọdún àti ní àlàáfíà ara bákan náà rẹ gbé apèdè jákèjádò ilẹ̀ wa nàìjíríà musbau alade hamuda baba isi òun náà ló dúpẹ́ lọ́gbọ́n ẹbí aláàyè kojú lùbàtẹ́ gbé apèdè tó kú dúpẹ́sẹ̀ síbi àyàkan sí àdúrà ìrántí bàbá àti ìyá rẹ̀ lọ́kọ́ wáyé lánà òde ní ìmọ̀ṣẹ́ tán ní ìjìlá àwòrí ní adúgbò ọ̀tà wà pátápátá òkú yóò mọ̀ lọ.
2: Àti bọ́ sí abalẹ̀ ìgbéyẹ̀wò láàárọ̀ tèmi látàrí tẹ́lúkà ẹ máa bá a dá sí ìmọ̀ràn tẹ́ lè gba ọ̀gá àgbà tuntun olórí àwọn òṣìṣẹ́ tí ààrẹ tí wọ́n ṣèbúra fún lánà òde yìí wọ́n ti tẹ́ lọ́lọ́pọ̀ òjọ̀kan
1: bẹ́ẹ̀ni
2: wọ́n ti tẹ́ ó kọjá bẹ́ẹ̀ àtẹ̀jíṣẹ́ pọ̀ láàárọ̀ tèmi. Ó dá ọba Nọ́sìdúyìn Babátúndé Ògúnrò bí Akínlọ́wọ́ ló ṣàṣà ti ìlú Ṣàṣà. Mo ní ẹgbẹ́ pé òun kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ààrẹ náà fún ìgbésẹ̀ tán gbé bákan náà ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà tuntun àwòkọ́ṣe tí wọ́n ṣe lẹ́nu iṣẹ́ kó tó di pé wọ́n gba ipò yìí kan túbọ̀ tẹ̀síwájú. Bákan náà lásìkò tí wọ́n dé ipò gẹ́gẹ́ bí ọ̀gá olórí àwọn òṣìṣẹ́ pátápátá kan jẹ́ ìgbọ̀tún kó dé bá àwọn òṣìṣẹ́ lásìkò tiwọn ẹkú sí ọpọlọ.
1: Ǹdà olóyè ọ̀gùngàn ní ìwọ̀n abiodun sadiq wọn ní baálé awuṣẹ ọ̀pẹ̀bí ìyẹn ní ìṣàkóso onígbògbò kìdàn lábẹ́ ọba adéyẹmí àjàsọlá sì dé wà wọn ní ààrẹ tuntun fún ẹgbẹ́ àwọn òṣèlú àdìrẹ wa nàìjíríà wọn náà kàn èyí tó sì jẹ́ pé ó fẹ̀yìntì lẹ́nu sí ìjọba náà wọn lẹ́gbẹ̀ẹ́ àti àlàáfíà lẹ́yìn pé yóò fi lóò fẹ̀yìntì rẹ̀ wọn ní kí wọ́n mójútó ìgbésí ayé dáadáa fún àwọn òṣìṣẹ́ o àwọn òṣìṣẹ́ bí ìrìn àjẹjẹ lérí kó di àbẹ́ǹtì kó rẹ̀ ń fi aṣọ ọlọ́ba yóò bá dìbò náà mọ́.
2: Aṣíwájú Ahmed Ọláwálé Ṣúrùmí láti London ni wọ́n láwọn gbọ́ akitikiti láàárọ̀ tí làgbéyẹ̀wò dára púpọ̀ mo rọ ọ̀gá àgbà tuntun ọlọ́ba yóò máa fún wọn ṣe wọ́n ṣe kán jẹ́ kí ìbọ̀tún kó dé bá ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lásìkò tí wọ́n jẹ ọ̀gá lé wọn lórí yìí o.
1: Pásítọ̀ Julius Ọ̀pábọ́lá ilé ẹrù láti Kétù wọn ní ọ̀gá tuntun ọ̀gá àgbà tuntun fún àwọn tó jẹ́ pọ́n darí òṣìṣẹ́ ilẹ̀ wa Nàìjíríà nípa ẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n ní bẹ̀rù ọlọ́ọ̀bá ní kẹ́ fi ṣiṣẹ́ yín o torí pé bẹ̀rù ọlọ́ọ̀bá náà ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n
2: yóò ṣe. Alàgbàlá di méjì àìlá láti ilẹ̀ Yúróòpù mò ń gbádùn
1: kétékété
2: babaláyé nìyẹn ó lọ dára púpọ̀ mo kàn kí wọn ní congratulation ni mo kí wọn o.
1: Ǹjẹ́ kò burúkú bàjẹ́ wọ́n bá ṣe ń kí ẹtọ́jú ààrẹ tuntun fún darí àwọn òṣìṣẹ́ ilẹ̀ wa láti sanwó ìṣẹ́ dídí ogun báyìí náà kúlẹ̀ ní gbẹ ọjọ́ ẹ̀dàkùn ètò àyíká tó bá gbàǹkọ́ wà fún àwọn òṣìṣẹ́ ọ̀la ṣíṣí adékúnlé láti abúlé ẹ̀gbá à ń kọ́lẹ̀.
2: Evangelist Ajíṣàfẹ́ Ayọ̀mídé Ayé kí olórí òṣìṣẹ́ mọ̀ pé ìgbà ni à ń lò nílé ayé kí wọ́n lo ìgbà tiwọn dáadáa o ní ṣó kí wọ́n ṣe tẹ̀lé.
1: Baálé ìlú òkèdè olóyè sọ̀rọ̀ tí dẹ̀rẹ́ Akin Labiwan wọn ní Baríkà Jùmọ́ wọn náà kàn ṣàdúrà fún olórí àwọn òṣìṣẹ́ tuntun náà wípé ìgbà wọn á mọ̀ sí dáadáa lẹ̀ wà Nàìjíríà.
2: Alájà Rashidat láti Ìkòròdú mo kí yín Akọ́lá Ajímọ̀tẹ́ ni kí olórí òṣìṣẹ́ tuntun wo àwòkọ́ṣe ẹni tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ kí àwọn náà lè fi ìtàn rere lélẹ̀ o.
1: Ọlálẹ́rẹ́ àgbẹ̀ ilé ọba tìlú lérò ní òkè ogun wípé ọgbẹ́ni ẹni ìtàn ẹ kú oríire o èyí tí ó ṣe pàtàkì ni pé kí ẹ ṣe gbogbo kí ìṣẹ́ àti òṣì kó dínkù lára àwọn òṣìṣẹ́ ilẹ̀ wa Nàìjíríà àwọn òṣìṣẹ́ ń gbìyànjú wọn ìṣiṣẹ́ ọ̀lẹ́.
2: Ọmọọba Tàfíì Fàtà Adéyẹmí Adélékè Rẹ́sàdú Kingdom mú kí yín Akọ́lá Ajímọ̀tẹ́ ní ẹ bá mi kí olórí àwọn òṣìṣẹ́ tuntun wípé wọ́n á ṣe àṣeyẹ lágbára lọ.
1: Òsùn kọ́ ọ̀nà bíi gẹ̀nẹ́ láti ìlà Sàmọ̀jà gbogbo àwọn ẹgbẹ́ pẹ̀lú ibi náà tó lọ náà ni. Ẹni olórí àwọn òṣìṣẹ́ tuntun fún orílẹ̀-èdè wa Nàìjíríà wípé ẹ má dáwọ́ wo ẹ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tẹ́ bá bá ní ọ́fíìsì ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀tọ́ ẹ pé ó rí ìtara lẹ́nu iṣẹ́ ìjọba náà wípé àǹsìn ládùúgbò àfihàn pé wọ́n ti fi dúró ṣiṣẹ́ o wọ́n fi rún funfun sí mi o.
2: Alájà Alákàmọ́mí Zainab láti Tom Jones mọ́ pé yín Akọ́lá Ajímọ̀tẹ́ ní olóríṣẹ́ tuntun yìí Ọlọ́run ọ́ fi yín ṣe o ẹ wà àwòkọ́ṣe ẹni tẹ́ ẹ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́ tí wọ́n á jẹ́ kí ìgbà tí yín kó tún tu àwọn òṣìṣẹ́ lára o.
1: Ọba Adéyẹmí Àjàsọlá sì dé wà aláṣeyọrí 6 years on throne kì í lọ́pọ̀lọpọ̀ wọn ní olórí àwọn òṣìṣẹ́ tuntun ó ní àlejò lójú dásán ni kò lè fi ràn tara lé o ipò kí wọn sórí ipò náà ẹlẹ́ẹ̀kejì ẹ tó gbéṣẹ́ fún wọn náà gbogbo àwọn àkọọ́lẹ̀ tí wọ́n tari sí wọn wípé kí wọ́n tẹ̀lé ọlọ́ọ̀ba yóò tì wọ́n lẹ́yìn.
2: Olùṣọ́àgùtẹ́sẹ̀ Adégbànjọ JP láti Àpàdá Dìjà Akọ́lá Ajímọ̀tẹ́ ní emi kan ki olori ase tuntun ni pe igba won a tu gbogbo omo Nigeria lara o
1: igba won yo tu alara ni rede wa Nigeria ki lo de o sise papo won to soju kan ko le ba obi ose fajeri saji safi ayomide
2: e ka ro eyin ibadan mejeje ko alajimo eti ni mo ki olori ise ku orire igba won a tu wa lara ki won fi ibero olorun sise won iya bolu olusanya lati ibaruwa inside
1: en da jina galiu won ni lati eko won ti adako agbegbe won na ki olori ise tuntun orede wa Nigeria pigba won yo san la adura na lo poro kan mo nse la re
2: anagba asegun amodu lati oke ra ogba won ni mo ki won gidigidi olorun ba yo fun won se ati won leyin lagbara olorun
1: bale kan ede kale jayo adebusola otumara won ni koko meji ati mo won na ki awon olori ise tuntun fun orede wa Nigeria iko n to se pataki na ni pe ipade lore kore elekeji awon bere tawon o se ba n bere jajile wa Nigeria e gbodo wa pelu sokan unity yo se pataki
2: na o supa na bi gana lati lasamaja gbogbo awon ti are ba yan sipo olorun yo ma fun won se o tori are ko le da se ise na olorun a wa pelu won
1: o gbeni mufta ejigbo sd da ko baba yin e ti boruko be se tate jira ro ti toni won ni olori ise tutun fun le wa Nigeria ni tori ko kian lopo lopo won sugbon ipade elekeji awon ibere ti awon se ba n bere won ni ke to fi scale of preference ta ko no economic e won se kala lo ti tuni ke wa mo mu lo ni okokan ejeji
2: a stand for some money so la ko mo me gba pede lati gbagada e ba mi ki olori ase tutu kan wa o ko se ton gba se lowo kan tun je ki gbo tun ko de ba ora mo se lasiko ti won olorun a fun won se o
1: nda ko buruku ba je Alhaji Salaudi oko ele orisun bare sasaba lo mi fun lori se tutun ni pe ko lu opo na pelu bero loba toru gbugbu wa ni a o di eni tan leyin ola takula god bless
2: ola bode pro lati oregun ki adari awon ise ti won sese yan wo awoko se ni ti won gba ise lowo e o ola bode pro lati oregun
1: nda Alhaji Salaudi oko ele a nda nda ati ka orisun bare sasa e mo ni fun lori se tutun ni pe ki won lu opo na pelu bero olorun na ko tun tele kan si lesson 1 lati ijesha tedo se ri amọ temi fun arakun na ni pe ko ni ipa rere fun lo siwaju awon ose atorede wa Nigeria
2: aroma lati aye todo itele ki won ma je awon ose lowo osu lasiko ti won o
1: nto so la ara temi olabode empo lati oregun ki adari awon ose ti won joseyan ko wa ko se lati to pe ogbase lowo re
2: Ibrahim Olabanji otaro olule agege pe eto ejogbon mejeji e nipa olori osise tuntun pataki lo ki olori ise tuntun na fi iberu olorun se ise na olorun a ran won lowo
1: Alhaji Musiku opo omo won ni akogun ti ilu Jegun labe oba nure ni olomi tutu won tun ni aji se gba na bi ti ilu Jegun central bo le lo la nta so nda ro to na ni pe olori ise tuntun orede wa Nigeria pe ki lopolopo pe mi gba ti alaafia iberu olorun ba ko si ma tete komo jafura lori ipese ba pe ifin
2: alagba wa gogunje lori odo ti olori odo ati akoje ti ilu sasa mo ki eyin ibadan mejeje ki ti gbe ogbere pe olorun ki olori osise fi otito se ise won lasiko ti won god bless Nigeria god bless Lagos god bless Awoniland god bless Ibadan
1: ina ko edo sala wala si da komada fun awon igboba ni ipinle Eko ki olori awon ise tuntun pipo ki lopolopo imoran se pataki lato fun imoran awon ebere awon osise won ma dabo won o won si ma gbogbo se
2: abi pastor Tony Alabi JP lati epa poka won ni ilera se pataki adupe lowo olorun lori olori osise ti won ti feyinti bakan na a n ro oludari tuntun lati ni iberu olorun ati je ki otito ki won fi sise won god bless Bonde
1: FM Ludoro
2: ati Nigeria
1: Dr. Joseph Oladipo omo jolowo omo la fe won are Yemaidero ti ilu Gando won na ki olori ise tutun fun orede wa Nigeria pe gba won yo tu awon osise lara ki won si tun wa wo ko se lara nton je pe o gbese fun won
2: ai re mako lati atuluse ti ilu Muse e ku ase ori Abel Enitan olorun a je ki ase ori yin e je ibere awon ohun la to n bo god bless Nigeria re mako atuluse ti ilu
1: o gbese fun won
2: lati muse atuluse ti ilu muse e ku Abel Enitan olorun a je ki ase ori yin e je ibere awon ohun la to n bo god bless Nigeria re mako atuluse ilu muse
1: baba adini rain satmos ni egbe Alhaji Usbaudin Ogunbona Oladimeji Baobo won na ladua pe barika jumua fun lori osise toto ni orede wa Nigeria igba re yo tu wa lara fun gugu awon osise
2: alagba Oluwa Femi Adeleke lati France lo won ni mo ki mo ngbadu yin dada Olorun a fun oloro ise tuntun a fun ose o Olorun a ti won leyin ko je gbotun ko de ba oro awon osise o
1: baba dimu egbeda laje wa bi ola baba ni lu badan won na ke oloro osise toto fun orede wa Nigeria ngba te yan ba gba se nkan gbodo yato won ni yo si yato won ni ma baba faru na iko won we lawa na finu ko pe ko pe
2: Olorun
1: mo Sunday lo bo si no Sunday akoko nu osu kesa bo si yo rorun awon ke lo andi ko so
2: eni lo ba
1: Alhaji Alaja Basiru ja so pe ona ke lori se tutu rede wa Nigeria igba won bi pe dada Alaja Gbemisola opele yeru yaspede won ni ya dini basfor lati okukuno yin lola ni sasa loba ni sasa kingdom
2: be ni ogun
1: oba lasu the land baba to do won ni awon osele wa Nigeria won ni afenrun je o yen le keji ni bi pe ki won ko si tun ma po si be filupu ba faya nikore ma se faya bi asasala do moto mo kolo kini po ale patan
2: be ni mo wa de ni kesalis lati ofin kin ako lajimonti ne ban ko loro amse olohun yo ti won leyin yo fun won
1: se agba to lo ba o ni agbeje muto lati musin an ke loro se rede ora ki won wo kan se lara n te je pe won gba se lowo re olohun ba yo se
2: ah ma tun ja de alaanu wa ti o ti to adupe lowo olotu wa Adeyemi Adesanya Ade Fekutu Ade Ade na sa ni Ade Oluoko Ade latana ibo na Ade Biso
1: Ade Biso latun lo ko
2: abi o da tin Ade Ade leni Ade Ade de
1: e sa wo ko se omo baba le lu were mo ba da fe olu ba lu ba da o ba da fe olu ba da ti lu ba da baba baba wan bi bai parafio ele yege baba ti le ni 80 years ko contest wa du ta ro adu awa yo
2: e
1: se wo o da bo
3: alo won aje na fi si apa won 101
4: ore yi lo nsele eh atoku ni oni ko so lowo re adebi ton sin o da fe mi ati e o tun fa ni fun awu atomo anja mi si
5: o le ti ye
4: o
5: koko ta wa si ma je si so we go si jo love at friday ti mo ga ti mo to ra fun e
4: o tun ni se kin lori o
5: to tun ni se lo temi lo tun pe kose egbe pe mo tun ma mo ile
4: ile onje igbalode ta mo si chicken public awon gongan lo te mi si faji yi o so wo lo mi mo le paro fun e se fe ma fi po fun e ni
5: ba o lo so wa se
4: so mo kan ti chicken public wa se ba ya ni lenu ju si ohun ni pe won pe kan ni citizen ko buy one and get one free ohun ni gbogbo nje tori e ti mo gbe kan fun e ti won lo je chicken melo be
5: ni wa ba bi
4: tun mu ko tun tun wa gbe lole o ba ti irese ta mo si fried rice abi jollof rice fun fun eni chicken merin le lori to de mo pe ta ba se ka gbogbo isiro ye ka gbe lori a je 5300 citizen combo
5: to tun si pe irese kan pelu chicken meji to 2650 naira wa plate kan
4: o ja na re mi
5: to ba ri be ele tan mo wa lori de abi ki ya ko wa se atemi ati yawo omo o wo pelete na na buy one get one free
4: so sha
5: o nda olu ma so pe na o tere lati august 26 o de ma wa so pe ni august 20 just saturday yi chicken republic wa le ni o si nkan
4: be ni je gbadu ara re pelu 5300 naira
5: bari be gbogbo eyin alafe eniyan te n gbo mi laaro ti ni ileise bond of fm 9 le ni friday to ni pe ko ni pe wa sopin eju e jade ka lo se ikeye ile igbafe ounje ti chicken report

tó wà lágbègbè wa. Káwa náà lè banu promo tó ń lọ lọ́wọ́ láti lé oúnjẹ ìgbàlódé Chicken Republic pẹ̀lú 500 300 naira. Ṣùgbọ́n ṣá, adéwọ̀n yé wà o.

0: Abbas e da pon e ba Sami Abdul Akhed se fun ra yin na ijamba ekun ose ibanuje to nbe ni jimo to ni olohun ni je ajori o amo owo to nbe ni jimo to ni ayo to nbe ni jimo to ni igbega to nbe ni jimo to ni alafia to nbe ni jimo to ni arubarika to nbe ni jimo to ni lada to nbe ni jimo to ni olohun je o je pin mi ade olukun ade yo je pin aya mi meri togun kan ade yo je pin ife ade okun ade atire oluwa okun ade awon omo mi Lọ́la lọ́bu Muhammad sallallahu alaihi wasallam. Jọmọ ẹ dákun bẹ́ẹ̀ bá bínú Ọlọ́run ọba Allah ẹ bá gbọ́ Ọlọ́run ọba tóbi Allah wagba. Mi ò rí kẹ́kọ́ sórí wire Facebook o 1929 live ẹ gbọ́ Ọlọ́run ọba tóbi. Alàgbà Mọ̀rú Bọ́ládélé Amòwo. Láúláàtì làwà ẹ gbọ́ Ọlọ́run ọba tóbi Gbẹ̀ngà Adésínà. Ẹni ìtàn sọ́nà ìkì ẹ gbọ́ Ọlọ́run ọba tóbi o. Alàgbà Muhammad Jamiu Daoud. Jemila lawa egbọ lọwọ ba to bi eja kon la ni pupo akore de nure ni egbọ lọwọ ba to bi alo le gbọ la awon ti mo ri lori bond 929 facebook wa ni o mo ri wa won ri mi bi asa oga wa alaji mustafa olari waju adiwa dekunle taba sego o wo mi mo nwo o soju rogodo gbeyin mi o jabo ko fo mo na basin Eja jo cheto loju koroju lori Facebook Bond 929 live Bond 929 live e ton kale e ton ka pe si a e ba mi je ki awon eyan mo se lo sori Bond 929 live e lo share pelu Mr Pilot lori Facebook e tele Ade Oluwa Okun Ade Pilot lori Facebook e ti bobe ke yo o ti ye yin bi ti mo so o e ma ro nkan mi nitori Olorun bona o se ri a package ile se Bond 929 pẹ̀lú ìmáàmù yín àfáà yín ṣéwù yín òdìlá ṣèkì yín olórí gbogbo ìmáàmù káàkiri àgbáláyé mufti gbogbo mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà àfáà àkọ́kọ́ káàkiri àgbáláyé àfáà àkọ́kọ́ káàkiri gbogbo nàìjíríà àfáà àwọn àfáà ṣèkì àwọn ṣèkì mukadam àwọn mukadam ìmáàmù àwọn ìmáàmù ṣéwù àwọn ṣéwù akọ́mọdé kẹ́kọ̀ọ́ ṣoṣo láìgbà kọ́bọ̀ ẹ̀sìn pariwo yá ṣéwù bẹ́ẹ̀ bá bínú ọlọ́run nínú ayé àfáàyàn adé olúwa adé fọlárin okùn adé alima. ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré iléeṣẹ́ bond 929 ẹ dákun ẹ jẹ́ sáré rìn báyìí mo fọlọ́run bá bẹ̀ yín mọ̀mọ́ kan rán Abdul Fatai Jafar lára ọmọ kéwù mi mọ̀mọ́ kan rán sí mi bóyá.
1: Èèyàn máa ń bọ̀ láti dojú tún àbẹ́kúta ẹ máa ń bọ̀ láti tún àbẹ́kúta tó ń bọ̀ ní Sango níbà níbi ẹgbẹ́ bíríjì Sango yẹn ọ̀nà tó ẹ̀ṣẹ̀ ṣe ó ti wú o gbogbo orin yẹn ló ti wà níta ó máa tó bọ́ṣọ̀ mẹ́ta ń bẹ̀ tó mẹ́rin ó ti wú gbogbo orin yẹn ló ti yọ síta wáwárawáwárá báyìí ẹjọ ẹ bá wà sọ fún pilot kọ́wọ́n tó ń ṣọ̀nà yẹn wọ́n lè bá a padà lọ tún ibẹ̀ yẹn ṣe ó ti wú ó ti já sínú gbogbo orin yẹn wà níta tí wọ́n bá ti ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bíríjì yẹn ló ń bọ̀ sọ́nà Sango tó ń bọ̀ ní Sango gbogbo wọn bẹ under bridge kéèyàn tó dé under bridge yẹn ẹ máa ń bọ̀ látọ̀ náà bẹ́kúta
0: ó ti wú o. ẹ ṣe mà máa wá àjọkù balẹ̀ mọ́ oyè ọmọ kéwùmí Imam Fatai Jafar ọdọ́kù láyọ̀ Lọ́la Nọ́bu Muhammad sọ́lọ́lá ló àfa ọláà ìtàn ládọ̀dọ̀ arájú mákọ̀ láti mú sí ọlọ́run ó kẹ́yìn bẹ́ẹ̀ ṣe gbọ́ lọ́wọ́ bá tóbi yẹn ẹjẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá mi alukoro àjọ lasma wọ́n níṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ gbogbo èkó.
2: Mr Pilot ẹ káàárọ̀ ẹ kúṣẹ́ ẹ jọ anika vitorin létí ní ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ ní pure water bus stop láti máa lọ sí badagrin tó ó ṣẹlẹ̀ láàrin truck Isuzu àti Highlander. Ó jẹ́ ìjàmbá tó jẹ́ pé ni ó ní agbára gan àtọkùnrin àtobìnrin bíi méje ni wọ́n ṣèṣe nínú àwọn méje tán ṣèṣe àárín àwọn bíi mẹ́ta ọkùnrin tó jẹ́ pé ni wọ́n kán lápá obìnrin méjì ó kán ní ẹsẹ̀ láàárọ̀ yìí láti máa lọ sí badagrin so gbogbo àwọn tó bá ń gba àdúgbò yẹn kọjá kan jọ wọ́n ṣe sùúrù àwọn ọmọ lasma wà ń bẹ̀ pẹ̀lú àwọn lasan bus tó ń ṣiṣẹ́ takuntakun ó lè da traffic díẹ̀ sílẹ̀ lọ́nà ibẹ̀ yẹn káwọn èèyàn wá jọ nítorí ọdún kan ọrọ àmà bọ dem fẹẹ fi àsìkò yìí tọrọ fún àwọn èèyàn wá kán jọ wọn já ọrọ àmà sáré lójú pópó wọn jọ nítorí ọdún ìjọba ìlú èkó

0: asara sapa jude loju popo fanfani ara wa ni olorun ma fi sure shop
1: aminam alukoro sa e dakun e ba nbe lowo gawa oga mi dr lalikan bakare oki nipa ijamba ko container to subu si antoni lati ya sona osu di bigba ta nbo lo office yen se won ti gbe parapata si odi nkankan loju na wa si odi nkankan tori da mi loju pe mo ti ba won eyan mi soro ni keja long won ti gbe oko afafa tabi kin pe oko elese mejo lori ti alaja musili abisola balogun kede fun wa ni fere pe wa ni abi afara airport tabakoja national won ti gbe amo se ba ko wa nbe o kin se yin lo fa o ko si nkankan be mo to da duro amo to fa ni wipe eropo ti won jade le nkan na o ya eje kuro be alukoro alaja de ba tabi mo resike so fun wa nipa antoni o ya eje sare lo si odo madam temi tope ona kurodu won ti kuro laaro e ma gbo en te be kuro kurodu won ni no traffic from ikurodu gara to maryland no traffic from maryland to fade yi to ba je pe mo pa ohun ti mo ka ni en te wa lori facebook ohun re o won ni no traffic from maryland to fade yi no traffic from ikurodu gara to maryland to tumo pe antoni yen o da so ba kiro ko sile to mi le ni lati maryland fade yi jagere mo ko fe ke gbo won arabirin yen funra won ni
2: e ka ro Mr. Parrot akushana sa si da da leji won ni ke fe update ko si traffic lati ikurodu garage mo fi de fade yi la re there's no traffic everywhere is free the road is free and it's good to go to go thank you sir
1: se gbo bayen latenu won lẹ́ẹ̀kan sí ẹka àbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ọ̀ṣẹ́rí apá kejì pẹ̀lú ọmọ yín adéolúwa imam fadlá sheik adéfọlárìn okùn adé mr pilot ṣé sáwọ́mẹ́ẹ̀dì dé ni sáwọ́mẹ́ẹ̀dì alájì sáwọ́mẹ́ẹ̀ jẹ́ ìdílé padà sí nàìjíríà àwọn ti ta lo àwọn ti dùbà àwọn ti sáwọ́dí ẹka àgbàdà tẹ dídé o ẹ dákun ẹ tó bá bá mi súnmọ́ alájì abdulrakeem ogunmọ́lá pé ọ̀rọ̀ tó jẹyọ tí wọ́n fi ń pè ìbàdàn ní agbòkúdì ẹ ìmọ̀lọ̀ rẹ ti ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ẹ wá bá ń bèrè náà bàbá láwórì àti màámi alájà ọ̀sámọ́tù yálọ́jà ọjà ìkọ̀tún màámi ò kílódé tí wọ́n ní àwọn àwórí àjèkúté ṣékúté ilé ni àbẹ́kúté ajẹ́ lójú onílé ẹ̀dákun kò yé mi o ẹ ṣàlàyé fún mi alájà kí mo gbọ́lá agbógbó ẹdàkùn mọ̀ ń bọ̀ lórí ẹ̀ mọ̀ wá jà àbàdà àtàwọn ìlàrọ̀ nígbà tíjà ìṣàgà ń jẹ tọ́kì à ń jẹran ọ̀gbẹ́ àwọn ń jẹ òkúdé wọn jẹ wọn jẹ ajẹ lójú orílẹ̀ wọn wà ń jẹ òkúdé ẹ ẹnú.
3: ọ̀kadà mi kojú wà bá.
1: mo kí yín o.
3: alàgbà mẹ́ta ni ìlú
1: ọ̀gá. ẹ máa kọ ọjọ́ méjì yìí.
3: ọjà ni bàbá.
1: ṣé wà.
3: ẹjọ
1: mo fẹ́ pè
3: ní sàdágún méjìlá kọjá wọn ti ẹpọ tó bọ wá sí fẹsàk tẹ bá rí àwọn ọmọ afalẹ tí ń falẹ káàkiri ojú pópó
1: kí ni ó ń ṣe tuntun bàbá
3: kẹ́ni pópó ní 7-8 bàbá nígbàgbẹ́ bíríjì yẹn láti wọn léèkì sí tòrọ́tà àwọn kan ju òkúta ní àti ọbẹ̀ bíríjì yẹn sára mọ́tò ni
1: ó ń ju òkúta
3: síbo náà wọn nílùú yìí bẹ́ẹ̀ ni
1: láago mélòó
3: lápá 12
1: lóru
3: bẹ́ẹ̀ ni bàbá mi jẹ́ láti wá léèkì sí tòrọ́tà àwọn kan ń ju òkúta ní àtúbẹ̀ bíríjì yẹn sára mọ́tò ni
1: ó ń ju òkúta
3: síbo náà nílùú yìí bẹ́ẹ̀ ni
1: láago mélòó
3: lápá 12
1: lóru
3: bẹ́ẹ̀ ni bàbá
1: mi jẹ́ wọ́n ju òkúta sí mọ́tò tó bá kọjá èyí tó bá dúró òṣìṣẹ́ ní airport road ṣèbí mo sọ fún yín ṣe àlétò ààbò ti mẹ́rin lẹ́kọ̀ọ́ sọ ṣé mo pèsè ẹ máa wòrán ẹ wo ṣe rí ọ̀rọ̀ tí alákùn ìṣọ̀ ló tamíjí pa èkó agbàgbàkúgbàjù ẹ nílò láti ṣẹ́pọ̀ pẹ̀lú àlàségò state chairman nysw komisanna ọlọ́pàá síbi fatai jani àti union ẹjọ́ ṣẹ́pọ̀ ṣe tí union bá ti bù ọ́ so kọ́ ọ̀pá ara wọn gbà ẹ wàá pe gómìnà kí gómìnà àti igbákejì wọn kọ́ ṣẹ́pọ̀ pẹ̀lú ìjọpẹ́ àwọn òfin kan wà tí ilé ìgbìmọ̀ asòfin láti ọmọ ọmọdé àṣírò ọbaṣá ẹṣù alẹ́ ìgbà tòfin àtàwọn tí ó padà àwọn tí ò ní padà ẹṣù òfin ilé ìfúnra kẹrin tó lọ nípe àwọn ọmọ tí wọn bá mi nínú ìjìyà tó tọ́ tó láti nínú lára tó kọ́ kọ́gbọ́n àti ìgbẹ́gbẹ́sẹ̀ láti rìnrìn àjò ogún ọdún ní ẹnu la ní megacity kò mẹ́ débi tí ó ga ẹtọ́ra ẹ mọ tó jẹ́ sọ́rẹ́ mi mọ̀ bóyá ìṣàkíyèsí ẹ̀yìn tẹ̀ mọ́rin ni àbẹ́ ìtẹ́ gbọ́n mọ̀wé bàfò kapasiri gym òun lówó tẹ̀dọ̀ kí n àgbọ̀rọ̀kọ̀ ẹ̀ lótò nǹkan kan one of fire redeem àbá ń bọ̀ lọ́nà

0: ìbáṣepọ̀ ẹ rí pé àwọn ọmọ gọ̀mẹ́kọ̀ wà bẹ́gà wọ́n ṣe bí ìgbà tí wọ́n bá yàn bá àwọn àwọn òbí tó máa ń lé ọkọ̀ tó máa sáré mú ọkọ̀ láti bá yàn gbé láti dùnà ẹkùn lọ́wọ́ gbowó yan àwọn náà wá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ gọ̀fẹ́ làwọn ilé ọmọ olè bá kú ni wọ́n ní bẹ́gà bẹ́gà kò ní mo sọ o wọ́n ní bẹ́gà òkè ní ojú wọn lé wọn pọ̀ gan àwọn lè lé ní ara wọn ti dọ̀tí ó ti dúdú wọn ọ̀wẹ̀ ìta ni wọ́n ń gbà ìtalawà àtẹ́gbẹ́gbẹ́ ìtalawà ìta wọn ń gbé débi pé èsì yẹn ṣe wọn lójú ọmọ wọn ní sùúrù dòru mọ́ bọ́kọ̀ ẹ̀ bàjẹ́ sí bẹ́gà lálẹ́ tí ẹ bá o ẹmọ tó ní débi pé ọkọ̀ tó wọn kọjá lọ wọn wá ń fi ẹmọ kí ọkọ̀ tó ń kọjá kọlà sùrù sí bẹ́ẹ̀lì kò wá gbolè ló dọ̀lẹ́ tó ni sí bẹ́ẹ̀lì kò wá bẹ́ẹ̀ yí mú àwọn olóbẹ́ẹ̀dì nǹkan mí ni àwọn ọmọdé kò yẹ kí wọ́n wà ń ta rárá bàbá wà láì kò yẹ kí wọ́n wà láàrin àwa èèyàn àwọn ilé ti di ọtí dẹ́bọ́ra omi ìṣeré o ní bẹ́gà òkè ẹ̀rọ ọkàn ni wọ́n lọ́ sọ̀kúta yìí alukoro sa alájà ni wọ́n tàbí sa ẹ má bínú sa ẹ mọ kọ́ tí mo rí lánàá ni mo wà nínú sùúrù ẹ̀fà kẹ́lẹ́ ọkọ̀ ọlọ́sẹ̀ mo bá yín sọ̀rọ̀ nígbà tí mo wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ọlọ́jọ́ bí alájì Asís Ọlábọ̀dé Ọ̀túnlá ní ìlú Èrè ni mo ti lọ jáde ní Bọ̀dé Thomas lánàá. Bàbá nígbà mo wá ń bọ̀ a wá dé Bank Anthony tí ọ̀bà kẹ́lẹ́ ọkọ̀ Bank Anthony máa ń ṣe èrè ní tiẹ̀ ní àwọn ọ̀sẹ̀ àmà mo kó ìrìnàrọ̀ ẹ̀ jù bí wọ́n sáfún ni tí ọ̀bà kẹ́lẹ́ ọkọ̀ wọ́n gbọ̀ngàn ìjẹ́ àwọn ọba ṣe kọjá church ní ẹ̀ mọ́tà àwọn ọkọ̀ fẹ́ẹ́ ṣe ni àwọn mọ́tà ṣe ni wọ́n wá kó òkúta bíi mẹ́jọ sí àárín náà sí ti latin wọ́n wá ń gba owó lọ́wọ́ àwọn ọkọ̀ maika láti gorí òkú láti yí padà sábú wàhálà tráfíkì wà láì mi rí lórí mi ò rí lórí
1: yẹn
0: bàbá wa
1: aláìlú àsáwò tó yẹ ká tẹ̀lé gangan oní bàbá wa ti sọ lánàá yẹn kò sí nǹkan míì mọ́ lọ́nà ní tó yàtọ̀ sí nǹkan á ti sọ kọ́ lọ́ bọ́ lójú kó bá lọ́rẹ̀ mi wọn
0: àmì
1: nípa ti àtúnì tẹ sọ àtúnjẹ ti yẹn ṣẹlẹ̀ ní ìyàgò méjìlá bọ̀ ní ìyàjì ni
0: lóru
1: bẹ̀jẹ̀ mọ̀ wọn rescue team lasma tí mo sọ fún ọ máa ń jáde látàgò mẹ́wàá tó máa ń wọlé ní àrùn àrọ ẹsẹkẹsẹ tó ti ṣẹlẹ̀ oni wọn ti tàjí síbẹ̀ ọkùnrin kan tó ṣèṣe ń bẹ̀ wọ́n gbé lọ sí hospital ní
0: general
1: àwọn mọ́tò mẹ́ta wọn ní wàhálà ń bẹ̀ wọ́n ti palẹ̀ mọ́ ìkọ́lé òdìgbà aago mẹ́ta lò tó kò sí nǹkan kan mọ́ lọ́nà tó já gèrè káwọn èèyàn wa kan máa lọ.
0: ẹ ṣe sà ẹ ṣe alukoro àjọ lasma ẹ ṣe o mo mọ̀ mọ̀ kọ́ ti kọlu alhaji adébáyọ̀ tafik n tó sọ ilé ẹ ní facebook tí mo bá parọ́ ẹja mi mi ì fẹ́ kí alhaji adébáyọ̀ tafik $20,000 online lórí afẹ́fẹ́ báyìí ní ti ṣe transfer yẹn fún mi ní kí lórúkọ yẹn nọmba àkáǹtì nọmba yẹn o torí ọ̀rọ̀ yín bà mí o máa ń jọ mí lójú àmọ́ mo padà bọ̀ lọ́dọ̀ yẹn dẹ́rì alájà dé báwọ̀ tàfíìkì ìṣòro táwọn lasma kan fi ń tọrọ owó lọ́wọ́ yìí mi ìka fún wọn ní nǹkan ká san lóore fún wọn o àmọ́ kọ́ máa wá ṣe bí ebi nà bí elébi àtàwọn ọlọ́pàá obìnrin àwọn ọlọ́pàá obìnrin gan ni wàhálà sún ọ̀rọ̀ àkẹ́rọ̀kọ̀ ní traffic problem èkó gbogbo ẹni mo lè fi sọ ìyẹn ní bẹ́ẹ̀ ká rọ́mà.
2: àwọn
0: ọmọ ẹ̀yàn. èwo ni ẹ ká rọ́mà olùtẹ̀ tó ní mo tún mo fẹ́ ṣèdánwò fún yín wọn bẹ̀rù.
2: wọn kalẹ̀ béèrè béèrè kàkà gbogbo gbèsè tó ń gé látọdún yìí tọ́kẹ́ ní àná oníkásọ̀ tún máa rú kásọ̀ tún máa ta àtọ́ sí àpáta ṣe fún
0: Abisola Balogun ránṣẹ́ sí. Ẹ dúró Abisola Balogun wọ́n fi káàdì ránṣẹ́ sí wọ́n pè é pé ṣé òsì.
2: Àmọ́ wà lẹ́dẹ̀ ọba ìsàlẹ̀ kò ní.
0: Mílà ilé ẹsẹ̀ ni yóò mọ̀ ọ̀yá yìí ilé ẹsẹ̀ ni yóò mọ̀.
2: Ẹ̀rí ò ní mọ́ ẹ̀mí ni mo sọ ibi tí mo lọ fẹ́ kí mo sọ ibi tí mo lọ
0: fún mi. Ẹ̀wọ̀ ẹ má pa bàbá ìsàlẹ̀ kò bàbá ìsàlẹ̀ kò. Bàbá ìsàlẹ̀ kò ní straight mọ́ ẹ má gbọ bàbá ìjẹ bá. Ìyẹn jẹ́ ṣọ́nà bàbá náà ló ń gbé bàbá wa mi ọwọ́ ẹ.
2: Èmi wọ́n jẹ́ kí kò lè yí ẹ̀ àárẹ̀ yóò yí ẹ̀ sọ̀rọ̀ síta.
0: Ìyẹn ń bẹ́ di ìyá.
2: Ní àárọ̀ yìí, bàtà máa dé jẹ́ àrú rẹ̀.
0: Yes, ma.
2: Tá a bá ń bọ̀ láti Dangotedo.
0: Yes, ma.
2: Tá a ń lọ sí àwọn yaya. Níbi ìjọba bus stop, níbi ilé ẹ̀kọ́ yẹn gangan, pọ̀ bá dẹ́sì yẹn bẹ́ẹ̀ ni. Mo ti sẹlẹ̀ okò sójú mi ò mi rẹ̀ bẹ́nibọ̀dì nígbà tí mo débẹ̀ àmọ́ ojú tó gẹ́ fi pè gangan ni pé ìdí mọ́tò yẹn gangan àní títì lọ́wà. Wọ́n dùn

Potato. Safalejo, Pakuni Bako Safari, Pamade Bako Safawa, Balagba, Peto Baleo Bata, Barepada, Nipileko, Nosima Waye, Nipo Bodo Saturday, Tobak Bayoshu, Latia Siko, you know. Aria Gomefago, Siago Medjavo, Aro, Little Baleo Bata, Waye, Ara Bogon, Bek, Wileko, Kimari, Pemon Copa, Nueto, Dada, Bogola, and Yoshi, Kiko Gota, Waju Lewa, Dubai Kawa, Cassidy Ripa, and Get Bobo, Kotoba, who like Lewa, Bena, Labado, Ridajpe, Ayo Bogo, Dotty was so tall. Adi was in Nora, as he got on my big go. Lẹnu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí àwọn òṣìṣẹ́ ọba yóò máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò gbalẹ̀ ògbàkà bá lọ lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé eyín o, gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbégi dínà tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó, Ajumọ̀ṣẹ́ ni o, ilé-iṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.

0: According to statistics, literally 90% of young Africans leave school without basic computer literacy. 9 out of 10. Ha! That's alarming. I would have been a statistic if I hadn't benefited from the free tech training. It was part of the Digital Leap program at Yaba Public Library Hall. Look at me now. I'm recording tech sales. It wasn't just learning UI UX or digital marketing. It was the possibility of becoming something else, someone else. That's worth living for. And that experience completely rewrote my future. Frankly, things like digital technology education shouldn't be a luxury. And thanks to Lagos State for making that possible.
1: Babajide Sanwo-Olu, leaving a lasting legacy.
2: Lagos a move. Lagos a shine. From vision to legacy. Legacy to continuity.
3: Àtótó rere ẹ̀yìn tiwa ní ejìgbò SCDA ẹ máa kú oríire àǹfààní ìrónilágbára tó gàgàrà Mega Empowerment 2026 òun lálága ààrẹ Taoreed Adébáyò Taiwo tún gbédé o láti gbégi dínà ìríkàmù kan fi fún àwọn èèyàn láǹfààní tó ń yí ìgbésí ayé ẹni padà sí rere ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ejìgbò fẹ́ ró ènìyàn tó lé ní 500 lágbára pẹ̀lú pípín àwọn ohun èlò tí ó máa ṣe ìrànwọ́ fún okoòwò ṣíṣe bíi deep freezer ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ tá a fi ń pọ́ táyà clipper àwọn bábà generator air dryer ovens ẹ̀rọ tá a fi yan gúgúrú ẹ̀rọ ránṣọ POS camera cobbler machine shawama and grilling machine kò wá tán síbẹ̀ àwọn ọ̀dọ́ mẹ́wàá tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 18 sí 30 ẹnì kọ̀ọ̀kan wọn máa gba owó ìbẹ̀rẹ̀ owó 500,000 naira startup funding ìwọ náà tètè lọ fi ìwé ìdókòwò business or creative proposal rẹ sílẹ̀ lọ́fíìsì alága ní ejìgbò LCDA Secretariat láti sí ìlọ títí di ọjọ́ 21 oṣù kẹjọ nígbà tí Mega Empowerment gangan máa wáyé lọ́jọ́ Thursday 17 September 2020 ní ejìgbò LCDA Council Secretariat ejìgbò ìjẹ̀rà olúwa ti dé o ààrẹ Taoreed Adébáyò Taiwo the executive chairman ejìgbò LCDA ló sọ bẹ́ẹ̀.
4: Bont FM 92.9.
5: kòkónú wẹ́ròyìn tẹ̀síwájú Bont FM láwa 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ Èkó. Ó dáná gbogbo ètò nọ́mà ló ti tò báyìí látàrí kíni fún ti ayẹyẹ ìgbàdí ọdún kẹfà His Royal Majesty Ọba Dr. Olúkúnmi Olúṣẹ̀san Akíngbọ̀lá Olútìlú Ọ̀rẹ̀gún gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé wa wọ́n ní ètò ọ̀hún èyí tí yóò wáyé láìpẹ́ láì jìnà yìí òun ni ó ṣe wípé àwọn lọ́balọ́ba àwọn olóyè àwọn ìkẹ̀kàn nílùú gbogbo wọn ni wọn yóò péjú pétàn síbẹ̀ láti fi lè ṣayẹyẹ ọdún kẹfà èyí tí ọba wa His Royal Majesty Ọba Dr. Olúkúnmi Olúṣẹ̀san Akíngbọ̀lá Olútìlú Ọ̀rẹ̀gún fi dé orí ìtẹ́ àwọn babańlá bàbá wọn gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé wa láti àfihàn ọba ìyẹn àtẹ̀jáde láti àfihàn ọba àwọn ó sọ di mímọ̀ o wípé lára àwọn àlàkalẹ̀ ètò tí wọ́n ti là kalẹ̀ fún ayẹyẹ ọ̀hún ni a ti rí ètò àdúrà ṣíṣe ní ìlànà kìrìsìtẹ́nì ìlànà mùsùlùmí àti ti àbáláyé bákan náà ẹ̀wẹ̀ wọn jẹ́ kó di mímọ̀ fún wa o wípé ètò ara ìbílẹ̀ pàápàá yóò wáyé ọba àlàyé ọ̀hún wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwùrábí wípé ọlọ́run ọba tì ọ̀wọ́n lẹ́yìn láti ọdún kẹfà sẹ́yìn táwọn ti dépò babańlá bàbá àwọn èèyàn orí ìtẹ́ àwọn babańlá bàbá àwọn bákan náà làwọn ìkọ̀kọ̀ nílùú àwọn àgbààgbà àwọn olóyè nílùú wọn gbóṣùbà rabandẹ̀ fún ọba àlàyé ọ̀hún fáwọn ìgbésẹ̀ akíntóngbe nítorí rẹ̀ dájọ́ wípé àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè ó ń wọ ìlú Ọ̀rẹ̀gún ẹ lọ kà á láwọn ìwé ìròyìn tó jáde lówùúrọ̀ tòní.
6: Kókó inú ìwé ìròyìn tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ olóòtú yẹn Adéyẹmí Adésanya Adéfẹ́mi Ojúkùtù òun náà ni a ti tún lè
5: Pendo Francis lorúkọ tèmi kókó ṣe kíni ó ń tẹ̀síwájú.

0: Sought After Project and Services Limited.
1: Ọmọ ilé-ìwé gan wọn mọ orúkọ yẹn. Torí pé nígbà tí wọ́n lé ọmọ ilé-ìwé tí bàbá lánàá tún bí ọmọ ilé Sought After ó gba bàbá nípasẹ̀ àtiní ilẹ̀ lórí. Ìjẹ́ jẹ́mọ̀ pé ọlọ́run dẹ̀ ṣe wọ́n jẹ́ kó rọrùn fún bàbá yẹn. Pẹ̀lú sìmẹ́ǹtì àti búlọ́ọ̀kù tí aláṣẹ àti olùdáléléṣẹ́ Sought After tó ń fi ràn lọ́wọ́ ó padà kọ ilé ọ̀hún. Kẹ̀kẹ̀rẹ̀ wọ́n kó lọ sí àdúgbò yẹn o. Nígbà wọn kó débẹ̀ wọ́n wá rí ilé ìwé alálùbáríkà tó fi ọmọ sí. Ìwé ọmọ bẹ́ẹ̀ ṣe wò kó lè dàbí Sought After. Ṣé bàbá rẹ̀ lè dàbí Sought After? Wọ́n tó wá ń gbọ́ mi lónìí. Wo ìgbàlá tiẹ̀ náà ló dé yìí Sought After. Pẹ̀lú tí wọ́n gbé wáyìí The Western Garden Owóde ìpínlẹ̀ Ògùn. Ó mú pé nǹkan tó dára ni kéèyàn kọ́lé. Ṣọ́dà ẹ̀ máa ga. Torí tó bá ti balẹ̀ yẹn mo ga ọ̀rọ̀ wa padà já sí bàbá.
2: Aki gbogbo ara ilé orúkọ tèmi ni Moses Taiwo láti iléeṣẹ́ Sought After Project and Services Limited. Ilé ìta tún gbé wa lé ni ara ọ̀tọ̀ ni.
1: Ẹni sùúrù sà kí ẹ tó lọ sí Western Owóde. Ilẹ̀ kan bẹ ká pé wọ́n ń bò ní. Àwọn ọmọ pẹ̀lú pé Mr. Pilot ẹ ṣe o. Kí ni mo ṣe wọn àwọn oníṣojú bẹ́ẹ̀ ọlọ́run ṣe àdúrà. Kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìta fún ọmọ ní àdúgbò.
2: Rárá kò rí bẹ́ẹ̀. Good Land Estate. Gbogbo àwọn èèyàn tá a ta fún láti fún wọn nílẹ̀ pátápátá.
1: Ẹyìn kankan níbẹ̀. Bẹ́ẹ̀ ṣe jókòó lé agbára ní okunlu pẹ̀lú wa ẹ jẹnikẹ́ni.
2: A jẹnikẹ́ni. A tún wá bá wọn ṣe gbogbo wọn ṣe corner piece ńláńlá. Mo ṣe kékèké ńláńlá. Sọ̀rọ̀ ìyàwó káàkiri.
1: Ẹ dá tiẹ̀ mọ̀.
2: Bẹ́ẹ̀ni dá tiẹ̀ mọ̀ lórí igun mẹ́rẹ̀ rin.
1: Ó dà àgbà ní ìsàwò The Western Garden. Orúkọ yìí lágbára o.
2: Bẹ́ẹ̀ni Western Garden wà ní Owóde off Owóde Ìjúròkó Road. Kò jìnà sí Army Barrack ní Owóde. Kò jìnà rárá sí Army Barrack tó wà ní Owóde. Kò jìnà sí Owóde International Market. Kò jìnà sí Police College tó wà ní Owóde.
3: Mount FM 92.9.
4: Fẹ́lá ni kẹ́ play.
5: Ó tì àso la fẹ́.
6: Hip hop ní kẹ́ play jọ.
4: Ṣé yìí lè jó ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pà, ẹ wá ń bá sọ̀rọ̀ ìjọ.
5: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti sọ kánú ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ̀.
6: Ọ̀pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
6: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gí lójú ṣe o. Mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ pánù.
5: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarojẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pánù.
7: Orúkọ mi ni bàbá àgbà tẹnibẹ́gi lójú. Ìlú mọ̀ta oníṣègùn ìbílẹ̀ tó ń fi wé àti gbòóṣọ mara yìí lórí. Ìwọ tó bá níṣòro kan sí kejì nínú àgọ́ ara bóyá tìrìn lódogun àti bẹ̀rẹ̀ kínú lódọ̀ kí ló máa ń fà á. Ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tẹ́ ẹ ti ṣiṣẹ́ rí bóyá ẹ ti ṣubú bóyá ẹ ti fẹ̀gbẹ́ gbálẹ̀ bóyá èèyàn jábọ́ lórí ọ̀kadà. Ẹlòmíì wà tó yẹ pé ṣe dáná dáná ló ń ṣe tí iná ti bá a fà á ní gbogbo ara tí ò ní mọ̀. Ẹlòmíì wà tó pa afẹ́fẹ́ burúkú ni afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lùwà. Tẹ̀ bá ti ń ra pẹ̀rẹ̀ bóyá àti ìmúgbọ̀ràn bàtà ń bọ́ lẹ́sẹ̀. Kẹ́yàn máa ṣẹ́jú kan síbi kan tó ti rẹ̀ kó máa jókòó. Kí apá máa ròyàn ẹgbẹ́ kara máa kú tàìka ìbàdí búbù so. Kẹ́yàn máa rìn kó máa rìn wọ́nkú wọ́nkú kọ́ máa rìn kọ́ máa tẹ̀ kùlùbà. Má dẹ́ pé gbogbo inú àgọ́ ara yẹn ò ṣe déédé. Tọ́ba tí wọ́n á rí ilé.
8: A wà ní number 20 Amoka Street,
7: Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún,
8: Lẹ́kọ̀ọ́.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806821-6859 0806821-6859.
1: Àṣírí bàbá àgbà àwọn kan ń pòwe bàbá àgbà àìlèṣe déédé ọlọ́mọkùnrin ṣẹ́ yóò máa ń pa ìwé kí ni dá àmọ́ ń pẹ̀ bàbá tó bí àwa ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àdìbò tó ń lò kan yin ẹnu bàbá gbóyè ńlá lẹ́la láàárọ̀ ọjọ́ kejì bá ìyàwó òde òmà ni kàsálíkà ń bọ́ lélẹ̀ wà tẹ́tọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́ ẹ̀yin náà yọjú ẹ bèrè ẹ̀ a tún wá ní ilé tó yẹ pàwọ́tá láwọn àfẹ́ lóògùn àlóògùn oògùn tòró lò fún ewé àtẹ́gùn ní àṣírí bàbá àgbà ní ṣíṣe jẹni gbogbo èmi là àìsàn àrùn nínú ara ika kú òní pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run gbajágbajá lọ́wọ́ lẹ́sẹ̀ àyàlúlù pìpìpì ati n ba bọ ọjọ ti pẹ ẹ kan si wa kẹni n dọgbe kan yẹn.
8: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún, Lẹ́kọ̀ọ́.
7: Dele Ara Bus Stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ́ńbẹ̀ ẹ wu apá ọ̀tún yín oyè fúgà bus stop méjì ló wà nbẹ ẹ wọlé sínú ẹ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa 0806821-6859 0806821-6859.
1: A ò ní sáìsàn báyìí sọ fi tẹ́lẹ̀.
3: Mount FM 92.9.
9: mo ki gbogbo eyin lori ti n bo mi ni akoko yi Adewale omo oba ni oruko mi saju eko number yi sile 08063422699 ye ko si 08063422699 a o ni wa ya so sugbon ki a ma ba wa ya so tabi wonu ogun afakoko eni sofo ile ise Pips Arcade Forex Academy ni won se won mi jade ti won ko mi jade bi omo ijo mejo lati kede lori ero agbagbe yi wipe ki gbogbo eyan dide fuya ku ninu ise ati osi Pips Arcade Forex Academy je ile ise to wa kaakiri agbaye to n fi ona han gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pawo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forex Academy yi igbe aye eniyan pada si daada ti iwo naa si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ eniyan ti won so wipe o se ogun owo tabi o da ogun si tabi o te nidi ni won ko se bee ṣugbọn won di ọlọrọ lọna wipe won ko wa agbara ṣugbọn won ni imọ bi eniyan ba si ni ọgbọn imọ ati oye o ṣọga fun alagbara o nitori pe ọgbọn o ju agbara lọ ipo ti orilẹede wa yi wa lọwọ yi kódà ipo ti gbogbo agbaye wa bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò bá wọlé fún orí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forex Academy wọ́n ń dánilẹ́ ẹ̀kọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má jápa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣe oríire ní ìgbà tó jẹ́ pé ibi tí èyí bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí Pips Arcade Forex Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbó nínú ìwé tá à ń síbẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tó rẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forex Academy ni wọ́n ti ń ju ṣàdáńkátà sí ọba adẹ́dá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ tí bill gates ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tó wúlò tó ń fi play game tó ń fi ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀ǹpútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú ansẹ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ìlàkì kò iléeṣẹ́ Pips Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forex Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí
10: níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fún.

0: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ẹ̀yin ti bá nípa àwọn ògbógi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ̀ Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára ìgbógi bẹ́ẹ̀ ni DNC capsule tí òkìkí rẹ̀ ń kàn gẹ̀yẹ̀ kárí ayé tó ń bani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara. Nǹkan tó ń rìn tàbí omi jẹ káàkiri ara, pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti ẹ̀yin bá di wàhálà, DNC capsule náà wọ́n ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lù pèpè. Àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. DNC capsule ni egbògi tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n lè nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan ọ lẹ́yìn ìwẹ̀. Ìgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtà yìí. Ẹ̀jẹ̀ afárá lè wò ó.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtà yìí.
1: Ògbógbò ògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó. Ní DNC capsule yóò mú ọ̀kan dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pípé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe DNC capsule jáde. Ọ̀dọ̀ NAFDAC sì fọwọ́ sí.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ̀ Tribe Medical Nigeria Limited ló ṣe DNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
3: Ìgbògi míì ni Morphine capsule. Tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń sán ni tàbí romi, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń romi. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: A gbé ọfọ pàyájọ́. Àárẹ̀ ò lọ. Àbírú kí tiẹ̀ ní gbà. Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni omi gbọ́.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sọ mi. Ìṣọ̀rọ̀ ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó wí ìgbàrúgbò jẹ́ tèmi. Ìlérí òpó náà ṣe kejì mọ́.
1: Àárẹ̀ ara ni. Oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ̀ Tribe Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tún haba capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́kí pọ́kí dáadáa. Ó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára, kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra tún haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Gbéra tún haba capsule. Ìgbògi ìbílẹ̀ tàbí ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀.

kéré o ẹfẹ tí sí ìkéré pàtàkì a sì bẹ̀bẹ̀ ẹni tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́ o ilẹ̀ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ federal radio corporation of nigeria tó ń bẹ ní inú ọgbà number 1A adékúnlé fájú ìkẹjà là ń kéde lóòrọ̀ wípé ilẹ̀ náà kò sí fún títà o lábẹ́ bó tilẹ̀ wọ́n rí ilẹ̀ ti rédíò nàìjíríà tó ń bẹ ní adékúnlé fájú ìkẹjà kò sí fún títà o nídìí èyí iléeṣẹ́ rédíò nàìjíríà FRCN kò fi àṣẹ sí ẹnikẹ́ni lọ́wọ́ láti dúnàádúrà lórí ilẹ̀ ọ̀hún bóyá ní títà tàbí ní yíyálò bákan náà ni ilẹ̀ ọ̀hún ó ń bẹ fún lílo iléeṣẹ́ rédíò nàìjíríà nìkan àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà gbogbo ìdókòwò àbí ìbáṣe owó pọ̀ lórí ilẹ̀ ọ̀hún tí ẹnikẹ́ni bá lọ tẹ́rí sí òfin ọjọ́ kejì ọjà ni o kódà kò bófin mu bí ìgbà tẹ kó sọ́wọ́ àfọwọ́ ọlágbánilójú ni ẹ dákun o ẹ má jẹ́ kí wọ́n gbá yín o béèyàn kan bá pè yín kó ń fẹ́ ta ilẹ̀ tó ń bẹ nínú ọgbà rédíò nàìjíríà number 1A adékúnlé fájú ìfún yín ẹ kí gbé olèlé o ẹ tètè lọ sí àgọ́ ọlọ́pàá kẹ ẹ fọlọ́pàá mu tàbí kẹ ẹ tètè kàn sí wa nínú ọgbà rédíò nàìjíríà pé ojú olè rèé olè ilẹ̀ ọ̀hún fún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ni pàápàá jùlọ fún ìdàgbàsókè iléeṣẹ́ rédíò FRCN àti ilé ẹ̀kọ́ rédíò MBA tó ń bẹ lábẹ́ FRCN ti ẹkùn ti ìpínlẹ̀ èkó ẹ dákun ìgbọ̀nrọ̀ ó sàn ju ọbọlọ o a ò ka ilẹ̀ rédíò nàìjíríà tó ń bẹ ní adékúnlé fájú yìí o ẹ nira lè ṣá o ẹ sì ní ṣílẹ̀ rà ẹ má fòó jóná o bẹ́ẹ̀ bá lẹ́ni tó ní òun fẹ́ talẹ̀ rédíò nàìjíríà fún yín ẹ pariwo o lè.

0: gẹ́gẹ́ lago mẹ́wàá lù ẹ kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sétí ìgbọ̀nyìn láti ilé iṣẹ́ bọ́ndẹ́ fẹ́m 92.9 kàti rédíò nàìjíríà ìkẹjà ní ìpínlẹ̀ èkó láti ń ròyìn bilikisa ayepola ibrahim lorúkọ tèmi àwọn olùgbé ajá àti okun ajá ni wọ́n ti gbà lámọ̀ràn láti kópa nínú ètò ìpolongo ìforúkọsílẹ̀ fún gbígba káàdì lastra fún gbogbo mọ̀lẹ́bí wọn kí ó lè ṣèrànlọ́wọ́ fún ìjọba ìpínlẹ̀ èkó láti mú ìpèsè ìdàgbàsókè wọn amáyédẹrùn súnmọ́ àwọn ènìyàn ibẹ̀ ọ̀rọ̀ àmọ̀ràn yìí lálẹ́ òbí ẹ̀fọ́ gbére láti ọ̀dọ̀ akínwọ̀n kẹrin ti ajá ilé àti okun ajá ní ìpínlẹ̀ èkó ìyẹn ọba kọ́láwọlé àbìrẹ̀tì volumẹ̀gbọ́n lásìkò ètò ìpolongo àti ìpàdé àpapọ̀ tí wọ́n ṣe láti sọ nípa ojúṣe àti ìwúlò ìforúkọsílẹ̀ fún lastra èyí tí ó wáyé ní ààfin ọba náà ọba olùmẹ̀gbọ́n ṣàlàyé pé láìsí àkọsílẹ̀ tó kúnná nípa àwọn ènìyàn agbègbè yóò ṣòro fún ìjọba láti ṣàgbékalẹ̀ ètò ìgbẹ́yé gbádùn láti lè ṣe àlàálẹ̀ òfin tí yóò mú àgbéga bá ìgbé ayé àwọn ènìyàn ọba olùmẹ̀gbọ́n tẹnu mọ́ ìpinnu rẹ̀ láti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn agbègbè rẹ̀ láìwo ti ẹ̀sìn tàbí ẹ̀yà tí wọ́n jẹ́ lójú náà ti máa dá wọn lẹ́kọ̀ọ́ lórí àǹfààní ìforúkọsílẹ̀ lastra àti àwọn ìforúkọsílẹ̀ mìíràn tí àwọn àjọ tó jẹ́ ti ìjọba nípínlẹ̀ èkó ṣe àkóso rẹ̀ fún ọjọ́ iwájú tó jíire nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gá àgbà àjọ lastra abilékọ bilikis abiola ẹni tó ṣàpèjúwe ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ọ̀kan lára ìlú tí ó dẹ́gbà sí lágbàáyé ó ní gbogbo àwọn ènìyàn tó ń gbé nílùú ni wọ́n ṣe pàtàkì nítorí náà wọ́n gbọ́dọ̀ wà nínú àkọsílẹ̀ ìjọba aṣojú kọ̀ròyìn wa adéyẹmí adésọyìn ajábọ̀ pé àwọn ará ìlú tí ó yá jáde fún ètò náà láì yọ àwọn olórí ẹlẹ́sìn àwọn ọlọ́jà àti àwọn oníṣẹ́ ọwọ́ sílẹ̀ ohun gbogbo ti padà sípò ní ọjà wàsóbíà tí ó wà ní ìjọba ìdàgbàsókè àgbàdo òkè odò nípínlẹ̀ èkó lẹ́yìn rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ ní ọjà náà ní ìkọlá ní kùtù àrọ́ àná àtẹ̀jáde tí olórí akọ̀wé ìròyìn fún alága ọ̀gbẹ́ni olúfẹ́mi òjò gbé jáde ni ó ní alága miyọ abiodun ìṣọlá èjìgbádéró ṣàbẹ̀wò sí ọjà náà ó fi dá àwọn ará ìlú lójú pé ìṣàkóso òun yóò gbìyànjú láti ri pé ìdáàbòbò tó péye àti ìgbé ayé ìrọ̀rùn wà fún àwọn ará ìlú miyọ ìṣọlá fi ẹ̀dùnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó bá àwọn ẹbí tí wọ́n fara gbá níbi ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn alága gbé oríyìn fún bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe tètè tamọ́ra ogun láti paná rògbòdìyàn ọ̀hún kó tó di wípé nǹkan bọ́ sórí ó rọ àwọn ará ìlú ọlọ́jà àwọn olórí ìlú àti àwọn tí ọ̀rọ̀ kàn láti mú sùúrù kí wọ́n wà lójú rẹ̀ lákànfin sọrí kí wọ́n sì jẹ́ olùtẹ̀lé òfin bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ náà sílẹ̀ fún àwọn aláṣẹ láti ṣiṣẹ́ wọn alága fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìṣàkóso ìjọba ìdàgbàsókè àgbàdo òkè odò ó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí ọ̀rọ̀ kàn lójú náà àti mú àgbéga bá àlàáfíà ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn olùgbé agbègbè náà ìròyìn àlẹ́ta kò ní ju báyìí lọ sí pàdé àwọn akẹgbẹ́ alago méjìlá ọ̀sán fún ìròyìn àpapọ̀ ọpẹ́lọwọ́ adéyẹmí adésọyà tó jẹ́ olóòtú ìròyìn bilikis ayepola ibrahim ní orúkọ tèmi apọ́lá jimeni ọ̀pẹ́ láṣẹ lókè èpè ẹ ṣe bẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ bọ́ndẹ́ fm 92.9
1: Ejimare lo diri ewa fakuko o
2: Ejimare lo diri ewa fakuko
1: Oba oke lo diri ewa fakuko o
2: Ejimare lo diri ewa fakuko Nibi kapede ati polowo o se royin

0: Also billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim atun kee tabo sori eto ni eto wa alifridaus quarter hour eti le se alifridaus ajan umrah services na se ni bo wore be gari se mi imamo mi tutu wa ni yara agbohun safe pelu mi abdul mumin on la tunji badan fm ni oruko temi imamo mi e ba nsalama si gbogbo nigeria
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
2: a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wassalatu wassalam ala ashrafil mursalin وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين
0: آمين
2: أدوك في علم
0: الحمد لله
2: أبا جكاي أبا شكاي أبا تي أولا دافع واتي دي دو تنكا تبين من المنوى نتا دبق بي نجي دو فاقا دلوني تي وسيلا أبا تي أشك من أشياء نفا أبا تي أشياء من اللون أبا تي أشياء من اللون أبا تي Amin. Allahu Akbar. Tema katiba ya lori kanyi ndo mejo mejo ndo yiti adoma shepe lori to Alfredo's quarter hour wote le she yin le she Alfredo's hadan umra services en she agbata ruwe atan pupo ola mba yi bawa nifo yina
0: amin
2: ndo awa lala yi kan pali mafuna afate ndo wa aderon ndo awa tati son wo debi kan lo nko se yitoko yon
0: amin
2: ndo awa kan dalani yana afe lo fun haji ni afe lo fun yani Oh, I'm going to say, she knew I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say,
0: I'm
2: going to say, I'm going to say,
0: I'm
2: going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, I'm going to say, ana lokun be ni asi ma duku so ni ba wa gbe mu ni gbe gbe nko n kule ni pe ba laye ko so ri pe geji imani wa ni so pe ko yale ni tan pe ni sti koma o ma ni ana de pe olon ate wa ase olon ni gbe gbe ba lati se gbe ba to ba wa se ta bi de de la na ara to lon ka bi de de ko la mo bi wa to awon bi wa ka fun wa e to awon yawo wa to awon ma wa ka fun wa e to aladugbo ya ka fun wa Oba bi won yi ba se muslimi ara ara isto kono ni kono fara ni ara ni kono fara ni ara adugbo bo won ti pe ya ba se si pa o se ki la na won le to e ka ma je ki e ni o ye ge nítorí àwọn nípa àwọn orí lágbègbè ńlá ẹgbẹ́ rẹ̀ lómi nǹkan kí wọn kò gbàlẹ̀ ẹgbẹ́ sí ní nǹkan rẹ̀ ń bá ju èyí tẹ́ ń kí nǹkan ṣe tẹ̀ ń jù lọ àwọn ará àwọn pé àwọn ilé náà kú tó kí lẹ́yìn náà ń ṣe jáde gbogbo ẹ̀rọ ìyá jẹ lówó yìí ni subhanallah ẹsẹ̀ rẹ ti yẹ bẹ̀rẹ̀ kó ní ẹsẹ̀ wọn torí ayé yìí ò ní ju síbẹ̀ ó padà kúrò níbẹ̀ a sì padà jágbọ̀ fún ọgbẹ́ tó bá wa tí ó máa béèrè lọ́wọ́ wa béèrè wa ṣiṣẹ́ wọn sí tá a bá wọnú alukur'an ọlọ́run bá wa sọ̀rọ̀ láwọn pẹ̀lú oṣìṣẹ́lá muhammad nínú súrà tó fún sàrátì quran chapter 41 verse 30 ọlọ́run ní iná ládé náà kọ́ ló ń rọ́bù náà láàrùn fún màṣá àkọ́mú pàtàkì sálú alẹ́ yìí mẹ́rin mẹ́rin ika pàtàkì sálú alẹ́ yìí mẹ́rin mẹ́rin ika tó aláàtàkà fún wa aláàtàkà nù wà á bí ṣòro òbílẹ̀ jẹun náà tẹ̀lé àti pọ̀npọ̀n ní ìpè àdúrà sọ̀rọ̀kàlà àdé ọlọ́run ní aládé náà kọ́ ló ẹ̀rí gbogbo àwọn ẹ̀dá gbogbo mùsùlùmí tó jẹ́ pé bó ṣe lè wù kí ni ìrọ̀lẹ́ tó bó ṣe lè wù kí wọ́n gbó tu tíráyà tó bó ṣe lè wù tó gbó pamọ́ tó bó ṣe lè wù kó sáláyé ní tó ní tí ó máa ń jáde lẹ́nu wọn ní àyẹ̀pẹ̀ ẹlòmí àdúrà òdi ọba ìlú dìbà aláwọ ti kó lọ ìṣẹlẹ ní tiwọn ọpẹ kan ó ti lọ pé kan ní ẹlòmí ti ó ti lọ síbi àtẹwọ ẹsẹ rápẹrẹ ìsìláàmù rárẹ ó dàbí ó kàn ní àánú ti lọ sí nkàrí ara ní ẹsìn àwọn ìmọ káwọn máa ṣe kan kan ẹyà àti ìlọlá àwọn ẹni ọlọrun tí wọn gbé sóbọ ní islam ìṣòro kan ọrọ ilé ẹsẹ wọn kúrò nínú ẹni wọn ẹtí wọn sọ pé rẹgbẹmọ báwa dúró ṣinṣin lórí ẹ láti náà ṣe tọ́lọ̀mù ọba fẹ́ gbogbo tọ́lọ̀mù yá ṣe pápára ó ṣe gbogbo tọ́lọ̀mù yá jìnnà sí ó ń jìnnà sí ẹ̀rọ ní ìgbà tí wọ́n bá ń wú ọlọ́run nígbàjú wọn ni tí wọ́n gbà yí pé báwọn ọba tẹ̀ ọ̀rọ̀ lọ́run ọ̀rọ̀ ni ilé àwọn gẹ́gẹ́ bí ẹ̀rọ ìṣẹ́lá muhammad ọlọ́run wá ṣàdúrà fún nítorí ní láàkà ọmọ wa sọ fún ẹ ní kó aláàtàkà fún ẹmọ bẹrù báyìí ṣe lè tó tí ìrìnlá lè tó tàǹdọ̀ yìí wò pé yìí bẹ́ẹ̀ náà lọ sọ fún àníbíyà yìí nígbà nígbà kìí bẹ́ẹ̀ lọ sọ fún àníbíyà ìbẹ̀rẹ̀ yìí máa rẹ yìí sara tó wọ sara nígbà tí ó ti tẹ̀lé mọ́rí bẹ́ẹ̀ lọ sọ fún zakari yìí àtàwọn bẹ́ẹ̀ gbogbo ilé ayé ayé ló tán sí àárín ní lọ ìṣòro tí ò ní lè jẹ ká mú àdéhùn ọlọrun wọn bá ṣe ọrùn agbẹkọgbọ ọkọkan ọrùn tuntun náà jíṣẹ wọn muhammad ọdún ìgbọràn lọwọ tí wọn jẹ ìgbà ààfin wọn ti sọ àjẹ.
0: ilé mi ètò olútùwà ń ta báyìí nílé iṣẹ alifidal sajan nara sàfisì.
2: ẹ ṣe púpọ̀ apọ́kù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ nílé iṣẹ alifidal sajan nara sàfisì kò sí ìta máa ṣe bí kò ṣe ọ̀rọ̀ hajj àti nra àmọ́ nípa visa ọ̀rọ̀ ẹ̀mí ṣe ta ọmọ ṣe tọ́lá wọn bá sì ń gbà fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí hajj àlàfà tó ń bọ̀ wáyé tó ṣe àlàfà 2027 gbogbo ẹni tí ọba tí ìgbà fẹ́ẹ̀mù tó sì fẹ́ ẹ mọ́ kí o tún dúró dé yọjú sí wa kó wa gba fẹ́ẹ̀mù rẹ pé on the 26th of September òun deadline registration for hajj 2027 ẹ̀wọ́n náà wọlé dánwò lókù gbogbo ẹni tí ọba tí ì sanwó ẹ tí ò tí ì register wọ́n jẹ́ kó dìgbà tí wọ́n bá wá ń fi àwọn èèyàn tó fi wọ́n bá bọ́ọ̀lù tó ń lo àwọn èèyàn jìbìtì tó ló bá ti tán táyé ti tán àwọn ohun jìbìtì ó wà yọjú ní àwọn àgbẹ̀ kan àpẹẹrẹ àfọwọ́n tó lẹ́sìn àfọwọ́n ilé iṣẹ́ alifidal hajj nara services àwọn iṣẹ́ fire brigade approach àwọn akẹ́kẹ́ palẹ̀ mọ́ kó tẹ́ tásìkò ìwọ́n tó dánmà kó sì fẹ́ bá wa lọ lójú sí nínú àwọn december fún ọtún fẹ lọ gbogbo ẹni tẹ máa fẹ ilé yín sí àsìkò december ọdún ìlà fífi àǹfààní ìlẹ ẹyẹ tó mú àwọn ìlú àwọn ohun tó ṣe dáadáa ẹlẹ ìwé ẹfẹ ìkọlẹjì wọn ẹfẹ ìdòwò jẹ pé amẹríkà yúróòpù nìkan ẹyẹ máa fi ìkọlẹjì wọn ẹ darí wọn sọnà alẹ ọlọrun náà ìyàwó tó ṣe dáadáa tó gùn nínú ẹyin náà ẹfi múra ẹfi ṣe lóore ọlọrun àtẹ̀dá ni alhaji ọ̀dọ́ òwúrọ̀ ìṣòro àwọn ìjọba ilẹ̀ jẹ̀nà ní abala ṣe hajj tó jẹ́ hajj ọ̀dọ́ tó ṣe dáadáa kò sí ọjọ́ lọ́wọ́ ìṣòro lọ́sàn-án bí àríjọ́nà lọ so òmùra december ó ti ṣíkà lọ́dọ̀ fẹ́ bá fẹ́ bá wa lọ ẹ̀ tètè máa forúkọ lẹ̀ láti tètè máa ṣèpalẹ̀ mọ́ òtò nípa ọdún ọlọ́run back now umra ramadan ba wa to gbe ramadan registration ti mo awon tan fun ko won awon fun ko ti re ramadan ko na ba ko se won fun ko ka wa nuna won ti ramadan ko ka wa manu awon ti ramadan ni se bi ti o bere loju ti o se pa loju e
3: amen
2: wa ka manu awon ti o se nuna ramadan ti umra ramadan ah ala hakka awon ti se ni ma awon ti mo bu ko ni pe ni se ko na ko se se nuna ama le ti ta ba ti ke won mata ba ti won ni haji ni Umrah December ni Umrah Ramadan ni amara ti pe ro gbolodo lo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Iwo ni awon office yin wa ati number ta awon eyan le pe ni si.
4: Ese gbogbo wa tokun ile ise wa to je headquarter. Won ni number 92 Ikorodu Road. Fadeyi bus stop ni ilu Eko. Number 92 Ikorodu Road. Fadeyi bus stop. Ninu awon ibi te tun ti le kun si wa on ni ero agbekale tan pe ni landline number ke le pe wa se nbe on na ni 01 01 29 29 56 56 316 le ko si 01 01 29 29 56 56 316 316 ero alagbeka ti a mo si mobile tele ti pe wa tele pe wa si abike fi atejise ronse Ona ni 080 080 34 34 10 10 57 57 10 Lekun si 080 080 34 34 10 10 57 57 10 Abi lori ilana eleyi na 080 080 24 24 71 71 76 76 01 Lekun si 080 080 24 24 71 71 76 76 01 Lekun si oluleṣe wa to wa ni ilu Ilorin lori number 080 080 32 32 47 47 94 94 51 Lekun si ilu Ilorin 080 080 32 32 47 47 94 94 51 office wa to wa ni ilu Saki e kan si le ade ona olapo lori ero 080 080 38 38 30 70 78 24 Lekun si nilu Saki 080 080 38 38 30 78 24 amareti pelu gbolodo Olorun
0: koni Dubai lo lori eto yi eto wa Alfred Oscota hour titi igba mi ta tun ma gbora wa Abdul Mumin Olatunji gbara na fun loruko ti mi mun dabe pe ma assala
5: labbaik allahumma labbaik
0: ishalla muhammad ni kama she mura lori kubura ama pa sele ni idi ni ti le sha to ni ko ni bi ka ko ni she aja ti mura pelu ro alfidas aja mura services limited ti sha be kale september special umura jo fun lafa ni lati de gba ife akase umura lapa po december no be yin lo fun gbo awon to de pe a la anfani ati lo aji 2026 lati lo gan ile oluwa opopo awon anfani le je te baba le shall alfidas aja mura services se ni ajo september special umura ati umura december fun 2026 e ku ti ma pa won fa to mo ni pa suna wo ma ko ise ni ajo su gbo awon That's lamp and that is such a paper. You watch it, but I want the level to win a lemon that you lot of the day. My colleague at my room, but then my popular demand September 24. I'm a good person, so late in the year, not proper 4 2026. What is September special? Umbra, Ella, what are you? Umbra for December, I'm a good December 28 2026. That's my father, so late in the year, and I'm in May 2027. I guess it's the last month of September special. Umbra, Kale, Tabura, December 4 2026. It's not in the Sunday Lashell. That's the one in about next two. Kuru, but they bust off. They go at the OH 314. 5710 080 247 7661
6: 92.9 Prompt FM 92.9

0: ori eto ba nba dekun e ri pe o ba rin de la o ba rin de la ro yi olohun ti ba mi se baba to bi mi lo le bere fun dna o ti ku iya ti won le ma mu la pa lese pe dada gbon bo lo ti gboyin wa lo bo ti gbo mo wa o ti ku lagbara lowo olohun laburo ni wole eni kene nu gbogbo wa ase ame ẹyin tẹ ku lẹnu ẹ ọlọrun ọba yanjú ẹ o tí wọn bá sọ wípé ọmọ yìí kò jọ bàbá kò jọ ìyá wọn a máa sọ wípé ọmọ adíjàálẹ ṣùgbọn àwọn àgbààgbà àtijọ wọn gbọn wọn ní làákàyè wọn sì ní ọpọlọ ó ṣeé ṣe kí wọn ti mọ wípé ọmọ tí wọn ń sọ ń pa yìí kì í ṣe ọmọ ẹbí yìí ṣùgbọn wọn ò ní fẹ kí ẹbí yẹn ó dàrú wọn a máa wá júwe wípé ṣé wo ọmọ bàbá lágbájá ìran tó lọ lọ́hùn ìran bá ìran àwo nkankan pé bàbá yẹn ló fi ojú jọ ọlọ́run elédùmarè kò ní dalẹ́ àti ọ̀nà wọlé lágbára lọ́wọ́ ọlọ́run adúpọ̀ lọ́nà ọlọ́run tá a tún lọ́fọ̀ láti padà sórí ètò gbangba dẹkùn láàárọ̀ yìí lábúrò ní kángun sẹ́nìkẹ́ nínú gbogbo wa ní ìbàràpá central local government lábẹ́ alága olúṣọlá adeleke ṣé ẹ mọ bàbá tí wọ́n ń pè ní bẹ́ẹ̀ bá tiẹ̀ bá wọn láyé ẹ máa gbọ́ ìṣe wọn nínú ayé ọ̀nàbù ìṣọ̀lá bàbá àgbà wọ́n ti kílé ayé kó digbó ṣe ṣùgbọ́n kò sí ipa wọn tí ò máa tún la ìgboro la inú ayé jákàkiri àwọn náà ni bàbá wa olóògbé jimoh àti lọ́lá adédìgbà nígbàtí bàbá yìí wà láyé wọn ní bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹfà wọn wà nípínlẹ ọyọ lábẹ ìjọba ìpínlẹ ọyọ ńgbà náà tó jẹ pé wọn ń ṣiṣẹ fún ìjọba ṣùgbọn kò sí ẹdá kan tó dọdọ wọn nígbà tó wà láyé tí ò rí àǹfààní inú ilé ayé jẹ bóyá òun wáṣẹ bó wà nù ìṣòro kan bàbá tí wọn ń pè ní alhaji jimoh àti lọlá adédìgbà yìí wọn máa ń rí pé wọn fi ẹrín sí gbogbo èèyàn lẹ́nu tó bá bá ẹkún wọlé wọn wàá bá ẹ̀rín jáde ńgbà náà àwa mọ̀ bóyá àgbà tí bàbá yìí kú ó wá padà wá ó kó sínú ọmọ àti ìyàwó tí wọ́n fi sílẹ̀ tó wá jẹ́ pé gbogbo ohun tí bàbá yẹn ń ṣe ńgbà tí wọ́n wà láyé òun náà ni àwọn ọmọ bàbá wa alhaji jimoh àti lọ́lá adédìgbà yìí wá ń ṣe wọ́n faná sáàrin ìlú wọ́n gbé jẹrẹtọ̀ síbi tó yẹ kí wọ́n gbé jẹrẹtọ̀ sí wọ́n tún lé ìwòsàn ṣe gbogbo ìlú lápapọ̀ wọ́n ń jàǹfààní ìwáyé bàbá yìí lẹ́yìn ìgbà tí bàbá yìí ti kú báwo ni ẹbí ti ń ṣe rí nígbà tí bàbá àti ìyá yẹn ti kú kí lẹ ṣe ọ̀nà wo lẹ ń gbé àwọn èèyàn gbà ẹ jẹ́ ká kọ ọgbọ́n lára bàbá kódà kó tiẹ̀ jẹ́ pé wọ́n ti jáde láyé bàbá jimoh àti lọ́lá adédìgbà ẹ̀yin ọmọ tí bàbá yìí fi sílẹ̀ àti ìyàwó lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ò ní kánjú kú o ẹ ò ní kánjú lọ bá wọn lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà á dàgbà ẹ ó túbọ̀ ṣe rere láyé mo sì mọ̀ wípé ẹ ó ṣe rere ju bàbá tó gbé yín lọ́mọ lọ ó di gbére ó dànà kó dojú àláfèrè ó di bá a ṣe rí ra jọra ẹni alhaji jimoh àti lọ́lá adédìgbà iwájú tẹ́ ẹ dojú kọ ọlọ́run jẹ́ kó da ẹ̀yìn tẹ́ ẹ fi sílẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run kò ní bàjẹ́ tó bá jẹ́ pé bàbá yìí wà láyé lónìí tó bá di ọgbọ̀n ọjọ́ oṣù yìí 38 august 2026 yìí òun náà ni ọjọ́ ìbí wọn bọ́ sí èyí tí àwọn olóyìnbó ń pè ní posthumous birthday ẹ mọ̀ sí wọn pé wọn ò ṣe bí wọn tiẹ̀ ṣe rẹpẹtẹ wọn á tún máa fi rántí wọn àwọn ìlú náà dìde wọn á fi rántí wọn ẹyin ìlú ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí bàbá wa alhaji jimoh àti lọ́lá adédìgbà olúwa ọlọ́run elédùmarè á fi ọ̀run kẹ́wọn jù bẹ́ẹ̀ lọ àfidáwò ọlọ́run elédùmarè á fi ṣe kíni á fi ṣe kẹ́wọn orí ètò gbangba dẹkùn náà la wà ẹjẹ́ ká dé iwájú lọ́hùn.
1: ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa ó dá mi lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára kálábóyún bímọ láyọ̀ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú
2: ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bó ti lérò lọ ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀ ó yẹ jẹ́ àjọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀
1: Ikede yiwa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA
3: New season don land o. Spade dey kick off with payday every day. From day one of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
4: Back yourself on Spade.

0: ṣùgbọ́n wọ
1: ìyàlẹ́yọ̀ ìwọ pẹ̀lú orin ìlú kì í ṣá.
0: Orin ìlú kì lásánkọ́ ìyàlẹ́nu ọṣẹ ṣùgbọ́n ló forí sí mi lẹ́nu o. Bó ṣe owó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọṣẹ kan aṣọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí kì í tètè yòòrò.
1: Ṣé a ṣe lè rí ọṣẹ tó kójú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
0: Ọ̀rọ̀ tọ́láboyún bá sọ ó ti kúrò lẹ́nìkan o. Èmi àtìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀ kì í ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fa bọ́ọ̀tọ̀.
1: Ìyàlẹ́yọ̀ ó farapamọ́ fún mi púpọ̀ jù. Ibo wá lẹ́dírẹ́sì wọn wà o.
0: 30 Anjorin Street Ìjẹ̀gùn lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìkọ̀tún ní ilé-iṣẹ́ Ades Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Telephone 0805-543-8445 0805-543-8445.
1: Tí mo bá débẹ̀ ìyàlẹ́yọ̀ ń dàgbà síbẹ̀ ni o.

agbára ńlá lọ́jọ́ kan lọ́dọọdún ni. Ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n rẹ̀ ni o 28th annual Salvation Night Crusade. Iṣẹ́ ìwà lágbára ni. August 28th, 2026 ló máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ 10 p.m. Àkòrí ni mímú èrè ìdíṣẹ́ nílùú àkókò yìí. Fulfillment of purpose in time like this. Esther chapter 4 verse 14. Wọ́n ní ìrírí àti ìmọ̀lára àgbàṣe àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀. Láti ẹnu àwọn wòlíì Ọlọ́run àlàyé bíi Superior Evangelist Caleb Matthew láti CCC ìpínlẹ̀ Otito Parish 2, Assistant Superior Evangelist Anigbade GM àti Assistant Venerable Superior Evangelist

Cherokee, CIU, Tweet to Wackers.

0: Sit Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit Up Supreme Noodles.
3: No, Bayam! But why?
4: No, she said this big bull bag of rice no get the new big bull holographic seal.
3: Not true!
0: Introducing the Big Bull Holographic Seal Tape, your favorite authentic Big Bull rice, 50 kg and 25 kg. Now with holographic seal tape, this is to ensure you get the premium product from Big Bull Rice. Do not buy if the holographic seal tape is not on the bag or is broken. Big Bull Rice, tasty rice nourished you.
5: Ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ Hajj orílẹ̀-èdè ẹ̀yùn ni National Hajj Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tà ìrọ̀ wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ Hajj ọdún 2027 yàrá má di èrò ẹ̀yìn fún Hajj ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò yọrí sí rere bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di kò rẹmú fún Hajj ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú sí àkáǹtì ìfowópamọ́ Hajj Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hajjsavings.taxbank.com tàbí fowópamọ́ wa ní 0700 08 25 22 65 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ Tax Bank ìwọ nìkan làyàn fẹ́ wá o.
6: Hey, yo!

0: àwọn tí ń tẹra ọ̀yìn ó máa ń ran ìyá lọ́wọ́ láti dá gbogbo ìfẹ́ rẹ̀ sínú oúnjẹ tó dùn tó ṣaralóore tó ṣe fún gbogbo ẹbí rẹ̀ golden tera oil kọ́ pure love.
1: Mount FM 92.9.
2: bisimilahi rahmanir rahim laa ilaha illallah aloha ayyidi koha rabbu samawati wal arsh ọmọ báyìí náà wọn làṣẹ ìṣòro gàfà láforíjì ní ọlọ́pàá lọ́foríjì wọn ṣàánú wa àmọ́pọ̀ nìkan ní òkú méjì ní ọ̀rẹ́ láláfiwé láhàpà adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba náà tó tún ní kanadẹ láàárọ̀ tèmi ẹ káàbọ̀ sórí ètò ọ̀nàlà iléeṣẹ́ bẹ́ńdẹ́ fẹ́mi ìtúndọ̀tún ìlú ilé ìkẹjà the crown kíkẹ́ lọmọ adéwárá lóńkí wa ní kíkí tó lápọnlé jùlọ tí kò sí àsìkò tí kò bá mu kí ni kíkí náà ni assalamu alaykum wa rahmatullahi wa barakatuh gẹ́gẹ́ bí ìṣe wa chief imam Ansar Uddin Society of Nigeria ní ìlú gbogbo àwọn ni imam Abdulrazak Lukman Alibarak ti wà níkàlẹ̀ láàárọ̀ tèmi ní ìwà ìrìn náà kan tí a fẹ́ sọ̀rọ̀ lórí gẹ́gẹ́ bí ìṣe wa bísímíláyà imam.
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعنك يا الله أعنك يا معين إياك نعبد وإياك نستعين الله أكبر أتدلني بأن تنبي ati bo sinu osu ojo bi anabi wa muhammad sallallahu alaihi wasallam an fasiko iki gogo muslimi agbanla ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh hey allahu akbar muhammadu lani talawa ala nu fo gogo agbaye gogo igba to juma ba tinna awo ma yin oni muhammadu baba fatimata muhammadu baba ibrahima muhammadu baba rutoyatu muhammadu baba fatimata gbogbo igba toju ma batima awo ma yin oni muhammad sallallahu alayhi wa sallam ohun ta fe gbe yawo loni oni I want to be like him mo fe dabi re I want to be like him mo fe dabi re mo fe dabi tani bi tani bi boda leyin abawon alagba dugbo yin rara o mo fe dabi annabi wa muhammad sallallahu alaihi wasallam mo fe dabi re alhamdulillah alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyuzhirahu ala dini kullihi wa kafa billahi shahidan namudu subhanahu wa ta'ala amdan li rabbil alamin ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluhu wa ala alihi wa sahbihi wa sallim taslima opella ni fun olohun oba to won anabi wa muhammad sallallahu alaihi wasallam si gbogbo agbanla ye bi uda pelu alquran bi kitabin jami'in ghayra fi iwajin pelu ti allah ka ti oni konu nko ninu wa dinil haq o to agbe si ododo ẹ̀sìn tó ní manua ìyẹn ni pé ẹ̀sìn tó ní bá bẹ́ẹ̀ ti ṣe ṣeré o bẹ́ẹ̀ lè ṣe ṣeré bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹgbẹ̀san bẹ́ẹ̀ bá ṣe lọ́nà òdì ẹ̀ jìyà pẹ̀lú ẹ̀ ọlọ́run ti pa gbogbo ẹ̀ lẹ́sẹ̀ sínú alquran ó wá gbé fún anẹ́bì léyìí tó túmọ̀ sí pé islam kì í ṣe ẹ̀sìn anẹ́bì ẹ̀sìn ọlọ́run ni ọlọ́run ló kọ́ ọ pé bó o ṣe lè sìn mí tó lè rí ìyọnú mi ni wá bá ń lọ kọ́ gbogbo ayé bí wọ́n ṣe lè tẹ̀lé ẹ lọ́dọ̀ èmi ọlọ́run ní wàdí ni hak ẹ̀sìn òdodo ni o lílù sí ìrọ̀wú aládé ni kúlì ọlọ́run ní bá ń gbẹ́sìn yìí lọ fún wọn torí kìtì ẹ̀ lè ba ìyàtọ̀ kó lè borí gbogbo ẹ̀sìn tó kù gbogbo ẹ̀sìn tó kù ìsìláàmù yìí náà ni mo fẹ́ kó gbé lọ fún wọn kí wọ́n lè bá a mọ̀ pé mi ọlọ́run èmi ni mo ní ìsìláàmù ó kọ́ mi ni wọ́n fi gbé ìsìláàmù kalẹ̀ èmi ni mo ṣe ìsìláàmù lọ́ṣọ̀ọ́ eni ka o mọpa islam emi ni mo fi mọ wa nabi ma so be fun won wa je ka won eyan mo pe eni keni yohu to ba fe ba yo no mi pade wa ma yep ta gige ra islam dinan eni ba wesi mi to yato sin to gbe wa yo falan yukbal min fa huwa fil akhirat min al khasirin emi o ni gba lowo re to ba dojo gbe ndi akiyama yo ma be ni anu eh olodum ma ja wa nu anu ma ja ka so opo ti yan ke ko lo ba nabi wa muhammad ajeri pe olodum lolohun ajeri pe nabi wa muhammad ojise olodum ni oluwa ni nti mo ran nabi si gbogbo aye yo wa kafa billahi shahidan olodum le bi na ajeri si olodum ni mo fowo si emi ni mo counter sign approve si nta nabi gbe wa fun ye mata ko be ba ti tako eta kini olodum e olodum ma ja tako ti e o oro ta fe so loni o na lati so siwaju yi pe I want to be like him emi na fe dabi le eh olodum da pujo ja jo anabi o ma ja ajo ni fe nu ma ja si ti wa loto bo se fi ran anabi yen gan ni ko ran wa lowo ta wa na le se bi ge bi iwo olodum ata anabi se fe nam tala anabi yen gan tala anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi wa muhammad alayhi salatu wassalam ikala olodum kuma ba anabi je nikan inna ubasharu edabi temi reni oloju ba ti loju gbogbo n to wa lara wa bo se pe sara wa ina lo pe sara na muhammad ama wa leza ke ni bashari ma lero pe boju ti e se ri internet bi ri o special made loju anabi ma lero pe beti ti e se ri internet bi ri special made leti anabi ma lero pe bo se ri shakhsiya tan bo se ri ala anabi rara o anabi ko ja be o anabi is not an ordinary person. It's a special made out of Allah's plan. Anabi is a chosen one out of Allah's plan. Olorun lo sha nabi lesha o yato sawaida bibi re e mani olorun se da e mani bo se saye e mani bo se lugba e mani gbogbo bi se aye anabi lo wa ko pe fun eko ati imo anabi wa je nikan to je pe gbogbo awon nabi olorun 124,000 ni gbogbo won gbogbo ise tolorun won kankan won wa se le anabi lo wa pari gbogbo e gbogbo wa ta fun kankan fun kankan fun kankan anabi la pa gbogbo e la ko fun gbogbo mo ta fun kankan fe nikankan ninu anabi la pa gbogbo e po ta ko fun anabi lo kirun tolorun oba re ti o se ni o mo kito anabi lo sin olorun oba re ti o loga anabi lo gba fọlọrun oba re ti o loga o la siwaju awon anabi olorun

fun anabi so fun pe eh wana o ha iwa alkilla muhammad o ha iwa alkilla ikulini so wo buseri so pe emi anabi wa muhammad sallallahu alaihi wasallam olohun da mi daada o si fun mi ni wa eyin o fun mi lesson to bori gbogbo esin emi ni mo lore julo ni gbogbo da olohun to lenda bayi ni afa abo sare wa taji ah o wa ri ni wa du o nla lara nabi ibe lo ti bere buri da la ka ye ti wa sile to tumo si pe anabi koja ba nti wo nta ma fi mo pa nabi ju ba ti wo lo ni e lo won suratul najm e gbon to lo so nbe ola ni bismillahir rahmanir rahim wa najmi idha hawa ola ni bola ma fa so awon oro imo to fe ju nke imo fo wa olorun afa awon nke imo to ju wa o to ti mi owo o to beyond our imagination olorun afi bura ola ni mo fi awon bura idha hawa mo fi awon bura irawo sama yi to ju eniko o to to wo eniko o to ti mo eniko debe ola ni mo bura ngba o ba so kale anabi te won ma do la so ibo ko wa no go wa ore yi te won eri o pa nabi lo re wa ki fi pa nabi lo re wa nitori pe asiri olohun la nabi olohun fun ra re lo fi mo le ara e o ko sinu anabi ko rorun ko olohun yo si wa olohun fe ma ba wa gbe fi re pa mo sara na muhammadi o fi wa mo wa ni mo wa eda bi ti wa ama ntin gbe nu anabi jin tin gbe nu wa lo ba ti se da ti e yato si ti wa afani muhammadu hun basharun anabi tan wo edani abarapani wale zakeli basharin oh e pada e bo le nbe oju tan fi wo pe ba anabi da bi wa yen ah o ta yo be o anabi ju be lo sirruni akike wa rabbu sa anawto ashi yo lon la nabi ashi yo lon la nabi wa muhammad olon rawa ti gugu agbalaye sama utoha olon wa ba sama o lo so anabi ni toyu lo to mo lesi lo to mo niwa iwọ to mọ lọrọ iwọ to mọ lọkan iwọ to mọ ni se si ti o se ni o mọ to ti o se ni ti o se ni o gbadun to sallallahu alaihi wasallam eh muhammadu lani ta lawa ala nu fi gbogbo agbaye gbogbo igba to jumo batima awo ma yin yo ni mu ama gbogbo ajari sallallahu alaihi wasallam olorun ba sa leko kan fa nabi ola ni modola so ibo ko wa ma go wa ah ore yin tan wo yen modola oju ona lo wa bo so ni wa ma go wa anabi tan wo yen olohun lo sa mo ni eni olohun ba sa mo na oni so ni eni olohun o ba fun ni idaya ni so ni olohun da kun abe ni wala gbogbo titi gbo ni yi idaya olohun imaya olohun ikoya olohun olohun ma sa fi se sara fun wa ẹni ọlọ́run bá sọnù kò lè kó bá ńlá gbogbo ayé yìí ò lè sọnù ẹni ọlọ́run bá sọnù kò sẹ́ni ó lè fi sàmọ̀ kò sẹ́ni ó lè fi mọ̀nà ẹni ọlọ́run bá dẹ̀ fi mọ̀nà kò sí bàbá lẹ́ni tó lè sọnù ọlọ́run lọ́rọ̀ yín yẹn o ìyẹn là nẹ́bùwà muhammad mọ́ọ̀gọ́ wa mọ́ọ̀dọ́là wa mọ́ọ̀gọ́ wa kò sọnù bẹ́ẹ̀ ni òṣìnà kò sì ní sọ̀yànù débi tó ń fúnra rẹ̀ gbọ́ sọnù tó rẹ̀ ni atọ́ sọnà ni allahu akbar wa ma yanti qur'an al hawa gbogbo tí ń bá sọ ẹgbà gbọ́ o anábì ò ní sọ̀rọ̀ fẹ́ ní láyé a ti ṣe ahọ́n anábì lọ́sọ̀ọ́ pẹ̀lú òdodo òdodo ni ó máa jábọ́ lórí ahọ́n rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó máa jábọ́ lórí ahọ́n rẹ̀ èrò ọlọ́run ni ó máa jábọ́ nínú ọkàn rẹ̀ ojú ẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ni etí ẹ̀ ìgbọ́ràn ọlọ́run ni anábì ń rí tí ẹgbẹ́ ò rí torí pé a ti ṣàfọ̀mọ́ ojú ẹ̀ anábì ń gbọ́ tẹ́gbẹ́ ò gbọ́ torí pé a ti ṣàfọ̀mọ́ etí ẹ̀ anábì ń sọ tẹ́gbẹ́ ò sọ torí pé a ti ṣàhọ́n ẹ̀ lọ́ṣọ́ pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run anábì ń ro tẹ́nìkan ò lérò ìròwúyẹ́ rẹ̀ torí pé a ti fọ ọkàn rẹ̀ mọ́ ẹ̀gbin ìdọ̀tí kéta kéro kò sí lọ́kàn náà muhammad sallallahu alaihi wasallam òun ló fi wá dàbí ìgbà tó já sí pé anábì wa muhammad tẹ́ ń wò yẹn ló fi yàtọ̀ ní gbogbo anábì ọlọ́run máa yẹn ti kọ́ ẹni lọ́ hàwà kò ní sọ̀rọ̀ ọ̀fẹ́ ni o inú wa ilé awa yẹn yóò hà ó lọ ní gbogbo nǹkan anábì ń sọ yìí mo ń júwe anábì ní látara alukoran ní sọ́tò lẹ́jì ó lọ ní gbogbo nǹkan anábì ń sọ tó ń jáde lẹ́nu ẹ̀ yẹn inú wa ilé awa yẹn yóò hà kò ṣàdédé máa sọ o àwa ọlọ́run là ń sọ sí nínú ilẹ̀ ha mọ́ ti àwa ọlọ́run ni o ló sọ sí anábì ni torí pé kò ṣàdédé máa sọ ilé awa yẹn yóò hà à ń ránṣẹ́ sí ni o gbogbo tí ń wí àwa là ń wí sí nínú alama o ṣẹ̀dédé lukua allahu akbar the lord of mighty power.

0: gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àsìkò ṣé ò ní ìròyìn ọ̀pọ̀ rèé láti lè ṣàrédíò bond fm 92.9 onígbòwò ìkẹjà láìkò ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nù ìròyìn náà àwọn olùgbé àjá ni wọ́n ti rọ̀ báyìí láti gbìyànjú kó ipa nínú ètò ìforúkọsílẹ̀ láti gba káàdì yẹn ìwé ìdánimọ̀ tá a mọ̀ sí lasra kí àwọn pápá lè jẹ àǹfààní ìṣèjọba àwarawa nípínlẹ̀ èkó ìgbìmọ̀ kan nílẹ̀gbọ̀n aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí ké sí ààrẹ bọ́lá mi tinubu láti gbé ìgbésẹ̀ tí yóò fòpin sí ìwà ìpani ní ipa ìfọnúfọṣọ èyí tó ń fojoojúmọ́ gògùn sí ní apá òkè ọya orílẹ̀-èdè yìí ọ̀gá àgbà tuntun fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni yébẹ̀lì olúmúyíwá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ẹni tí ó jẹ́ olórí àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè zambia ni wọ́n ti fi sí àhámọ́ báyìí o fún ẹ̀sùn ìdúnkòkò mọ́ni wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo francis ọ̀rọ̀ ọmọlá ti lọ́sọ́dọ̀ àwọn olùgbé àjá àti okun àjá láti lo àǹfààní ètò ìforúkọsílẹ̀ lasra èyí tó ń lọ lọ́wọ́ láti forúkọ wọn àti àwọn mọ̀lẹ́bí wọn sílẹ̀ kí wọ́n túbọ̀ lè jẹ àǹfààní ètò àwọn àǹfààní ètò ìtìjọba ìpínlẹ̀ èkó bá gbé kalẹ̀ dọ́ba sí i akínwọ́n kẹrin tìlú àjá ilé àti òkun ọba kọlá wọlé abdulateef olùmẹ̀gbọ́n ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí lákòókò ètò ìpolongo kan èyí tí àjọ lasra gbé lọ sí ààfin ọba ọ̀hún ọba olùmẹ̀gbọ́n ṣàlàyé wípé láì sí àkọsílẹ̀ tó péye kó sí bí ará ìlú ṣe lè jẹ mùdùmùdù ìṣèjọba àwarawa.
1: Kò lọ forúkọ sílẹ̀ pẹ̀lú lasra ìjọba tó bá forúkọ sílẹ̀ ló máa jẹ́ kí ìjọba tó lè mọ àwọn ìrìnàjò àwọn nǹkan amáyédẹrùn tó lè ṣe sí àgbègbè wọn.
0: ọba àlàyé ọ̀hún wọ́n tẹnumọ́ ìpinnu rẹ̀ ní ti ṣíṣiṣẹ́ so wọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú láìwo ti ẹ̀sìn ẹ̀yà tàbí ọ̀rọ̀ òṣèlú ní ti rírí dájú pé wọ́n ní ìmọ̀ nípa àǹfààní tó wà nínú ká forúkọ sílẹ̀ fún gbígba ìwé ìdánimọ̀ lasra nípínlẹ̀ èkó ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gá àgbà àjọ lasra arábìnrin bilikisi abiola tó ṣàpèjúwe ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó ń fojoojúmọ́ gbèrò sí lórílẹ̀-èdè àgbáyé kéde wípé gbogbo olùgbé ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ òòjọ́ títí dórí àwọn arúgbó ló láǹfààní láti forúkọ sílẹ̀ láti gba káàdì ìyẹn ìwé ìdánimọ̀ lasra ọ̀hún.
2: Wà á kàn ya píkṣọ̀ wọn, a dẹ̀ gba information wọn fún wọn, but àwọn máa ní lasra card wọn, so it makes it very simple to register babies. Ẹ dẹ̀ máa rí wa ní àwọn different vaccination clinics tí àwọn bébì máa ń gba abẹ́rẹ́ a máa ṣe registration yẹn fún wọn. Ọ̀rọ̀ ìjọba ti ju ọdún márùn-ún. Aláti wá sí lasra láti update, a máa ń pè ní revalidation. So that wọ́n jẹ́ pé ẹ ti change ilé àbí orúkọ, ìjọba fẹ́ ya fótó tuntun, ẹ lè ṣe, but kò ní kẹ́ ṣe ní registration.
0: Ìwàjọ́pọ̀ ìṣàjú kọ̀rin wa Adéyẹmí Adésínyà jábọ̀ ìròyìn wí pé àwọn aṣáájú àgbègbè tó fi mọ́ àwọn aṣáájú ẹlẹ́sìn gbogbo àtàwọn oníṣòwò àtàwọn oníṣòwò ló péjú pèsè síbi ètò ọ̀hún. Lárápá ìgbésẹ̀ àti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ Ọ̀jọ́, alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ti pín fọ́ọ̀mù ìdánwò GC ọ̀fẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ náà pàtàkì ìgbésẹ̀ yìí ni láti lè ṣèrànwọ́ fáwọn ọmọ kùlàkùn ṣàgbé níjọba ìbílẹ̀ náà kí ètò ẹ̀kọ́ túnbọ̀ lè múnádóko sí i nígbà tó ń sọ̀rọ̀ níbi lákò ètò pínpín fọ́ọ̀mù ọ̀hún alága ìjọba ìbílẹ̀ Ọ̀jọ́ ọmọbabìnrin Muyibati Rufai Adeyemi rọ àwọn tó jẹ àǹfààní GC fọ́ọ̀mù ọ̀fẹ́ ọ̀hún láti túnbọ̀ gbájúmọ́ ètò ẹ̀kọ́ wọn dáradára sí i. Alága ọ̀hún ké sí àwọn aṣáájú agbègbè àwọn alákòóso ètò ẹ̀kọ́ àwọn òbí àti alágbàtọ́ láti sowọ́pọ̀ pẹ̀lú àwọn alákòóso kí ètò ẹ̀kọ́ kí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ túbọ̀ lè dé bá ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ Ọ̀jọ́.
3: Nǹkan tá a gbà lóòótọ́ fi pe yín ni pé láti fi lè jẹ́ kí àwọn ọmọ wa ká fi ẹ̀kọ́ ìjà àwọn tó jẹ́ pé ó kù jẹ́ kí a tò láti kọ̀tínú nǹkan wọn lọ. Ìyá la fi gbà lérò bẹ́ẹ̀. A dẹ̀ ti bẹ̀rẹ̀ tó jẹ́ mẹ́ta kù láti bí oṣù méjìlá láti kọ́kọ́ ń kọ́ wọn ní tutorial classes láti kọ́ wọn gbogbo àwọn ọ̀tọ́ wá fún ẹ̀sìn náà ni a dẹ̀ fún ní àǹfààní. Èyí fi jẹ́ pé pọ̀ tó bẹ́ẹ̀.
0: So alam to fe to eko ni joba ibile ojo arabirin sharifati george so pe ijoba ibile ojo ti seto yi donwo abele iyen mock fa won akeko to fe ko gc ohun o wa ro awon obi ati alagbato lati se iranwo fun ijoba ni ti kiko yipa ti won lori awon omo yi
4: yo mo kan ti ma so pe awon se kan won mo kawe nitori ije yi ni fi si okan won pe ka gbajisi fun mo mo le ta gbajisi fun ati se lesson fun won monitor day in day out pelu ni bibi won de fi si okan ara won pe ti awon mo iba pass gc dada awon ready lati gba jam
0: lára báyìí ìgbésẹ̀ àti mú ìdàgbàsókè bá èyíkéyìí ìjọba ìbílẹ̀ ni kí irúfẹ́ ìṣàkóso níjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ó ṣe àwọn ètò ìdàgbàsókè tí yóò mú ìdàgbàsókè ọ̀túnba aráàlú tó lórí tẹlẹ́mù nírúfẹ́ ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ló ti ẹnu ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ajírọ̀mí Ìfẹ́lódùn ọ̀gbẹ́ni Ọlálékan Olú Akíndípẹ̀ jáde lákòókò tó ń sọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan léyìí tó fi ń ṣe tó jẹ́ lára pa ìgbésẹ̀ àti àwọn ètò tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọdún kan lọ́fíìsì rẹ̀ ọ̀gbẹ́ni Olú Akíndípẹ̀ sọ di mímọ̀ wípé láàrin ọdún kan ìṣàkóso òun ṣiṣẹ́ gidi gan nítí mímú ìdàgbàsókè bá àwọn agbègbè ìgbèríko òun ni kò tán síbẹ̀ òun ní àwọn ètò ìgbàgbára wọn ni lọ́lọ́kan òjọ̀kan láwọn èèyàn jẹ àǹfààní rẹ̀ lásìkò ìṣàkóso tòun lára àwọn ètò ìgbàgbára wọn ni òun ni a ti rí ohun tí wọn fi gbàgbára wọn ni òun láti rí ẹ̀rọ amómi tuntun tá a mọ̀ sí freezer aṣọ ẹyin máṣíìnì ìránṣọ àti bẹ́ẹ̀ lọ sí jẹ́ wípé wọ́n pin ohun jíjẹ fún àwọn èèyàn àpò ìrẹsì èyí tó lé ní 1,000 àti bẹ́ẹ̀ lọ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún sọ di mímọ̀ onílẹ́ka tí ètò ìlera oní ìṣàkóso tòun ṣiṣẹ́ gidi gan ní ti rere ìdájọ́ wípé ìdàgbàsókè tó lọ́rìn túbọ̀ dé bá ètò ìlera àwọn èèyàn níjọba ìbílẹ̀ ọ̀hún ó ní òun ṣe gbogbo èyí ní ìbámu pẹ̀lú èròǹgbà ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu àti láti lè rí wípé ààrẹ Bọ́lá Tinubu tún padà wọlé lẹ́ẹ̀kejì sí lásìkò ètò ìdìbò gbogbogbò èyí tí yóò wáyé lọ́dún 2027.
5: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé mi síbẹ̀ tẹ̀sí ṣetán láti ṣe gbogbo nǹkan fún ìmúgbòrò okòwò ní Ajírọ̀mí Ìfẹ́lódùn. Ara ẹ̀ náà ti lè ní tá à ń ṣe. Ọ̀rọ̀ ìyànjú mi fún wọn ni pé kọ́rọ́ ti wí pé aṣíwájú Bọ́lá Pẹ́ Tinubu ó ń jáde ní 2027 kí wọ́n jáde láti lọ fún ní support ètò da torí àfẹ́ tó máa fà wá padà sẹ́yìn nínú ìjọba afẹ́ ìtẹ̀síwájú aṣíwájú ti bẹ̀rẹ̀ let's finish it.
0: Ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀ igbákejì adíjẹdú ipò gómìnà àbí ẹsẹ ẹgbẹ òsèlú wa progressive congress apc ní ìpínlẹ èkó lásìkò ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tó ń bọ lọnà yìí arábìnrin damilọla sọnayan james ṣe ṣọlójú àwọn àkànṣe iṣẹ lónìí rọrùn bíi olùwà street ìyẹn òpópónà olùwà afárá ẹlẹsẹ ti maracana afárá onímọtò ìyẹn tọlọkọ ti àjàsá nwérì ìyẹn ọnà nwérì mọkọyà ìyẹn afárá mọkọyà ní ìjọba ìbílẹ̀ ohun tó fi mọ́ ilé ẹ̀kọ́ ta mọ̀ sí olùwà nigerian primary school àti àwọn iṣẹ́ àkànṣe mìíràn lára àwọn tó péjú pèsè síbi ètò ọ̀hún ni a ti rí àwọn lọ́ba àwọn aṣáájú ẹlẹ́sìn àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú progressive congress lára wọn ni a ti rí alága ẹgbẹ́ òṣèlú progressive congress apc nípínlẹ̀ èkó pásítọ̀ kọ̀dọ́lẹ́ ọ̀sẹ̀ ọ̀jẹ̀lábí alákòóso tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí sẹ́nẹ́tọ̀ musiliu ọ̀bánikòrò ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò ọ̀hún lẹ́gbọ̀n aṣojú òfin àgbà ilé wa ọgbẹ́ni Kalẹ̀jáyé Paul tó fi mọ́ ẹni tó ṣojú ẹkùn ìdìbò ọ̀jọ́ lẹ́gbọ̀n aṣojú òfin ilé wa ìyẹn ọ̀gbẹ́ni ẹgbẹ̀rọ̀ǹgbé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ní àwọn ọlọ́jà ìyá lọ́jà àti bàbá lọ́jà gbogbo àti bẹ́ẹ̀ lọ. Ní báyìí ohun gbogbo ti padà bọ̀ sípò lẹ́yìn fàákàjà tòun rògbòdìyàn èyí tó fojú hàn o ní ọjà wàzóbíà ní ìjọba ìgbè ìdàgbàsókè àgbàdo òkè odò lẹ́yìn tí ó ṣe wípé wàhálà kan ló bẹ̀lẹ̀ láìgbé ìkọlà ní òwúrọ̀ kùtù ààyè àná níjọba ìgbè ìdàgbàsókè náà àtijáde kan látọwọ́ akọ̀wé ìròyìn alága ọ̀gbẹ́ni Olúwafẹ́mi Òjó wòye wípé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún mẹyọ abiodun ìṣọlá ijigba dero ti lowo sabewo si ibi ti faakaja ohun ti sele o ti o fi je bi pe o la emi lo ogbeni isola fi aidunun re han lori irufe iwa baye be lo ba won mole bi awon ti won farakasa ninu faakaja ohun o ba won kedun alaga ijoba ibile ohun wa dupe pupo lowo awon osise eleto abo gbogbo fun bi won se gbe igbese kia kia neti yiyoju sibiti isole la bi ohun ti se o ro awon obi awon olugbe awon loja ati awon asaju agbegbe gbogbo lati farabale pe ko si faakaja ko si rogbodiyan mo ohun gbogbo ti pada bo sipo alaga ijoba ibile ohun tenmo ipinu isakoso re o neti sisise de wi pe alafia tumo ijoba si ni ijoba agbegbe dagba soke na Ayeye igbade odun kefa oba his royal majesty oba doctor Olukunmi Olusesan Akingbola oluti oregun na e won ti se o pelowo oniroro alakale eto bi adura ni ilana esin meteta ati yare yi bile laafin oba tilu oregun awon omo ilu awon oloye ilu ati awon loba loba ni won peju pese sibi ayeye igbade odun kefa ohun eyi to waye lojo 24 osu ye niwa ati won soro nibi ayeye igbade ohun awon asaju agbegbe ohun dupe lowo oba alaye na fun akitiyan re o ni ti sisise mun idagba soke to lorin ba to won alafia ati isokan de ba ilu oregun awon asaju agbegbe ohun wo ye wi pe lasiko oba akingbola idagba soke ti de ba eka kokan nilu oregun nibi ayeye igbade ohun ni nibi ayeye igbade ohun de won ti se eto igbagbara woni fawon obirin ati awon odo nigba to nsoro oba akingbola dupe lowo awon ara ilu oregun fun ifowosowopo won pelu isakoso tohun lati le tuko ilu oregun de ekute ogo iroyin apapo le ngbo lati le se radio bond fm 92.5 ndugbo ikeje nepele eko

0: padà ìròyìn àpapọ̀ ń tẹ̀ síwájú. Ìgbìmọ̀ kan nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa ti ké sí ààrẹ Bọ́lá Tinubu láti gbé ìgbésẹ̀ tí yóò fòpin sí ìwà ìpani ní ìpakúpa èyí tó ń fojoojúmọ́ gbilẹ̀ sí lápá òkè ọya orílẹ̀-èdè yìí. Àtẹ̀jáde kan látọwọ́ adarí ọmọ ìgbìmọ̀ tó kéré jùlọ nílẹ̀gbọ́n aṣòfin náà ọgbẹ́ni Afamu Ogene sọ pé ìṣọwọ́ tí ìwà ìṣekúpani àti ìwà ìjínigbé ṣe ń gogò sí lápá òkè ọya orílẹ̀-èdè yìí kọjá àfẹnusọ nígbà tó ń sọ̀rọ̀. Ọgbẹ́ni Fredrick Agede rọ ààrẹ Bọ́lá Tinubu láti pàṣẹ kí àwọn òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ ààbò kó túnbọ̀ pọ̀ sí dáradára lápá òkè ọya orílẹ̀-èdè yìí. Wọ́n ti ṣe ìbúra fún ẹni tí ó jẹ olórí àwọn òṣìṣẹ́ tuntun lórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Ebẹ́lì Olúmúyíwá lẹ́yìn tó gba ipò lọ́wọ́ arábìnrin Dìde Wasin Jákì ẹni tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ìbúra yìí fún lákòókò tí wọ́n dá ipò agbára padà fún ara wọn nílùú Àbújá ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ń kúrò nípò tó fẹ̀yìntì yẹn arábìnrin Wasin Jákì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún àǹfààní tó fún òun láti lè ṣe láti lè tukọ̀ orílẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí. Ó ní láàrin ọdún méjì tóun fi wà nípò ó ní òun ní ìrírí sí bẹ́ẹ̀ ní ìṣàkóso tóun sì ṣiṣẹ́ dáradára nígbà tóun náà ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ ọ̀gá àgbà tuntun ọ̀hún ìyẹn adarí tuntun ọ̀hún ọ̀gbẹ́ni Ebẹ́lì Olúmúyíwá ẹni ìtàn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbàgbọ́ tó ní nínú òun láti lè jẹ́ kí òun pàápàá tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Akwa Ibom ti fòfin de fífi ọkọ̀ pàjáwìrì ta mọ̀ sí ambulance fi gbé òkú nípínlẹ̀ ọ̀hún. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá òde yìí, Kọmíṣánná Fẹ́tọ̀ Ìlera nípínlẹ̀ Akwa Ibom Dókítà Ekem John kéde wípé lílo ọkọ̀ pàjáwìrì èyí tí wọ́n fi ń gbé aláìsàn fi gbé òkú ti di èèwọ̀ báyìí nípínlẹ̀ náà. Dókítà John ṣàlàyé wípé ó ti di òfin báyìí o pé kí wọ́n má ṣe fi ọkọ̀ ambulance yálà ti ilé ìwòsàn ìjọba tàbí ti taládàáni tàbí tàwọn ilé ìjọsìn fi gbé òkú nípínlẹ̀ ọ̀hún mọ́. Gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ fífi ọkọ̀ pàjáwìrì tí wọ́n fi ń gbé aláìsàn fi gbé òkú jẹ́ èyí tó léwu púpọ̀ tó sì lè ṣe àkóbá fẹ́tọ̀ ìlera ẹ̀dá. Wáyé o ìròyìn ilẹ̀ òkèrè. Ẹni tí ó jẹ́ olórí ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè Zambia Brin Mundumbi ni wọ́n ti fi sí àhámọ́ báyìí o fún ẹ̀sùn ìdúnkokò mọ́ni. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò sípò ààrẹ èyí tó wáyé lórílẹ̀-èdè ọ̀hún lọ́jọ́ kẹtàlá oṣù tí a wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn fi yé wa wípé ẹni tó jẹ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ Hakainde Hichilema ni ó jáwé olúborí lásìkò ètò ìdìbò ọ̀hún ṣùgbọ́n tí ó ṣe wípé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ń gbé ìgbésẹ̀ wàhálà lọ́tún àti lóṣè. Ẹyin ará àgàn lọ̀rọ̀ dàgbàsókè ìlú jẹ́ nítorí náà sa ipá ti rẹ̀ yóò ṣeéṣe ká tó mìíràn wá sópin ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ àmọ̀ràn ti lọ sọ́dọ̀ àwọn olùgbé àjá àti òkun àjá láti lọ àǹfààní ètò ìforúkọsílẹ̀ LASRA èyí tó ń lọ lọ́wọ́ láti fi forúkọ wọn sílẹ̀ o kí àtàwọn mọ̀lẹ́bí wọn sílẹ̀ kí wọ́n túbọ̀ lè jẹ àǹfààní ètò ìṣèjọba àwarawa nípínlẹ̀ Èkó dọ́ba sí. Ìgbìmọ̀ kan nílẹ̀gbọ́n aṣojú ṣòfin ilẹ̀ wa ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wà ojútùú àti láti wá bí yóò ṣe fi òpin sí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn apá òkè ọya orílẹ̀-èdè yìí ní ìpa ìpinnu fúnṣọ. Wọ́n ti ṣe ìbúra fún olórí àwọn òṣìṣẹ́ tuntun lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Ebẹ́lì Olúmúyíwá nílẹ̀ òkèrè. Àmú ìròyìn wá fún yín wípé wọ́n ti fi ẹni tí ó jẹ́ olórí ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè Zambia Brin Mubidu wọ́n ti fi sí àhámọ́ báyìí fún ẹ̀sùn ìdúnkokò mọ́ni. Èyí ló pinrin ọ̀hún tuntun tètè gbọ́ láti ilé-iṣẹ́ rédíò Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ Èkó. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Adéyẹmí Adésanya tó kó ìròyìn ọ̀hún jọ léde Gẹ̀ẹ́sì Emi Pendo Francis ọmọ Asítì Gbọ̀yìn léde Àbìnibí títí dìgbà mítà ó tún pàdé ìrìnwò.
1: Ààrẹ lójú rí ẹwà fákùkọ.
2: Bàbá òkè lójú rí ẹwà fákùkọ.
1: Ẹ̀jú ààrẹ lójú rí ẹwà fákùkọ.
2: Níbi ká pẹ̀jẹ̀
3: ye ati polowo o se royin Fund FM, awa ma lo ba.
4: Fund FM.

ẹni iléeṣẹ́ Bond FM 92.9 ẹni tí ò bá lábò sí àlònú mímọ́ ẹni tí ò bá kí ń ṣépè a mọ̀ ọlọ́run á sì máa gbàdúrà sọ́lọ́run ẹni tí ò bá kí ń ṣaburú yóò ná ọlọ́run ní o ìkókó inú ọ̀rọ̀ orin tẹ́ ẹ gbọ́ yẹn òun náà la fẹ́ kẹ́ ẹ dì mú nítorí gbígbọ́ wáàsí kọ́ ló ṣe kókó bí kì í ṣe mímú wáàsí lò ká mú lò inú wáàsí táwọn àwọn àfáà wá ṣe nìkan náà ti ń gbọ́ wáàsí o inú àwọn orin báyìí náà ọ̀rọ̀ ìṣítí tó máa ń mú ọkàn kó mọ́ kó má dípẹta ó ń wà ńbẹ̀ òun la ṣe máa ń mú wá fi lóòrèkóòrè lórí iléeṣẹ́ Bond FM 92.9 àwọn ọ̀run àwọn orin tẹ́ ẹ máa gbọ́ tẹ́ ẹ máa rí ọ̀rọ̀ tó dáa tá a máa fi ṣàmúlò ìgbésí ayé wa tí ó tún máa mú wa súnmọ́ lọ́hùn tó jẹ́ ká kúrò níbi iyì ọ̀tẹ̀ ibi aburú ibi ìkà ká ti jẹ́ ẹni tó mo máa ṣiṣẹ́ rẹ̀ ká lè rẹ́rù rédì tá a lè gbé ka ọlọ́run tá a bá dọ́dọ̀ ẹ̀ pé ọmọ ọ̀dọ̀ rere tí mo ránṣẹ́ gbogbo ayé tó gbé kí ló wá dìbò kọ́ lọ́wọ́ bá jẹ́ ká dẹrù burúkú o ọlọ́run ọba tó ń fi ọ̀dà mọ̀nà kó tó wà máa fi wá mọ̀nà ẹ káàsán ẹ kúrò ọ̀lẹ́ akudédé àsìkò yìí láti iléeṣẹ́ Bond FM 92.9 ní gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ wa inú mọ́tò lẹ́yìn wà abẹ́yìn wà nù léyìn ẹ̀yìn wà ń bi oko owó yín ẹ̀ wà ń bi iṣẹ́ yín ẹ̀ wà ní ọ́fíìsì yín gbogbo iṣẹ́ tó lúkúlùkù wá ń ṣe ibẹ̀ náà lẹ́wà ẹ̀ lágbára ọlọ́run ọba mi tó ń pálù báríkà àlùbáríkà tó pọ̀ ọlọ́run yóò fi sí gbogbo ohun tí gbogbo wa ń ṣe lọ́nà tó dáa ni o nítorí ká máa là o tá a bá ti ṣiṣẹ́ dáadáa tá a ṣòwò tó dáa tá a tọ́ ìlànà tó dáa ipasẹ̀ tó dáa a máa bẹ̀ lọ́run lórí ọlọ́run náà a máa wá ṣàánú wa ṣùgbọ́n tó pọ̀ náà mí là ń gbà ó máa ń da lọ́pọ̀ ọ̀gbà ká a tún èrò ọ̀rọ̀ wa pa ká a tún yí padà àwọn ilé ìbò a ní turning new leaf ká a yí padà kúrò bẹ́ẹ̀ lọ síbi tó dáa torí pé kò sí ohun tó ṣe láyè yìí òun náà ni kéèyàn ṣe dáadáa bó tilẹ̀ jẹ́ pé ìwọ tó bá ṣe dáadáa èrè wà ńbẹ̀ ìwọ tó ṣe dákejì náà èrè wà ńbẹ̀ àmọ́ iléeṣẹ́ ti wá ń bí àwọn máa ń gbà wá lámọ̀ràn ní gbogbo ọgbà lóòrèkóòrè wípé ìṣe dáadáa iṣẹ́ dáadáa ìlànà dáadáa ìpàṣẹ dáadáa òun làwọn máa ń ké ká máa ń fọwọ́ rẹ̀ pé ẹ máa ṣe nítorí a mọ̀ pé ore tó wà ńbẹ̀ ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run a kí ká bọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9 lónìí ọjọ́ jímọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kẹrẹkẹrẹ a máa ló máa ti kọjọ́ méjì ọjọ́ mẹ́ta torí pé ọgbọ̀n ọjọ́ ó lẹ́kan lé oṣù yìí máa parí ọjọ́ mẹ́ta ló kù tó máa fi parí o a dúpẹ́ fọlọ́run tó ṣọ́ wa débi tá a dé yìí àwa ń bẹ ọlọ́run pọ́ ọlọ́run o èyí tó kù tó ṣù yìí máa fi parí ọlọ́run kó ṣọ́ wa kó là wá nínú ewu tó wà ńbẹ̀ tọdún yìí náà gbogbo ọdún tó máa ṣe lọ́jọ́ ayé kó lọ́jọ́ kó jẹ́ ti àlàáfíà a kí n kábọ̀ sí iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́ẹ̀kan sí lónìí ọjọ́ jímọ̀ bá a ti lọ kí jímọ̀ lénìí ọ̀pọ̀ ẹ̀ láṣìkò níjẹ́ lẹ́yìn oníjà ṣe mọ́ a máa ṣe o Fauzia Salako sọ ní lórúkọ tèmi lórúkọ ẹnì kejì mi tájọ máa ṣiṣẹ́ lọ́sàn-án tòní láti aago mẹ́rin ààbọ̀ tó ti ṣe kọjá yìí títí di aago mẹ́jọ alẹ́ náà láwà ń bí fún yín láti máa gbọ́ wa kẹ́ ẹ máa gbádùn wa kẹ́ ẹ sì máa gbọ́ bó ti ń lọ láwùjọ ìyẹn orí tó kẹ adéníjì òun náà lájọ máa ṣiṣẹ́ lónìí ní kété tí n bá ṣẹnu dédé síbí ní eléyìí tí mò ń sọ yìí pẹ̀lú orin yẹn a lọ sórí ètò àlìdáyà ní aago márùn-ún kọjú ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn àlìdáyà òun la máa gbé di aago márùn-ún tá a lọ sórí ètò Baitul Mumin eléyìí tí ìjọ ilé ẹ̀kọ́ NBA àti iléeṣẹ́ Bond FM àwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀ tí wọ́n papọ̀ tí wọ́n ṣàgbátẹrù ètò ọ̀hún ọ̀rọ̀ náà náà máa bá wa sọ bẹ́ẹ̀ òun lọ gbé di aago márùn-ún ààbọ̀ tó bá di aago márùn-ún ààbọ̀ àwọn ètò olólùpọ̀jọ̀kan owó tẹ ìpolówó ọ̀tẹ́ ti sanwó fún a máa mú wá sí etí ìgbọ̀nyín tó bá ti máa gbé títí aago mẹ́fà aago mẹ́fà kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún là á lọ sórí gbá bọ́ọ̀lù sáwọn tán ti lọ sọ̀rọ̀ gbá bọ́ọ̀lù sáwọn fún wa bẹ́ẹ̀ bọ́ọ̀lù sí lórí pápá bá ń bẹ̀ aago mẹ́fà náà là á lọ sórí ètò àti ọpọ́n súnkàn à á lọ sórí ètò gbadé àràfá ètò nípa ájì ni o tí wọ́n máa ṣàlàyé fún wa báwo ló ṣe yẹ ká ṣe tá a fi rí orin tó pọ̀ níbẹ̀ a gbé yẹn náà títí di aago mẹ́fà ààbọ̀ tá a fi lọ sí orí ètò jabuiyetu jusuwadai ọ̀rọ̀ ọlọ́run náà ló wà ńbẹ̀ kì í pọ̀ ọjọ́ àbí tí ò bá tún ní tó aago méje kù ṣẹ́jú márùn-ún a lọ sínú mọ́ṣáláṣí láti lọ gbé irun pípè fún ti irun mogrib ẹ̀yẹn mogribi tó bá di aago méje yàrá ìròyìn wa làá wọ̀ lọ láti lọ mú ìròyìn wá sí etí ìgbọ́ yíyẹn ìròyìn àgbáyé lẹ́yìn yẹn aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje ààbọ̀ a lọ sórí ètò wákàtí ọgbọ́n ọ̀rọ̀ ọlọ́run náà ni o ìwọ̀ àwọn ọmọlẹ́yìn kristi ẹ̀ bá darapọ̀ mọ́ lórí ètò ọ̀hún aago méje ààbọ̀ sí aago méjọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a lọ sórí ètò àjọ ẹ̀sán ọ̀rọ̀ ọlọ́run náà ló wà ńbẹ̀ bàbá di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn aago mẹ́jọ àwọn orin àti ìpolówó ọjà tẹ sanwó fún a tún máa mú wá sí etí ìgbọ̀nyín bá a ṣe gbé gbẹ̀ẹ́rẹ́ tá a fi dórí aago mẹ́jọ ká tó wá gbé ìjókòó náà sílẹ̀ fún àwọn tó tún máa tẹ̀ síwájú
e se won bi e se tete ti wa be se yan wa laayan radio eleyi te nife si te ngbo olorun ba ko ni fi eyin na sile tebi tara ti gogo to mi ati ti o mi ninu ise yin ati igbe si aye yin e se won e mu wa duwa e fi sori radio yin e la jala liga e ko ri ko bo wa sibe e ni royen be mo mo fo wa ni won wa mo nu emi ati abdullahi ta mo ti abdullahi ala jaba ko to won la fa to wa nu la lu abai to won so fun wa pe ma yo na kare be ma so eleyi ka do aye ba le gba e fi wo radio sibe ile se fun the fm 92.9 na la baye ka lo gbo ni si waju si ti ago me abanu ba ko saju me dogun a lo sori eto ali idaya eleyi ti egbe obirin muslimi obirin rere ti eka teko ti won se agbateru e e ba kan fidile e seun bi e se n tete si wa a n bo na

0: kàbọ̀ sórí ètò àlèhìdáyà ìtọ́sọ́nà ètò tuntun tí àlèmọ̀mìnà the Believing Women Organization tí wọ́n tún ṣe àgbékalẹ̀ sí ìkànnì Bonde FM 92.9 láti lè máa tó àwọn obìnrin sọ́nà lórí ẹ̀sìn wa lórí ẹbí wa lórí ètò ìlera wa àtàwọn nǹkan míì tó máa ṣe àwọn obìnrin láǹfààní gbogbo ọjọ́ jímọ̀ náà ni ẹ máa bá wa pàdé ìṣá ọlọ́ọ̀.
1: àwọn òbí láàrin mi lọ́sẹ̀ ìtọ́nu rọ̀jí bisimiláìrà máa ń rọ̀jí. adá ọkọ fún ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. adúgbò fún ọlọ́run ọba fún ìkẹ́ àti àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa. a kí gbogbo wa káàbọ̀ sórí ọ̀tún ètò àlìdáyà. tí gbogbo obìnrin rere ti ìpínlẹ̀ èkó ìyẹn alumnus organization lagos state tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa sì ti wà níkàlẹ̀ láti fi oúnjẹ mi bọ́ wa àmọ́ kí adé tẹ̀síwájú gẹ́gẹ́ kí ayára dókè lọ́hùn-ún náà.
2: olúlẹ́yìn bí

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نعم أحبكم أمام يا أتبقى لي أدكو يا فلي ونكو بفنكو قوة ní tẹ̀síwájú àkọlé wa tí a ti ń dábọ̀ lórí ọ̀rọ̀ out of saying no. Tí a bá sọ wípé rárá ni o lè ṣe nǹkan lọ́tọ̀, àwọn nǹkan tó pọ̀ ni a lè gbé látara. Àwọn nǹkan tí a lè gbé látara ni pé a sọ wípé lọ́tọ̀ yìí o, mi ò lè gba nǹkan tí ẹgbẹ́ wà pẹ̀lú ìrìn sọ́dàpọ̀, because sọ́dàpọ̀ in the sense that tí a bá tàbá lóra wa nílò kí máa rí pé àní pẹ́ púpọ̀ lórí àwọn iṣẹ́ tí ẹ ká máa ṣe àní pẹ́ pọ̀. Mo tó wá pé à ń fún ara nísinmi báwọn nǹkan tí à ń ṣe wá níbi iṣẹ́ ni bóyá ní ilé ni àbí láwùjọ ni, ká fún ara nísinmi ẹ rí pé a máa pẹ́ àwọn ìbáṣe dáadáa yẹn ó máa pẹ́ tó máa jẹ́ a lifetime thing fún wa. Bí a jẹ́ pé nǹkan tá à ń kó mọ́ra

0: ati time wey pe ju ma ti je ko ma rewa o je ko ti ma rewa nkan ti o kan se for a very long time for a very long time service and for pray you know within few years as a born now cause nkan ta ko ma ra o ti po ju fun emi wa o ti ko ju fun ara wa ma o sha ro de allah han pe le ko ni afa ni ana shira ju ni amo awon na mi le won ti won leju to awon na mi time ti wo balance ise esi ati ile ile ko balance won je ki nkan ko pa o affect kokan ninu mejeji ati se tani ati se ni ile won je ko affected no balance ile yi suno ni won ka be na le rosu ma se san o se se e ka wa ko ti wa jo o je ku bu ko na gba mora ka ma ku lo bayi adesi mama se nu bi mo ra ra ti e wa gan to ye pe mo gbe se la ma ko mora aside from ise wa ti a se ni o ta gbe ni lo sosu ati ni awon ise mi e ma si ni gbo mi o ni ale ni side ozu awon side ozu wa ko gboro to pe to tun ra affect ya o si wa to ma di pe ile awon lase awon ile ni ti bi awon lase to awon awon lase ko wa sisi mi fun wa nigba ta ba wa gba gbo owo mi ni kan kan to ra affect ya o si wa o ta ro pa fe mo ta fi se gba ta fi se awon je odo doctor hospital ama na gbogbo ni lori tori pe ara bere ara n bere fun sin ko sa gbo akosha mu gbogbo e mo ra won na ni akosha ni se lo so to se lo so sin nta mi wa gan ba yin se tara n won wa to so fun aye pe ka sin ta ta gbo nigba ti ese ba ma jade o le je aisan to je pe nkan to ma affect wa seriously so e ti je pe agbodo sare money won ba lori oro ile aye lori oro aje amu wa agbodo balance agbodo tori nationalism ka wa sa ma se gbogbo e ka ma se ka ma nisimi bẹyin na ni family o to be ma saba se lo na ni awa ti a ba bi awon omokunrin pe pe omokunrin ni awon omo wa se omokunrin o njeun omokunrin to ba ti njeun ni igbodo mo se se ni ile ati ra omokunrin to je pe o mo se se ju omobirin gan lo a ri okunrin to je pe chef ni to ba de se competition ati woman chef ati man chef okunrin man chef lo ma win ko se mo teyan mo latorun wa ko de se nkan ti eyan mo ni ju ise le eyan ma nse to ti eyan ma fi mo awon nkan yen ile to ni aside from pe ni any passion ipe ko ma dano ko ma se oje ni le awon bi e na tun ko na de ti gbe ko ni pe ani excuse atomokunrin atomobirin na ni agbodo ko ni se ile ko se tun le se ko se ile pa awon gbe ni ni le ko bere je ko ni wa mu wa ni kan la won mo awon ni kan la won ma se gbe fun won ko si kokan ta awon ma se bi awon kan ni o ma affect ni o si wa awon mo wa awon ko wa na ni awon ti won le ba se nbe se mo pe omo wo ko ka ba ko bo se ye ka ko te ta fun ni eko le ka je ko mo ka je ko mo igba to ye ko help to ba dagba nkan ti apo yen na lo ma transfer si ni we ko ni fi se da iyawo nikan ko ni fi gbo nkan da nibe ti iyawo ba wa down already lati help e mo ni gbo ni ile ko se re ile dida nikan wa so le ni tin si e ma se to o ni ile to be ma se ni ile so aspect ni oko wa fun ko ka mo si kere ti won le se gbo awon nkan ni oko wa fun to ti je pin da tan ki awon mo wakun awon ni ko ko ni obirin ni o ma nda ni obirin ma wa kitchen awon ma useless ni gba ton ba dagba wo se pe o gbin ninu ibi wa na gbere mojuto awon mo wa da won na oko alai barika won je ko re fun awon yawo won pa le se to ba se to omo ku ni gbo bi won se nse nkan ni mo le pe na la ma se to omo obirin to da awon are awon obirin na ti je pe alapa ke ni won fe wo kitchen won fe tun ile se ati gba ile nu ile yara won gan ma di se fun won awon eji ni la gbadun de to ọ̀nà tó ti tọ́ àti tó yẹ sí ìdáwọ́ náà ní ìsinmi ní ìwọ̀n ìlànà kan ṣàdúrà fún wa ọlọ́run aṣọwálẹ̀sùn nínú káwọn máa lànà kan ṣe látara dáadáa ká bí sí wọn lára ọlọ́run agbàmíjọ sí lọ́wọ́ wa adẹ̀sọwálẹ̀sùn tuntun rẹ̀ àgbọ̀dọ̀ mú ọgbọ̀dọ̀ yíra wọn pé àwa la gbọ́dọ̀ máa ṣe gbogbo àwọn tó ń gbénu ilé wa a máa dẹ́lígẹ́tì àwọn ṣe fáwọn náà káwọn máa bára ṣe tó dà gbogbo à ń bọ́ sí bó ṣe yẹ kó bọ́ sí ní àdúgbò náà àgbọ̀dọ̀ rí àwọn èèyàn kárí wọn láti ṣiṣẹ́ kò ṣe kó jẹ́ pé àwa nìkan náà la máa ṣe fine a lè need àmọ́ ká dẹ́lígẹ́tì iṣẹ́.
1: fáwọn èèyàn
0: ká kó má jẹ́ pé ìwọ nìkan ìwọ àfi ìwọ nìkan àwọn èèyàn tó bá wà àwọn èèyàn wọn máa sọ̀rọ̀ wọn wọn lè nìkan ni ẹjọ́ máa ṣe túbọ̀ ló máa ṣe é ṣe ó máa ń fẹ́ tẹ́ pé obìnrin mọ̀ pé òun lòun máa ṣe é ṣe ẹjọ́ máa ṣe é ti sí ẹjọ́ máa ṣe tó bá yẹ ọ̀run máa wọ̀ wá àfi kó jẹ́ pé kí ojúṣe kan bá ti délẹ̀ ẹ ká ṣe níbi team work tabá fọ́ọ̀mù team ó yá ẹ̀yin ní kẹ́ mú bí ìbá ẹ̀yin kẹ́ mú aspect ẹ̀yin ní kẹ́ mú agbègbè yìí ó máa gbogbo máa ó máa di òun nǹkan tá à ń fẹ́ ta fẹ́ ṣe láwùjọ yẹn máa rí pé a máa lè ṣe tí ò bá ti ń ṣàrùn nǹkan lágbé ẹgbẹrún yẹn lórí ara wa a máa lè ṣe nǹkan ó dẹ̀ máa wà ókè ó dẹ̀ máa di pé dáadáa tó ń ta ẹ̀ jáde ara jẹ́ fún gbogbo wa inú gbogbo wa dùn wípé gbogbo wa náà lájọ ṣe nǹkan yìí o tàbí wàá rí àyọrísí rere àwọn bá jẹ́ pé wá nìkan ìní àwọn ìyẹn ni pé àwọn èèyàn padà lẹ́yìn wa lé good example àwọn tó bá wá di ìgbà tó jẹ́ pé ara wa ò lè gbé mọ́ iṣẹ́ wa wọlé because àárí àwọn èèyàn àfihàn àwọn èèyàn àwọn nǹkan tá à ń ṣe àwọn nìkan là ń ṣe àjẹkọ́ mọ̀ pé àwọn nǹkan yìí èyí náà lè ṣe orí ẹ̀ṣẹ́lẹ̀ṣẹ́ ní iná bí àwọn èèyàn níṣẹ́ gan-an inú àwọn máa ń dùn wọn rẹ́dì láti ṣe àwọn náà fẹ́ kọ́pì wa wọn fẹ́ emulate wọn fẹ́ bá ṣe ń ṣe àwọn náà fẹ́ ṣe èyí wá sí wá jẹ́ pé àwa nìkan ṣàlàyé máa gbáwájú pé àwa ni ká ṣe ànífihàn àwọn èèyàn jẹ́ tàbá síbẹ̀ mọ́ iṣẹ́ wọlé àwọn èèyàn wa ní wọn wà ní ṣàdúrà fún wa nítorí ló ṣe jẹ́ pé àpẹẹrẹ mi sọ pé nǹkan tí a bá ń ṣe a balance bóyá níbi iṣẹ́ bóyá nínú ilé àbí níta gbogbo bọ̀ sí dáadáa tàbá tí wọ́n rí pé a fíìn pé nǹkan yìí o mi ò nílé the father pé àwa ni àbá ni president and people are looking on to us tàbá ti ní pé this particular time iṣẹ́ mi ò nílé ṣe wọ́n bá delegate fún vice president àbí vice chairman káwọn náà take over kán ṣe is just a temporary thing kò ṣe bẹ láíláí káwọn náà kán ṣojú ṣe wa nítorí ẹ̀ náà ló ṣe jẹ́ pé a máa ní vice nítorí pé wọ́n rí pé ẹni ìdí ènìyàn ni wa kò ṣe gbọ̀n ọ̀kan náà làwọn náà lè ṣe nítorí ẹ̀ náà la ṣe ní àwọn other officers ká delegate iṣẹ́ fún wọn káwọn náà di aspect yẹn mú àwọn nǹkan tá a bá ti wá rí pé nǹkan tí a fẹ́ ṣe pẹ́jọ́ mi lé mi lórí o pẹ́jọ́ mi eléyìí tí mo fẹ́ tọ ìbọ̀ yìí kò ní jẹ́ kí n súnmọ́ náà bá mi bó ti tọ́ àti bó ti yẹ o eléyìí tí mo fẹ́ tọ ìbọ̀ yìí kò ṣe nǹkan tí yẹ kí n ṣe o cultural officer ló yẹ kó ṣe treasurer ló yẹ kó wà ní ìcháàjì nǹkan tí mo fẹ́ dì mí yìí welfare officer wọ́n lè ní nǹkan yìí tá a bá ti rí bẹ́ẹ̀ ètò ìdájú náà ni pé kára tẹ̀ sọ pé lé o ibùdó wọn gbé wá bá wa ẹ ká tètè sọ lé o ẹni kan náà ṣe sista alágbádá ló yẹ kó ṣe aspect ojúṣe wọn ni káyọ jẹ kán tètè mọ tó bá gbé nǹkan wá fún wa bí ká ṣe kí ká tó bèrè lọ́wọ́ ara wa pé ṣé mo ní time àti energy láti ṣe nǹkan ṣé mo lè ṣe nǹkan yìí dáadáa bó ti tọ́ àti bó ti yẹ ká bá ti yẹ pé answer yẹn ta fúnra wa ló mi mi ò ní lè ṣe é mi ò ní time alákọ̀ọ́ kò sí energy tí mo lè fi ṣe káyọ tètè sọ pé rárá omi ò lè ṣe o tó pé ìmọ̀ sọ ní ìgan gbọdọ̀ wá gbọdọ̀ wá tìtò dípẹ́ afẹ́ pizza àwọn èèyàn àfẹ́jẹ́ kí àwọn afẹ́jẹ́ kí àwùjọ kóríwá bíi mrs duwell mrs a lè ṣe gbogbo nǹkan kan láti tọ́rọ ká máa mọ ara lára ká máa ṣàgbọ́n fún ara wa àti fún ẹ̀mí wa nítorí pé nígbà tá a bá gbàgbọ́ àwọn iṣẹ́ ó máa kọjú wa fún ìbádà wa gan máa kọjú wa fún ìbádà wa pàtàkì ṣiṣẹ́ látara òṣìṣẹ́ ìdálẹ́ tó ti rẹ̀ wá ta mẹ́rìndì ṣàjẹun late in the night ṣé ara ẹ̀mí bèrè sí ni pẹ̀tẹ̀ ara bèrè sí ni àti wọ́n dìde fún tajud ara jíṣẹ́ fún wa bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe máa lọ ṣùgbọ́n nǹkan tí ìyẹn bá nílò yẹn máa fún un ṣáàlè dá nǹkan nínú empty cup ni kò sí nǹkan kan tára jẹ sára nígbà tí ẹ ká jẹ nǹkan sára ìgbà yẹn là ń ṣe àti tó kàn wá àti tó kàn wá láǹfà mọ́ra là ń ṣe gbogbo ẹ̀ tó lọ́ máa àfẹ́ẹ̀tì wa ó máa àfẹ́ẹ̀tì gbádùn wa ó máa àfẹ́ẹ̀tì ṣùgbọ́n ó máa gbà wa ó máa àfẹ́ẹ̀tì wọn náà níbi iṣẹ́ iṣẹ́ tó jújù ṣe ti wà ní ṣe dáadáa iṣẹ́ oníṣẹ́ la máa wà mọ́ra nítorí pé afẹ́ kan ṣe thank you fún wa nítorí afẹ́ kan yìí wá kán mọ̀ pé àwa la lè ṣe a tún máa ṣàṣe jù nítorí ọ̀rọ̀ ilé ayé materialism ọmọ ìbá ló máa ń rọ ẹ̀dá lọ́wọ́ ètò ìlú bá ti ló máa jẹ́ tiwa ló máa jẹ́ ètò ìbá ti ń ṣe tiwa ká ti ṣe káfẹ́ ẹ̀kú káfẹ́ ló máa lẹ̀ báyìí kò ní jẹ́ tiwa owó tó bá tẹ́lẹ̀ bá ní máa jẹ́ tiwa ọ̀rọ̀ náà ló máa jẹ́ nǹkan tí ìbá ti ń ṣe tiwa kò ní dọ́dọ̀ wa kò sí irú ara tá a lè dá kò sí irú bá a ṣe lè sásẹ́ òsásẹ́ sí pé ó jẹ́ pé ká ṣe pẹ̀lú kùtù lórí gbogbo nǹkan tí ó bá wa ni ikafa wa so wa ni arowo to wa ka se pele kutu pele ka awon eyan ka je ka awon eyan mo bo se sise ko ma ja won nikan ko wa ni mo wa no ko ke mo wa ka ni pe ki ya ka help ara wa should be an automatic thing ko je je pe should be a natural thing ka ri be tomorrow bi ah ara o ti o ba ti se mi nbe nkan yen ni sele ti o ba ti se mi nbe nkan yen ni sese ti ba ti se mi nbe won ni se nkan yen dada nje ta ba si ni won se nkan yen won se dada ju ba ba se nse lo won se dada je ni ma ri pe ah ati se dada go nje pe ani kan la da la do ju de ah no we no so 2 years are better than one ya ta ba delegate se ti a ta so mi ti won ri pe I am a little bit of a ati si gbogbo adawo ni enikankan wa akọlu kọle aza astaghfirullah wa alaikum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: fun alaye lekunrere o le pe ami wa sori 08037118099 tabi communication officer 08089485533 esi le fi iranlọwọ yin ránṣẹ́ sí àpò ìfowópamọ́ sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú bank providence bank account name aluminum radio fund account number 9628115000 alhamdulillah rabbi alamin adúpẹ́ lọ́wọ́ olùdánilẹ́kọ̀ọ́ wa tòní a sì tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa a lérò pé rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó má kọ àtúnrí wa àmì títí di ìgbà náà òní ní ọmọ ìyá yín sanihat usman ayoadeyemo tí wọn kí ni pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

Muslim, Idile Muslimi, Pelati Leyin Olotu, Ordinary Dejo.

0: No, Abu. No. Jazakumullah kara ki ibere kerin yen wo ese wa si okan mi ni isin baba yen so pe awon ta ba se pe a fe se muludi awon a se wonu awe pe akoko wo lo ye ki a ma fi mauludi wa si pe se islam fa igba ka se muludi wonu osu ramadan awon ko so pe ojo be dogun ni awon ko so pe ojo be jo ni Sapọle ọba Fatima ni. Now. Jazakumullah khaira. Bo se ri niyan ojo ohun da bi ki o ti fe ma lo. Inshallah to ba to di ago 5 si 5 daji. Ere ti oba Alailu oba Luara ni mo so lale Akinlu ti won se onigbo we. Oro dudu ma waye nikan ni bonde febe da gumejo abos mesan e pade sheki aku ati baramo taola oye dokun asilat na niyan inshallah gumejo la ma pade lori eto yo ke olorun oba la ko ma fi eleyi ko ma fi se asemo fun enuko kan wa loruko ajimo fayde julu igi stable kisa ipo live prime staff house dia sala concerning sister khadija oritoke won bi ni adeniji Abdullah Sayyid Salahuddin na ko to je ojo mejo la la lati pade wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: 92.9
2: Mike light there your shop and I no hear sound you don't change your generator
1: no I don't put to be powered
2: be powered
1: oh no now one portable solar charge battery where they rent on a daily basis so
2: rent But why you not just buy them?
1: No need. My own are to rent battery. Use them for my business. Make be powered. Handle the maintenance.
2: Chai, why you call the hide update, sis?
3: Mommy, the phone and the TV are off.
4: Ah, not now. I have to finish this document tonight.
5: Relax.
3: Yeah!
4: The phone, TV
5: and Wi-Fi are back on?
6: Yes, thanks to Be-Powered Portable Solar Charged Battery. No noise, no maintenance.
5: See why I married you.
6: Rent power daily with Be-Powered from 1,500 Naira. Now available at 7 mobile filling stations, including Mobile Road, Apapa, Wilma Road, Kirikiri, Festac 23 Road, Festac Festgate, Jakonde Lekki, Abuleba, and Ogba.
7: Njẹ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medicare International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn nílò dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀ China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi cupping pyjama physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rẹ́ mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn ògàn rèé lápò Ṣòkò tó ní o ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 ẹ̀ẹ̀kan sí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ní 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582 a kì í gbókè káwọn dídùn ọbẹ̀ ẹ̀yìn náà ẹ̀ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited ìjáfara léwu àwọn àrètí yín.

0: it's a go. Ẹ máa kúrò láyé tẹ̀mí. Ilé-iṣẹ́ Bọ́lá FM náà lákalẹ̀ sí 92.9 lórí ètò gbábọ́ọ̀lù sáwọn. Nínú ọ̀lẹ́ tìní, Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ ọdún 2026. Àlàáfíà náà kọ́ mo bá yín bí. Èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ lólùfẹ́ yín. Nurudeen Sola Udeen. Legit ni gẹ́gẹ́ bí àṣà mi. Gẹ́gẹ́ bá ṣe ń bá wọ̀ látànà. Ìròyìn lórí nípa ìrọ̀lẹ́ bọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan ìjèjì. Àwọn ọmọ City gbọ́yìn bákan náà ń tẹ́ fẹ́ gba ìbéèrè fẹ́ dáhùn sí ìbéèrè wa. Láìpẹ́ láì jìnà, a ṣe kọ́mọ́kọ́mọ́ lé nítorí pé mo fẹ́ kí èèyàn jẹ ẹ̀bùn yẹn láti lè ṣe BS Media. Pàápàá jùlọ àwọn tó ń ṣe nígbà ìtòrí náà nìyẹn. Bákan náà sọ wípé ohun èlò agbọ́bẹ̀ níyì tá a mọ̀ sí Tasty Cube ẹ̀ láǹfààní àti gbà á. Bákan náà ọṣẹ ìfọnú ọṣẹ ìfọṣọ ohun mímu àwọn ọmọdé bóbò yóyó bitter náà wà ńbẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún méjì owó ẹni àkọ́kọ́ tó sì gba ìbéèrè náà dáadáa yóò tún gba jọ́ọ̀gì mú mi sí ẹni àkọ́kọ́ nìkan ṣo yóò láǹfààní àti gbà yẹn yóò gbà pé bẹ́ẹ̀ ní ẹṣẹ̀ lẹ́ni lábalábẹ́ yẹn lẹ́ni ìfẹsọ̀sẹ̀ kan lọ lọ́wọ́ pàápàá jùlọ lórílẹ̀‐èdè italy italian serie a tó ta lẹ́nu yẹ́rìyẹ́rí láàrin torino àti ikọ̀ ac milan torí àkókò a ṣe ní ìwọ̀nba péréte-péréte kálíbà agbára gbádùn ara lẹ́yìn dáadáa crystal palace máa bẹ̀rẹ̀ lẹ́nìí láṣàlẹ̀ laago mẹ́jọ òun àti ikọ̀ man city lálẹ́ kìíní friday gangan ní ọ̀nà wáyé kì í sọ wípé bí ẹ̀ṣin jẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ̀ńsáyé dẹ́kàrà kúlọ̀jà iléeṣẹ́ tó ṣe nígbà ètò yìí náà ká lè mú lọ́kọ̀ọ̀kan ìjèjì torí pé àsìkò yẹn kò sí ní ìrọ̀lẹ́ tòní mú bọ̀ o.
1: Back to back is a go. Sopinodos, boom, boom, sopinodos, boom, boom. Synapse, sopinodos.

0: Conception.
1: I
0: told your body, you are the water.

Of battery.

gẹ́gẹ́ bá ṣe sọ láhùn arákùnrin bá bẹ̀rẹ̀ sí jáde láhùn ẹ̀ bá ń jáde ṣe mọ̀nà ẹni táwọn ti jáde kò ń ṣe nǹkan tán lè kí padà sàn ká máa rí ló bá bọ̀ òun lọ ni wọ́n bá sọ pé ó dẹ̀ wàá fẹjọ́ sun dádì o dádì lọ ni pé kó lọ ṣe nǹkan tó bá fẹ́ ṣe dádì ní pé wò ni ti tòun bẹ́ẹ̀ dádì ní kò sí ìtò káwọn ń bẹ̀ títà wọn nípa wọn ti pé lọ dá owó olówó padà ó kàn kò dá owó olówó padà ní báyìí àwọn ẹlòmíì wá sọ pé dádì ni wọn jẹbi àwọn kan tún sọ pé ẹni tó lowó ló jẹbi ìyẹn ẹni tọjọ ṣe business ẹni tó yẹ kàn jọ pínwó àwọn kan tún sọ pé ẹni tí ó kàn tí ò fò lowó lowó ló jẹbi àwa wò pé ta ló wá jẹbi nítorí ọjọ́ mi ó tún lè lọ ṣẹlẹ̀ ń bò mí o wọn ni àwọn máa jẹ gbèsè wọn ni àwọn máa yọ̀yọ̀ jẹ ṣùgbọ́n ẹni yìí ó wò pé kò sí nǹkan tó ṣe náà ṣe bá lọ́bẹ ni a dẹ̀ kọ̀ọ̀kan fọwọ́ ta nǹkan díẹ̀díẹ̀ ó dẹ̀ bọ́ sí èmi gan mo ṣiṣẹ́ tó pọ̀ jù ń bẹ̀ náà so bí gbogbo ọ̀rọ̀ ṣe rí nìyẹn o ṣùgbọ́n níbi tí a ṣáà ti argue ta ṣáà ti sọ ẹni yìí ni ó jẹ̀bi ẹni kọ́ ló jẹ̀bi lè bá wò pé ẹyẹ ká tiẹ̀ múná káwọn ará ilé gan bá wa wò pé ta ló wá lẹ̀bi ṣé dádì tó sọ pé lọ ṣe nǹkan tó bá wọn ẹni àbí ẹni yìí tó wò pé ó jẹ òun lówó kò dẹ̀ fún un lówó òun máa ṣe lọ́ṣẹ́ owó tí a ní gbé lọ́rùn tàbí ẹni tí tó kàn wò pé ojú kòkòrò yìí ló dáa tàbí jẹ́ sáré yáwó ọ̀rẹ́ yìí lò tó bá yá máa dẹ̀dá padà torí nǹkan tó ń sọ fún ni ẹ̀kún máa fún ẹ lówó ẹ̀ tó bá yá ọdún kìíní ọdún kejì ọdún kẹta máa fún ẹ lówó ẹ̀ tó bá yá ó lọ ọdún mẹ́rin márùn-ún ṣé ikú wá lérè ẹ̀ṣẹ̀ ni ẹjọ́ ẹ lè pè wá sí 070-631-6196 ẹ lè pè wá kí ẹ jẹ́ kí a jọ sọ ṣé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ni.

0: àǹfààní láti pè wá sí 070-6316-1916. Ẹ pè kí ẹ jẹ́ ká jọ wò ó ṣé ta ló lẹ̀bi nínú gbogbo wọn báyìí torí ó kàn tún ẹ̀ wé mi lójú torí ó ní nǹkan tí mo sọ but hello.
1: Ẹ kú òbí rédíò yìí.
0: Ẹ̀lọ́mà.
2: Ẹ̀rí ní olójú kòkòrò. Ẹ̀rẹ́ òun ló jẹ̀.
0: Òun ló dá wàhálà lẹ̀.
2: Orí pé káwọn méjì bá jẹ ṣe bísí ẹ̀ tó ló jáde. Owó ti jáde ní ẹ̀ka ní pé ká lọ sí eré. Bí ṣe pé owó jáde ẹnìkan wá wà kàkà lẹ́nu kéjì wá kọ́kọ́ ìwà jẹ́ ní wá ni. Orí sí ni èrè ẹ̀ṣẹ̀.
0: Sọ́ládá ni.
2: Ẹ kò dà, ẹni tó bá ní pé kí ni a fẹ́ ṣe àwọn ìṣẹ́ afẹ́fẹ́ yẹn, a máa dín wọ́n ni.
0: Torí wọ́n ti ní káwọn máa sọ pé dìyẹ dà mí lóògùn nù mọ́ o.
2: Ẹni ẹjọ́ bá dà á lóògùn nù dẹ́gbẹ́rí kẹ́yàn náà kọlẹ̀.
0: Àǹtí kí lorúkọ yín náà ibo lẹ ti ń pè wá.
2: Ọmọ rẹ̀ wọ́n ló ń pè láti kọ̀ sí.
0: Lẹ wá lè fẹ́ lẹ́yìn báyẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: Oye mi bẹ́ẹ̀ yẹn.
2: Ó
0: dà ẹ́ ṣe mà. Ó kọjú ẹ̀ sórun alẹ́. Torí ó lè jẹ́ pé àsìkò yẹn gan bàbá yẹn nídìí owó láti tọ́jú èèyàn ẹ̀ kan. Tí kò rówó tọ́jú ẹ̀ títí tẹ́ni yẹn fi lọ. Ọlọ́run á gbàkóso ṣá. Ẹ ṣe àǹtí Lọlá. Hello. Ẹ kúrò lẹ́sà o.
3: Ẹ kúrò lẹ́mà ìmà kúrò ètò.
0: Yẹ sà ẹjọ́ ta ló ń pè wá níbo lẹ ti ń pè wá o.
3: Gbẹ̀ngà arójòjò yẹn láti mọ̀ sí lọ́ńgbò.
0: Ẹ lẹ́sà.
3: Ẹ lẹ́ kúrò ètò ẹ̀mí tẹnu gbogbo ọwọ́.
0: Àmì ẹ ṣe sà.
3: Bẹ́ẹ̀ni Ọlọ́run kò sàánú fún wa ni.
0: Àmì.
3: Bẹ́ẹ̀ni ẹ̀sìn tá a gbà. Kìrìsẹ́nì àti ti Mùsùlùmí tá a gbà. Òun ló jẹ́ kí ìlú yìí kó tó bá jẹ pé owó èèyàn tẹ̀ mí báyìí tó jẹ ti fi lọ tó fi lọ tàbára wà téèyàn bá rí ṣe ẹ rí pé gbogbo à ń yára wa jẹ à ń ṣe nǹkan tí òye ká ṣe ó máa dókun nǹkan táwọn òyìnbó ń tán fi jù wá lọ ní ọjà bá dé ní òyìnbó gbogbo nǹkan wà létòlétò nítorí ká máa bófin wà ó tẹ̀ ń fi sẹ́ńbẹ̀ pọ̀tí nílò ti wà yìí tó bá ti ibi tó bá ti lágbára sí òun ni wà á ti máa yàn.
0: Òfin wà náà òfin wà wára wa ni.
3: Ó láti mọ̀ sọ òfin wà bọ̀tì àwa ara wa gbé tó bá fi lágbára sí owó ẹ̀yìn nìyí ibi tágbára yín bá ti mọ lẹ́ máa fi yẹn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní jẹ owó ẹ̀yìn nìyí ibi tágbára bá ti mọ máa fi yẹn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní
0: jẹ. Ohun àgbáfi yan ọmọdé jẹ kò rí kò kéré.
3: Owó nǹkan tọ́kùn ẹ̀ wà láì ó fara mọ́ ó fara mọ́ ó ṣe dára tó bá di jọ́ mi owó nǹkan báyẹn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ náà owó nǹkan báyẹn kò ní ṣẹlẹ̀
0: tẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹni yẹn ti kú báyìí dádì.
3: That is it na ó jèrè ẹ̀jẹ̀ ẹ̀mí ó jèrè ẹ̀jẹ̀ ẹ̀mí àtòrò nǹkan báyẹn bá ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé sẹ́yìn téèyàn bá ṣebi nílùú yìí kí wọ́n bá mú lọ síwájú ní ìgbà bẹ́ẹ̀ kí wọ́n lọ dájọ́ fún ẹ má rí pé gbogbo ìwà ládáradá tá lù mí ni ó máa dégbò. Ẹ má ti ṣe bí kàn ṣẹ̀ṣẹ̀ dájú ẹ̀ lójú ẹsẹ̀ ẹ má rí pé gbogbo wa máa sókè ìlú ìdẹ̀ máa dá à ń lọ sórí ọ̀kẹ́ à lọ ń gbàdúrà àwọn olóṣèlú kan yàn wá jẹ alágbára kan ẹ má rí pé wọ́n á tọpin ní ìlú tó fi bá ti wà gbọ́dẹ̀ ń lò tàdẹ̀ ń rí àwọn ọmọ nàìjíríà ń bẹrù gan á bẹrù gidi gan ẹ jẹ́ kan ṣe lójú wa ẹ má rí pé oúnjẹ máa dókun
0: ẹ tó. Ṣùgbọ́n a wá wò ó pé wọ́n ní kò yẹ ká máa ṣe adìyẹ dà mí lóògùn máa fọ lẹ́yìn ni tàbí ká máa sọ pé ta bá dùn òun àjọ lọ máa rojú ẹ̀. Hello.
4: Hello.
0: Ẹ ǹlẹ́ mà o.
4: Ẹ mà ká lẹ́mà.
0: Ẹ ká lẹ́mà ẹ pàtàrọ̀ mà o.
4: Ẹ̀mí tẹnu kó bí ọwọ́.
0: Àmì Jésù ẹ ṣe mà.
4: Ìyá kan fọ ló ń sọ̀rọ̀.
0: Láti bo mà. Láti ṣàwọ̀.
4: Bẹ́ẹ̀ni. Ṣẹ̀rí ọ̀rọ̀ ìdí ẹjọ́ ṣẹlẹ̀ yẹn tó bá pẹ́ bá ṣe ṣe é nìyẹn ìlú boko haram kò ní wọnú ìlú wa ìlú wa máa bẹ̀rù pé táwọn bá ṣá ìjà máa jẹ́ táwọn nígbà tí wàá fi ránjọ ṣiṣẹ́ tóun náà lẹ́ni tó lára tí wọ́n wá mówó tiẹ̀ tó
0: kó sápò
4: tó dẹ̀ ṣe ìjọ
0: Eyan meji sise eniyan wa muwo wa ko eni ti won kowo e mo ti ara eni iyan ba ni oke ibi to na sina a lo na yoku lorun baba ti won de lo fe josun o pe daddy won je mi lowo won de ko won osanwo daddy ni lo se nkan to ba won o ba ja si
2: hello
0: ma
2: e
0: kale ma
2: Iya
0: favor
2: lo
0: zo
2: lati
0: mushin. Iya favor lati mushin e pataro
2: ma o.
0: E poro aje ni yes ma.
2: Olorun ba fun yin se o.
0: Ami.
2: Seri woman lo je, eni e lo je bi mi mo be woman ni be ya okunrin ni.
0: Okunrin la won mejeji, gbogbo won awon mete ka gbo.
2: O to se reja. But eni to wa lo se ka, e lo ko ko na se ka. Ori Bible so pe to ohun le so, ohun de ma gbe
0: so. Bawo lo se leyin se ri si ki le ri si nkan ta nso wo pe eni ti o mu owo olowo to ra mowo titi e won mu o lo be eni ti won lo fe josun iyen ni lo se nkan to ba hun e ni oni ti bi na ba de kuku se nkan to hun lo ba kuku ran oni ti bi to je eyan lowo se mo pe se eni to kutu le san gbese money to ba ran lo si ibi ti ko ti le ti e ri kuku ni sise lo debi to ma ri gbese san lo ba kuku ran se poya atowo ati gbogbo e dari son pedi e da mi logun ni ma fo leyin nkan ti baba ti bi fi se niyan baba to wa so pe lo fi dara to ba hun e ta wa lo lebi ninu gbogbo won se baba to ni e lo fi dara to hun yin ni abi eni ti o je eyan lowo to ko ti o san to ni mo ba yin toju owo yin ngo baba ma fi to ogun odun ma fun yin tabi eni ti o wo pe owo ti kojo odun marun o ti npeju je ko jase ko ma lo si ibi ti o ti e ti le rowo san 0706316 1916 o na ni e le pe si ki e je ki a jo gbo oye titi yin ka le ko ogbon na ni gbogbo a jo nkora wa na ni ka le ko ogbon bi bayin sin elomi ti mo pe mi o gbodo mu owo olowo dani ju baba e lo elomi ti mo pe mi o ti e gbodo je eyan lowo wa elomi ti mo pe mi o gbodo je owo ki ma san tori bibeli na so won ni eni to ba je owo ti o san ika eyan ni tori eni to gbowo lowo eyan to lo fowo yen se nkankan yen eni yen na o ni lo owo yen gba yen o kan wa ni pe je kin ti ekan ye oju an lo fi se hello o rebete ti last aye ni ati pe wa fun e le pe eyin kan abi meji e ti laye lati pe ile ise Bond FM 92.9 lewa 0706316 1916 16 so na ni e le fi pe wa e je ka mo ninu oye titi yin ewo ni tale mo pe o se dada tori boya daddy le so pe a fi sile a fun e lowo e to ba ya abi agbalagba le ba wa po itu si oro to wa le sugbon oro yen ti bi daddy na nu daddy ni lo se nkan to ba won oni ti bi de wo pe ki se nkan to ba won eh iku na ni ijiya ise hello
1: e ka
0: le sa o
1: Mr.
0: Lala ti ya no yesi ejo se kuro nbi radio yin die o da sa
1: seri o da ti yo ko wa mo yo ko ba ko pa hello
0: a n gbo yin sa o ye ko ko logbon sugbon ko ye ko pa
1: e a si nko gbe fun ye o fi do kan kan ko no do do ba ro ye
0: o ye wa sa o ye wa
1: baba to ba mo ye ju e ma ja le bi rara o ri se ki ni le ki ti be keta lo do ba o le ba so ro ko gbo o se ko wa ni ku mo so ni o se ba fe o ti so o ti wo ti yo kan kan but any to ko o wa ru ke
0: Ibe ni be gbe ni to ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o ko ni o
1: Oh,
0: what do you mean? Oda. Eshi adupe sa, oda rosa, kasun la yo sa. Eshi o. Eshi sa. Ile eshe e Bond FM 92.9. Eni to ba je yon besi. Hello.
1: Hello.
0: Hello, ishe jura npe. An lo sori e to omo kwara tata. Ki lo ruko yi bole tin pe.
1: Mark, yes. Mark, lo ruko se mi o.
0: Oda sa papa pa iseju
1: de iseju station yi o ti se de se mi na awon bi meta mi mo ba sise gbogbo won na awon gbogbo yen ni je to money de ni
0: ki le wa se fun won
1: mo se kokan mo ko so won sile fo fo
0: na no
1: to ngba se je pe o pe mi o pe mi se fo lo ti to ati ri fun mi pe owo yen o ko ma pe mi so si se pe ki wa gba o sugba o ma ta fi note ni
0: ti to fun eto omo kwara tata ṣugbọn nkan kekere ta ma san bi bayi ni pe eje ma fi fun olorun olorun lo mo idajo yi ti o to se baba to payan nsin a mo dajo to lo fe se fun won ṣugbọn a mo pe lagbara lowo olorun ohun daada na ni gbogbo wa jo ma se eto wa eto yin omo kwara tata o na ni opo tun kan bayi e ma ba wa bo

0: láti àfọ́ ẹ̀yẹ kọrin òjòkú tuọ́fà. Ọ̀nà Yéṣù àwárí pé ó ti di ó tí ó kùn òjòkú to many development. Ojú ọ̀rọ̀ wọn tún wá bàjẹ́ pẹ̀lú sólà. But kò sí bí nǹkan ṣe lè pọ̀ tó náà. Wọ́n ní Oliver Twist
1: ask for more.
0: Bẹ́ẹ̀la
1: wọlé.
0: Lára àwọn kan tí challenge sódò kú ní ká ní di buy náà ni pé a ní di higher institution. Either from the federal government or from the state government or from private individual. Ọwá establish higher institution sódò. Ẹlẹ́ẹ̀kejì náà dẹ̀ ni pé ilé-iṣẹ́. Ọ̀sọ̀ ojú ọ̀nà ti wà nísìn. Kò sí pọ́nà ò dáa. People should come and establish industries, factories, sójú òkun. So that bí ẹ fẹ́ lọ sí ìlọrin ni o, bí ẹ fẹ́ lọ sọ́fà o, láàrin ayé àṣẹjú àmàdé rẹ̀, a níbi ilé-iṣẹ́ tó pọ̀ so that àwọn youth wa wọ́n máa lè.
1: Àwọn iṣẹ́ lọ́wọ́
0: bẹ́ẹ̀ ni
1: wọ́n tún máa dàgbà sí
0: ẹ̀sájú. Lára àwọn kan tó tún jẹ́ ìpèníjà fún wa náà ni pé àwọn inner road wa á bẹ àwọn local government kọ́ a bá ká ìgbogbo ẹ̀. Gẹ́gẹ́ bí ODPF as a body àwa gbìyànjú ni a lè ṣe. But local government kọjọ àwọn inner road wa kọ́ bá fi sínú program wọn next year. Kọ́ a bá máa ṣe díẹ̀ díẹ̀. Mo pé eléyìí tí a bá rí iléèwé gíga kọ sójú òkun lónìí. Yes, a tún jẹ́ kí ìdàgbàsókè kó
1: lábẹ́ ìdàgbàsókè yẹn. Ìbéèrè méjì kan sáré jẹyọ. Ìwé aláwọ̀ ni wípé tí a bá ń sọ nípa ìdàgbàsókè, ó mọ̀ wípé ẹni àwọn adáṣẹ́ sílẹ̀. Kí ni àwọn nǹkan tí ìlú yéyé ní mineral resources? Pàtẹ́lẹ̀ sọ pé ìlú ìdó kò ní lórí tó lè mú ọwọ́ adáṣẹ́ sílẹ̀.
0: Ní èmi, ojú òkú ni food basket ọyún local government. Ojú òkú a ní ilẹ̀ tẹ́ pé ó wà arable láti fi dáko. Tabájẹ́ wo ibi tí Nàìjíríà délé ni gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ẹni tó bá ń ṣe farming. A mọ̀ pé farming ó pọ̀. Kò sí aspect of farming ká lè ṣe lójú. A bá fẹ́ ṣe cattle anything farming ká bá fẹ́ ṣe.
1: Bóyá ọ̀sẹ̀ ẹja ni
0: o, ọ̀sẹ̀ ẹja ni o,
1: ẹran ni o,
0: ẹgbẹ́ àbí àfẹ́ máa gbin nǹkan náà ni o. Ilẹ̀ òjòkú accommodate everything fẹ́kẹ́ a lè ṣe. There is a lot of land fẹ́kẹ́ a lè fi dapò sí. The first mineral resources tí mo wọ̀pá ní lójú òkú náà a ní ilẹ̀ fẹ́kẹ́ ó wà fún oko dídá àti àwọn nǹkan míì tí a bá fẹ́ ṣe. Ìjọba federal máa kí wọn púpọ̀ one try. Gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí wọ́n bá a ṣe láti ẹyẹ ń kọrin òjò òkú àfún lọ sí gbogbo ẹ̀ bí ọfà one try. Ìlú à ń bẹ Kwara State governor náà kí àwọn náà kọ́ tún look inward sí more development in Kwara South. In Kwara South. Kí ni ọ̀kan tán lè ṣe in time of road network tí wọ́n bá fún ní priority.
1: Kí ni àfojúsùn yín fún ìlú òjò lọ́jọ́ iwájú?
0: The rate bí nǹkan ṣe ń lọ lójú òkú lónìí. Ọlọ́kọ́ fún gbogbo alẹ́mi gbígbà àtàláfíà rà. Àwọn tí wọ́n jẹ́ bí àwọn bàbá wa tí wọ́n bá jí wọn léni gẹ́gẹ́ bí tí ẹnìkan sọ nígbẹ́ tó bá jí wọn léni kọ́ wa mọ́ wá sójú òkú ọmọdé òjò òkú kọ́ náà wọ́n wà yìí. Ìkọ́ ti yí padà ní ti dáadáa. Wọ́n ti tẹ́lẹ̀ ojú ọ̀nà wa ojú ọ̀nà ilé ruku ni. Ṣùgbọ́n nísìn ó ti di concrete road. Ẹjẹ́ from Ọfà down to Ẹyẹ Kọrin to Ìlọrin. With this road network, wọ́n ní ẹ̀ka mọ̀ pé ibi tí road network bá ti wà, there's a rapid development ló máa dé bá bẹ̀yẹn. in the next few years to come, Ojukwu might be a major city. Ojukwu na maja papo mofa. That the development in my papo because of the road. In the next few years,
1: that's really
0: there. Especially one tia motawa ni diaspora, one village, one shidada, sili. Akata wa ni Nigeria no, an shidada sili. Shuma utito, an de bubuwa ipe, kano kawasi, kamawali, kano kawo konti ali contribute to development in Ojukwu. Eje di kabe fiche mashe so no ni pe, Ojukwu ti yato, si ti tele. Tele na wong yaman de wite ati ba wale ti ba se kini kwa ti ba se kini. To ba wale si, eni kon ori e.
1: Ori ni ka rupulo ti beti e.
0: Eni kon ori e. Bo wale e lo se kon, to ba fe jade, ni kwe jade. Ki a wana kon ma wale, a wabu, ikini kota wana li contribute si development Ojukwu. Kama wabu ni, ki lo Ojukwu fe contribute fwa. Awa di ka wopi ki la afe contribute si development Ojukwu. Ba di ta ta aba contribute titi wa. Now, ama riko Ojukwu no ma contribute sa wano pada later.
2: Ah, riko inka po, inka ki se se ragu, okwa ta ki lowo amofin Aziz Folarori, ti wan je Secretary General. ODPF. You know, Lamfa, that's what I'm going to do. If it's on Palu, 0030428183. 0030428183. You know, you're going to call the colorful presenter on Facebook. Colorful presenter. I'm going to call the colorful presenter. Banuso, National Chairman, Sobara Descendants. You're going to bless your Banua. Atubantoku Abdul Wons in Salahuddin omo to bo ko loruko ti njo ojo bejo ipe ni trout ipe trout ni lojo bejo o daro
3: Olad Shadow Medical Healing in koja afenu royin ninu ka fi mi atogbe si pelu ara awon ni won se ose iya ijebu to mu ilera eda ji pepe eri inu to nfa iju ati eda fawon to nroju oluwa o kan jogbon eela to nse segesege tabi ti ko ti e wa mo dohun igbagbe wa ki won na dara po bawon to yin oluwa logo ibaje ato si egbe tabi to sugar ki eketa to okunrin duro bo e loju ise nitori opa eyin to ti na won ogun orukun to ro ni adoro ito se boko baje ila Kiko Besi Pewasuri 080-362-0393 080-362-0393 Mwene kasi 080-362-0393 Ose ya ajebu to nsise bi ajebi dan a ma segun nkan to rin sokulukulu ninu ara yato si ose ya ajebu to nsise bi ajebi dan atun ni opolopo orisirisi egbogi ni itomo doko to gboguti orisirisi are ara eni to wa awon agbaba wa lara e ti won da laamu efori gbogbo igba airorun sun dede ohun wa igbega lenu ise iwo se ti ma bonu nipa ohun to nba ofera lagu ara ni ewu ategbo pombele ile ise Ola Tradu Medical Imu ohun fi se itoju gbogbo eni to ba kan fun won iwo ni ko ma tun gbora re pamọ titi pe wa sori 080-362-0393-2 mwe kasi 080-36-20-39-32 tabi kan si wa ni number 8 Alaja ni Mota Idera Street off Isale Ariya Galemo bus stop Songo Ogun State kan si ile ise Olad Tradu Medical Healing Home loni fun eyikeyi ailera ara re ko le ri mo daju pe ewe ategbo o si nje sibe sibe
4: omo Olatata
5: o kono is Simon Adedoyin ba gbogbo awon eyan ni mo pe aba ki eyan ma fi ọwọ́ sí ẹ̀tọ́ ọmọ Kwara àtàtà arida lati ba won so abi lati gbo abi lati taja yin olorun ni do re afun yin se e ma so wa se jere o ma kwara atata mo wo ya e je ka gbe won ni eru soke ko won ma le ma gbo ke si oluwa gbe yin ga be ko si o ko na e is sanwa adedoyin.

0: alhamdulillah rabbil alamin adupe fun olorun to tun se rorun fun lati to pade yin lori eto tawhid leni dr srojdin bilal alasro to ti setan lati tun se alaye fun alekunrere leni lori awon aye ti eniko kan tin se ikoja ala ninu esin abi olorun ba ko tubo se ni rorun fun wa lati ma fi ohun ti a n gbeye se iwawo atun fi asiko bi olorun ba ko tubo ma ran masalasi nuru luda ojo onigbowo eto yi lowo ki olorun ba ko maje ko sun won ko maje ko re won gbogbo re ti eyan ma ri latara iranse olorun ba lowo bayi ki olorun ba so ma fi dan ni aye bi ati ni ojo igbende alkiyama lai gbagbe eyin olugbo wa na ki olorun ba ko tubo gba adua wa eje ki a fara bale ka tu keko lori alama ri esin wa
1: بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته أفوقف الله وبا الله أسي كاتي قفاس وجد نبي ومحمد نبتي أبا توحيد الوادي نوتيرا وفتح المجيد شرح كتاب التوحيد ونبتي وتنبني صلى نبي ما جاء أنا بعض هذه الأمة يعبر الأوثان وتنبني صلى نبي وفي صفوة نبقى أمو حديث ati al-Qur'an ti o wa nipa yi pe apakan nu awon ti a npe muslimi won sin usa o se se ko mo pa won sin usa tabi won mama to je yi pe usa ni nsin ti wo se mo pa won sin usa inu al-Qur'an mi ti wọ́n mú wá níbi níta àwàyí ipí àwọn èèyàn sin ẹlòmí láìsọ lọ́hún wọ́n sún òsà tí a ń pèrè àwọn mùsùlùmí tí wọ́n òsì màpó òsà làwọn sìn wọ́n tó mú wá súrọ́tù lè máa yíra àyà 60 àwọn kan fi ànábìwà muhammad sọ̀sá wọ́n fi ń sin yẹyẹ wọ́n lè sìn yí ẹ̀sìn burúkú ni wọ́n fi ń sin yẹyẹ inu ajẹ ti fọn ti ra siwaju rẹ awọn kan to de wọn lawọn o le gbọgbọ wọn ni ẹsan rẹ lo buru ju lọdọ ọlọrun wọn sọ pe ẹsan nabi sallallahu alaihi wasallam ẹsan awọn mumini ọlọrun wa sọ aya yi kalẹ o ni kul suratul maida aya 60 ẹ ti ri kul ya muhammad sallallahu alaihi wasallam ma so fun wa ni ro fun wa lesi ko so fun yin pe alim nabiyukum bi sharrin min dalika masubatan indallah sheki so fun tuto ejo te da kuri be baba alimi buru elemi o gbesan ji oda mo wa fe so en to ye ko gbesan ji oda en ti ti e bu lodo na ba anju alikiyama en ti ti e bu le en ti o ba ni ruru yin to n fe ka si leyi olodun do ma fa lesi o quran lan ka o man da ana ulo a en to lo ba la na to le jina sike o n ti e buru o le se ti o gba anju alikiyama lo je esan to lagbara ju awa te ronu bi si lo wo godiba ale en ti olorun ba binu si to je pe o binu na si ti o le yenu si ma lai lai awon le sa won bu lodo olorun ba o wajala minhu hum liqibadata wal khanazira wa abadat tawut ko nda po ta won ti ti o buru o la won ti o pe olorun ni won la tadu fi sabti e ma lo si e ma lo de janjo njo kini njo sajide won si dogbon won si dogde dun jo sajide olorun ni wajala minhum yakrada won so wadi on pamore won so dobo won dobo won ka nazira won tun dikini elede awon le nti agbu dodo olohun won tapa si ofi olohun ba awon tafsiru de kirada awon ti olohun sodo bo o la won ti won lo pejajo sabti njo sajidi awon kanazir awon ti olohun so di elede awon ni kufaru maidata isa awon ti an sikif an ti an so fun ye anabi isa alayhi salam tani ko so fun olohun yi pe ko lo wo so maidata ibn samai takuna na'ida li awwalna wa akhirina ni pari so lo wo pari so tu maida ko so tani bi isa be lo ba yi pe ko so to gbo je kale lati sama subakeni sibesi won se kefiri sallallahu ba olohun si so won di elede but ibn abbas ko won ba ni oni si ti pe anabi sallallahu alaihi wasallam o se adua fun yin pe allahumma faqih fi din wa allimhu at-ta'wil olohun da kun je ki o ma keke yi o gbo ni lori ni o ni olohun je ko gbe sin yi faqih fi din esi islam yi olohun je ko gbo yi o me ki lo won gba na wa allimhu at-ta'wila ko si je ko ma npa ituma qur'an ohun gbo olohun pa qur'an je o ma olohun si gbadura nabi sallallahu alaihi wasallam olohun gbade lori o tuma qur'an ibn abbas tuma qur'an tawa agbagba sahaba ti en kan ba fe bu won loju won pada lo sodo re ipe kini tuma to tun fun kini o si gba si lenu adua ti anabi wa muhammad sallallahu alaihi wasallam to se fun olohun ni o se o ma la iba to fe tume o ni inu ni maskhayin kila uma min ashabi sabt ola to lo n pare to lo so won di elede aten to lo so di obo o ni awon ti an lo dedu na ni amejeji ki sa won ti won se kefiri si maidata isa alayhi salam ola to lo dedu na ni but ya to tin bela ni mo ni pe fashababu musikhu kiradata ni awon odo won odo awon lolohun so di obo wa shuyukhuhum musikhu khanazira awon agba won lolohun so di kini olohun so won delede ori ya to ti bela bi jiji ni ibn mas'ud ko lo ba ni yoni si olohun ni ay qur'an o ti pari olohun ni wa abada tawgut atari won ti an si unsa tawgut kullu ma yu'bad min dunillah gbogbo ta ba tun sin leyin olohun ba ti won bun gbe ni ti amo o bun lodo olohun ba o qul ulaika sharrum makana wa dallu an sawa'is sabil awon ile ni won ni sharrum makana ni bi ti won de sin gbe ni ti amo buru inu na ni wa dallu an sawa'is sabil awon won si lo se won ti ye ko lu jona won mana ki sa wa te so fun dele dele gaba da gbe gele ke wo na o fa o karu aya bayi fun ipo wa alhamdulillah olohun lo ran nabi ise sallallahu alaihi wasallam quran to si bira la yati li batil min bayni yadi wa min khalfihi on ka ibu kini ka ko le wo eni ka o wa yi ko gbogbo ba che tin gbe lati dogba si quran ko se dogba si walillahi alhamd olohun ni inna nahnu nazzalna kana dikra awala so quran kale wa inna lahu lahafizu awala sin ki si lan so an je ko wo baje okan be ba lo te quran to te gbogbo won quran ni so je keke ko to di pe o jade asiri o titu bo ba jade na ba jade ta asiri o titu tori won be lo fi suduri ladina wo to le ilma awon yan fi so ko lo on be lo te ti hapa to ba ti ha to nu wo to so pe eleji yato si ti be lo polo o ti ma yi pe nkan mi ti wo Olohun ti kiyesi Quran e oro Olohun ba ni Olohun so fun ara re o si kiyesi ara ile awa muslimin ye ko lo ma baje ma lo ko le ma daada to gbe lo ko mo wa ku wa kirima ko ko ndi idin ti oda ko ma se meji soro Olohun Quran oro Olohun ba ni o ibn mas'ud wa bilal radiyallahu anhu awoni so lo gba wa ibn mas'ud lo gba wa wọ́n sọ fà pé sóyìdá rọ̀súlù lọ́yìn sọ́lọ̀ lọ́wọ́n àlè wàsálámá alẹ́lẹ̀ kíra tẹ́tà wọ́n dẹ̀ka náà zíir àyí ẹ̀mí mọ́sàkà lọ wọ́n bá dàbí lè rè sọ́lọ̀ lọ́wọ́n àlè wàsálá ipe ọ̀bọ̀ táwọn ilé ni àtàwọn ilé táwọn rí sí àwọn tọ́lọ̀ ti parẹ́ níjọ sí ni sásẹ̀kú bọ̀ wọn lọ́sẹ̀kú ìbí ìbá mùsùlùmí ọgbà àdìsí wa ọ̀tẹ̀tìkà àdìsí ni sásẹ̀kú bọ̀ wọn lẹ́lẹ́dẹ̀ táwọn rí lónìí àbí àsẹ̀kú bọ̀ wọn ni ọ̀bọ̀ táwọn rí fọkọ́ọ̀n sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀sára àníbí wa dáhùn pé iná lọ́ lámú yóò lè káwọ́mán àwùkọ́ lámú yóò sá káwọ́mán ọlọ́wọ́ ọ̀pá ìjọ kan rí tàbí kọ́ sọ ìjọ kan dín nǹkan mẹ́rin fàjára lọ́wọ́ nẹ́sìlán wọ́lá àkọ́bàn kọ́ wá jẹ́ kí wọ́n tún lórí pa rárá tọ́lọ́ ń bá pamọ́ rẹ̀ ó ti pamọ́ rẹ̀ tán nìyẹn ọ̀tọ̀ làwọn ẹlẹ́dẹ̀ yìí àyíbẹ̀ wà iná rẹ̀ kíra dáta wọ́lẹ̀ kànà zíra kánà ti kọ́bìlà dàlí àwọn ọ̀bọ àtàwọn ẹlẹ́dẹ̀ wọn ti wà tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń pa àwọn èèyàn tí wọ́n lọ dẹ̀dù ńjọ́ sátidé rẹ́ nítorí náà kì í sáwọn ni kì í ṣe àwọn lórí pàǹtà rí o ọ̀tọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀ sọ́la ìbá mùsùlùmí ló gbà wá káwọn máa rò páwọn ará sátidé àwọn ni ọ̀bọ tá à ń rí lónìí àbáwọn ni ẹlẹ́dẹ̀ tá à ń rí lónìí o nínú àwọn òòsà táwọn tí wọ́n pe àwọn mùsùlùmí tí wọ́n láwọn ń sìn oyin tó lọ sọ nínú àlẹ quran ti nínú súrọ́tù káfí ayah 21 àti fọṣíwẹ́wẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń rọ̀pò yìí sàárè àlọ́ sọ̀rọ̀ nípa òkú ṣíṣe ọlọ́run sọ ìtàwọn ashabul káfí ọlọ́run ni kọ́lá lẹ́mí gálábù aláàmúrìhìm lẹ́nàtàkìzánà àlè mọ́ṣídà àwọn ashabul nufúrúdù wà lè gálábà àwọn tí wọ́n lágbára nígbà tí wọ́n fa fàǹfà mọ́ra wọn lọ àwọn tí wọ́n lágbára ni pé lẹ́nàtàkìzánà àlè mọ́ṣídà á kọ́ mọ́ṣáṣí ni a lórí àwọn ashabul káfí nígbà tí wọ́n kú ká padà lọ síbi lẹ́kṣọ̀ tá a ti ṣe kọjá ká má pẹ̀ lórí ẹ̀ tó níbi tá a ṣe lọ́sì tó jẹ́nà àwọn ashabul káfí nígbà táwọn kú nínú àwọn fífi àtún àmàna bẹ̀rọ bìyí ọ̀sìnà olùhùdà ọ̀dọ́ ni wọ́n wọ́n bìlí fún yọ́lọ́ ọlọ́mọ tó sálẹ̀kún gbàgbọ́ wọn àwọn kóòlù àti sọ̀tà wọn ìgbà tí wọ́n kúrò láyé àwọn tí wọ́n lágbára lásìkò ìgbà náà sọ pé rárá nígbà táwọn kan sọ pé ẹ mọ̀kọ́ sáré lé lórí wọn ẹ mọ̀kọ́ àwọn tí wọ́n lágbára tí agbára wọn lè ju tàwọn àti ń lọ wọn làwọn ọkọ̀ sáré lè àwọn ọkọ̀ sáà àwọn ọkọ̀ mọ́sáàsì sí ibi sàárè wọn káwọn òfin lè máa rántí wọn. Anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ à ń sọ fún wa torí pé ó pààyà fún wa ìtawọ̀ eléyìí ṣe tí a lọ ṣe pẹ̀lú fìtínà tí a dá lẹ́yìn wọ́n gbà táwọn tí a kúkú tán wọ́n ń bu wọn lórí ẹ̀ ni o kìí ṣe tí a fi yàn wọ́n o kìí sẹ́ẹ̀rì kọ́ lọ máa kọ́ mọ́sáàsì sórí sàárè àbí ọmọ akọ́lé lórí sàárè o àti fẹ́ṣúwẹ́wẹ́ dáadáa ní ló tẹ̀ wá tọkọjá o. Àmúlò wa ń sọ fún asọ́rọ̀ lọ́sàn ó ní láàánú lọ́ọ̀lù yahudà wọn nà sọ̀rà kọ́ lọ́wọ́ ó lé yahudi àti nasọ́rà kọ́ lọ́wọ́ ó lé wọn jẹ̀nà síkẹ́ àwọn àwo nínú wọn ìtàkàzó kù bọ́ra àbíyáwó wọn sọ ní híhím mọ́sáàjìdá adọ́gbé sàárè àwọn ànábì wọn àti sàárè àwọn èèyàn rí àwọn àfáà wọn ni wọ́n lọ́ọ̀ mú ní wọ́n lọ́ọ̀ kọ́ mọ́sáàsì síbẹ̀ wọ́n kọ́ mọ́sáàsì lé lórí. Imam Bukhari àti Muslim ló gbà wá wọ́n lò pé a ti sọ gbogbo àwọn sanadu ahadith yẹn àti darajatu ahadith yẹn a ti sọ kọjá ní lẹ́tọ̀ wa àti hadith wa aisha tó sọ yín pé ànábì fi ń kìlọ̀ fún wa ọ́ àdára wa ká má ba àbọ̀ sínú táwọn tí wọ́n kọjá wa ti bọ́ sí òun làwọn mùsùlùmí sì ti tún ṣe o mọ́sáàsì wọn kọ́ sórí sàárè o sàárè wọn kò yí o sàárè àfáà wọn kọ́ mọ́sáàsì lórí sàárè àfáà wọn lọ sàdúrà bíi sàárè àfáà ó pè wọ́n lì ní táàrí ṣe fánàbí wa muhammad sọ̀sán ṣe látún ṣe fẹ́nìkan tí sànàbí ọlọ ní táàrí ìpínlẹ̀ bọ sọ̀rọ̀ lọ́wọ́ sàn ṣé ni ò ní jẹ́ bọ lọ́dọ̀ ẹlòmíì àbí sàáyédì lè kú délé kọ́lọ́ba ní ẹnu sí ìkànnì ọmọlẹ́yà níbi wa muhammad sọ̀rọ̀lọ́wọ́ àdìwọ̀ sọ̀dámá ó ń sọ nípa ọ̀rọ̀ tánàbí sọ fún wa ọlọ́run fi sọ yí pé dàtàtàbí adìnà sùnmọ́nà mọ̀nká náà kọ́ bìlà kùn h hazi wa le kudati bi le kudda hazi wa le kudati bi le kudati oni eyan ma leyin mi ile jama ipe ma le olodun la nabi wa muhammad sallallahu alaihi wasallam ona ni fi soro o ma yan te kwani hawa oni soro fenu ile eyan ma leyin mi la tatabi'anna sunana man kana qablakum e teli awon ese awon ti an ba ti sa ti an saju ngba temi de mo fi islamu hayi awon ti an ti saju kemi ti an ti saju ke ba nabi muhammad sallallahu alaihi wasallam to de e ma ko se won koda e ko se won de bi pe hazi wal qudrat bi qudrat sallallahu alaihi wasallam o wa fi jo ofa tan baba manta o ri pe ofa oni ti o yikiribiti abi ofa gagan ni oni tori ti en ti to ni ta man ta ta man sendi ofa yi wo fi le ori orun so orun le ma baba ma pe orun ni to yipo wo fi le o ma fi yesi di ofa ye idi ofa gagan wo fi yesi ko to so wa bare wo to ta ti o ba ta ori ti n ba lo ye ibo ni ru jebi e se o ma ba lo ki hotel yi o ni ni hotel yi anabi so so o fi ile o sa poju ifa hadi wa le kudrat bi le kudrat ye bi ori ofa ati di re ti tele ra won ibi to ba de bi to wo bayi idi na hotel lo be o ni ba ti tele awon ti en be before islam ni ye ta so pe en ti won se ni wa wa nti a islam ti a wo fi le sallallahu alaihi wasallam e wo don to ti so kaluko ye are wo obi ta copy di afi islam le di pe koda aso ti islam ni ka wo awo ma aso ti awon ti a tele wo la nwo ti e bayi kan pada yi pe bayi la ti se ati gba ti e ba won o se be mo ati gba to lo ba ni bi ati se ni a so pa gba ọwọ́dún tó ti sọ hazi wà lè kúzdá díbi lè kúzdá òní hátà làwù dákàlù jóhòrà dọ́bí lọ́dàkà túnmù ẹ kọ́ sí ẹwà dóbi pé ìwà gílíntí bí ti máa ń fún tó ti ń fún tí a bá wọnú ẹ lọ́dàkà túnmù ẹ náà bá wọn wọ ẹ sọ pé ẹfẹ́ bá wọn wọ kí ni máa fún ẹ sọ pé rárá bí ẹ ti ṣe ìkọ́ sí ẹwọn lọ sáwù yìí ẹwù kọ́ ṣe wá òun kálukú kọ́ yára ẹwù kákọ́kọ́ wúra wá níbi ìtọ́jẹmá aṣọ tá ń wọ̀ aṣọ wọ́n tá ń wọ̀ nínú súrọ́tù lè araf àyà 26 ti 28 ẹ̀ tabalọ́ ọ̀kà kí lọ́wọ́ bá sọ mbẹ́ ọlọ́run ni ya bani adam gbogbo ọmọ anabi adam lọlọrun wi ya aya 26-28 sọtù dà araf ọlọrun ya bani adam ẹyọ ọmọ anabi adam kí ló sọ ń bẹ ó ní láyàfùtì náà nàkùnmù ṣàyítọ́n ẹ má jẹ kí èṣù kó kó yọnu báyín láyàfùtì náà nàkùnmù ṣàyítọ́n kéṣù ọ̀ má kó yọnu báyín kọ́ má kó fìtì náà báyín aya 26-28 o ye ma je ki esu oko fitina bayo fitina esu kini olohun pe fitina nbe oni kama akoja bawaye ko ni ri janna esu lo yo awon baba yin ko nu ri janna njo si olohun won ma je eso won je ibato ti won je eso aso se kini aso bola ra won fàtọ́fì kọ́ yaxifa ní alẹ́ mímú wọ́rà kiri janna wọ́n bẹ̀rẹ̀ sì máa ń já ewé igi tí ń bẹ náà gbàlì janna wọ́n fi ń bòdì ara wọn ọlọ́run wa pè wọ́n bẹ́ẹ̀ ti jẹ́ so èṣù lọ́tọ̀ wọ́n tẹ́ fi jẹ́ so bẹ́ẹ̀ ti jẹ́ so tán kí lọ́ bọ́lẹ̀ lára wọn bára wọn ò wò wọ́n wá bẹ̀rẹ̀ sì máa ń jẹ́wé igi wọ́n fi ń bojú ara ọlọ́run ni òun wá pè wọ́n kí ló wí wanadahuma rabbuhuma alam anhakuma an tilkuma ash-shajara ọlọ́ọ̀ba wọn wá pè wọn ọlọ́ọ̀ba méjèèjì pè wọn pé sí ẹ̀tí kìlọ̀ fún yín pé kẹ́ ẹ má débi igi wà á kú lákùmá iná ṣàìtọ́ ọ̀nà lákùmá adógun níbi bó ti sọ fún yín tẹ́lẹ̀ ìpé èṣù ọ̀tà tó fojú wà ní fún yín wọ́n sì bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ́ láàrọ̀ báná dọ̀lámúná fúsànà ọlọ́ọ̀ba òótọ́ ni asàbòsí asàbòsí súwà náà ni sọ́tún àráfìyẹn náà ni ayàtọ̀ ìtú nìyẹn asàbòsí wà ní lamtak fìdáná wà tara hamuná tó ọba forí jà tó sì kẹwàá lanaku nana minale xaasiri adani fo darije a ọlọrun sinu darije wa iba titi wọn lọ ọlọrun wọn kilọ fa awọ ọma wọn awọ ọma wọn mejeji yaba ni adama eyin ọma adama eyin ọma hawa layabtina nakumu shaitọ ẹba to jẹ kesu otun ko fitina ba yin fitina lo ko ba wọn baba yin yo ko ba baba yin adama ati iya yin hawa lókù bá wọn ká máa àkàjà àbáwá yìí kò nínú ìjà ńlá bó ti ṣe yọ àwọn bàbá yín bó ti yọ bàbá yín àti ìyá yín àwọn òbí méjèèjì ọyọ wọn kò níbo náà gbàjẹ náà ìgbà tó yọ wọn bẹẹ yá ń zi wani ọmọ alíba àṣàwò máa ọgbà sọ lára wọn ẹ má jẹ ká sọ ọbọ lára tẹyin náà má o èṣù ni má ń gbà sọ lára èèyàn ni má ń jẹ kéèyàn rí òhò wọn lọ sọ òun lọ gbàsọ lọdọ adama lára adama àti hawa àwùjọ sí ọmọ afọyànlẹ ẹ máa fàyàlẹ ẹ máa fìjìkálẹ ẹ máa fapálẹ ẹ máa fitánlẹ ẹ máa fìdílẹ iṣẹ èṣù ni o òun ló kú bababa wa ń jọ sí àti ya wa ọlọrun ni yanzi wa ni maliba sawu máa liyuri ya wu máa sawu àti yìí máa ọgbàsọ lára wọn kí wọn lè máa rí òwò ara wọn kó lè fi wá wọn. Ìṣùgbọ́sọ ẹwàṣọ tí wọ́n gbà lára ọmọ mùsùlùmí adúlọ̀lẹ̀ kú dá tí ìbílẹ̀ kú dá ọmọ mùsùlùmí wọ pàǹtì sọ́básìlámù tiẹ̀ mú ọ̀nfẹ̀yànlẹ̀ sọ́básìlámù tiẹ̀ mú iṣẹ́ èṣù lọ́lọ́run pè é ọlọ́run ìmọ̀ owó ara ọkùnrin wọ́n wakọ̀ bẹ́ẹ̀ lu wúmi náà ẹ̀ṣù látara òun náà hùm èṣù àtàwọn ọmọ ogun wọ́n dẹ́dẹ́ dé yìí wọ́n dẹ́dẹ́ yín tó wọ́n sẹ̀dẹ̀ àwọn ọmọogun ẹ̀ sí lọ́mù ibi tẹ́ náà bá ti à ń gbẹ́sẹ̀ lé àwọn tí wọ́n síwájú sọ́jọ́ pé bá ti ṣe rí fmf ìsìláàmù lẹ̀ ní tí ì ṣe ìsìláàmù lẹ̀ tẹ́lẹ̀ ọmọ yẹn gan ọba ìkọ́ṣe ọba débi yín pé àwọn tá a wí gan tí a ń gá ti fẹ́ ju ti àwọn tá a wí lọ àwọn tá a wí ní oru ó lu gbogbo ṣòkòtò toru bá mú àmukọ akátá lu wọn ọmọ mùsùlùmí náà lu ṣòkòtò rẹ yóò dàbí wèrè ọkọpì nù tó tutù bá mú àwọn tá a wí ó wọ aṣọ tó fún wọn àtún fún kíní mọ́rùn fún ọmọ mùsùlùmí náà yóò ṣe kódà lásìkò orí lòun ó tiẹ̀ tún á wọ̀ yóò máa fi nǹkan fẹ́ra tá ń kú sí lọ́rùn tá n kò sí lọ́rùn asàfẹ́ kọ́pì pé àfi tí wọ́n bá ṣe náà làwọn náà bá ṣe àwa náà wàá tún fẹ́ láti jù jẹ lọ ọlọ́run nínú ẹ̀jẹ̀ aláṣẹ àtúnà òníyà ilẹ̀ nínú ẹ̀yà yìí mìíràn a ṣe èṣù ní a ṣe lẹ́yìn tí wọ́n máa dà wọ́n tí wọ́n gbàgbọ́ tí wọ́n máa dà wọ́n láàmú ìgbà tọ́lọ́run wá ń sọ tọ́lọ́run wá tún sọ lọ ọlọ́run wá ní yába ní adam huzuzi mẹ́ta kú èèyàn màá nàbí ádámà tẹ ẹ jẹ mọmì ní òdodo tẹ ẹ jẹ mùsùlùmí tẹ ẹ bá fẹ máa lọ mọṣáàṣì ẹ máa wọ aṣọ yín zina gari ọṣọ ẹ ṣọṣọ lọ ẹ márùn lọ mọṣáàṣì ẹ wọ aṣọ tó balẹ tí súnà mú wá fọkùnrin àtòbìnrin yín kẹ ẹ wọ o wọkùnrin wọṣọrabu ẹ máa jẹ ẹ máa mú wọlá tún ṣeré fún ẹ wọlá tún ṣeré fún ẹ sì má ṣe kínní ẹ má kọjá àláwọ. إنه لا يحب المسرفين ولو أن كل من حرم زينة الله التي أخرج العباد والطيبات من الرزق زينة الله بالو سو يكي وو إما في وولي تالو عنك لي وو فين تبو سيفون إنت فيفا يوم بناني يقول تابالو باتي باتي كوبيتو تاتي لي وطو ẹni pé ọmọ mùsùlùmí ẹ ní bá mùsùlùmí ọpẹ mùsùlùmí lé ẹjọ́ wa wo sí ti wáyé káwò ìjẹ́ ní tí ìbá pa àwọn tí a ń kọjá lọ tá n bèrè ọkọ ọlọ́kọ̀ọ̀kan tá ní kí wọ́n ṣe ẹ sáré ó kéré ọpọ ẹ rí mùsùlùmí tó nǹkan náà ń bẹ ẹ wá wò bó ti wí ṣé aṣọ tí islam ni ọwọ́ lọ́wọ́ bì lọkùnrin wa tó bẹrẹ wa ọkùnrin mi yóò fi kéré dì ní lẹ́sẹ̀ lórí ẹ̀ dàrú yóò kàwọ́ pàǹtì lásán ẹlòmíì wọn bá débi pé wọn fi ṣòkòtò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ dì ní ìṣe ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ bá ṣe mùsùlùmí wọ̀ sọ pé ọmọ wọn tiẹ̀ islam làwa ń sọ tàwíìdù tọlọ́run àṣẹ tọlọ́run pa àwa làwa ń sọ tí ì bá ṣe mùsùlùmí wò bọ́ fún wọn lọ mọ ibi tó ti ní pẹ́ mọ́rin òwò ṣùgbọ́n islam ó làwọ̀ gbọ́dọ̀ rin òwò tí islam fi kọ́ wa nìyẹn ọwọ́ àwọ mùsùlùmí tí ń kọ́ pẹ́ẹ́ tí ì ṣe mùsùlùmí tí ń òwò gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká jìnnà sí i àwọn ìwà ti sọ fún àṣọlọ láwọ àlẹ wà sálámà ó ní ẹ máa kọ́ sí wọn ẹ máa tọjú ọ̀nà wọn ẹ máa kọ́pì wọn débi pé bí ẹnu ọfà bó ti tẹ̀lé ìdí rẹ̀ bí ìdí ọfà ti tẹ̀lé ọrùn rẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà máa ti tẹ̀lé wọn lọ kódà bí wọ́n sọ pé ẹ padà lẹ́yìn pé rárá ẹ dákun ẹ tún máa bẹ̀bẹ̀ fún títẹ̀ lé sọlọ láwọ àlẹ wà sálámà ọjọ́ tó ti sọ ẹni wọ́n pàṣẹ ẹ̀kọ́ mákìrún wọ́n sọ pé ò kírun ẹ abíkò fẹ̀rún lẹ̀ ni tọ́lọ́ ò fi lẹ̀ nítorí tẹ́nìkan lágbára lé ọ lórí ta ló alágbára lé ọ lórí tọ́lọ́ ọba abíngbà tí ń bẹ lọ́lọ́ ni ọmọ abẹ tí ọba sí má ta ló lè mú gbogbo orí kò lẹ́ẹ̀kan náà àlọ́à gbogbo tí ọba díẹ̀ ṣe ẹ lọ́wọ́ òun ni ó gbélé fẹ̀ sí kì í ṣẹ̀ṣẹ̀ ni ó gbélé fún nǹkan ọrọ̀ ayé tiẹ̀ èmi máa sọ fún ọ pé ọgbọdọ kírun òun ó gbọ ṣíṣe ọgbọdọ ọgbọdọ kírun kí ọfẹ kírun fún ọwọ àlọ máa yọrun kí ọlọrun àtún àdán owó lórí ẹ yóò àjẹ ìyàpọ yọrun kí ó lè dìkìlẹ ìṣẹyìn pé kí iṣẹ yẹ ya gbélẹ èmi fẹ máa kírun iṣẹ nìkan ya gbélẹ fún òun pé ẹ jẹ ń wáṣẹ lọ bòmíì ọlọrun ti sọ nù kúránì pé wàá máa yẹta wà kálí àlọlá ìfàwọ àhásùmùú tọba bọlọ ń dún ọlọrun tó ọ ọlọrun tó ọ oní ọwà mi fọ ibi tó ti ń bọ tó ti rí sẹ ee débi tó ń lọ nù ibi kan ló ti ń bọ tẹlẹ ó ló sọ ẹmí ẹ rọ tó fi kú kó tó di pé ọlọ gbaṣẹ ṣé kò alágbá láti sọ ẹmí ẹ rọ lẹyìn tí ọba rí sẹ náà abígbà tó rí lórí kò rí tọba ipò tí ì rí ń kọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni ká máa ronú sí má jẹ́ kẹ́sìn ọlọ́run bó gbélé nítorí nǹkan ayé o jẹ́ kẹ́sìn nǹkan ayé ni ó gbélé fún kínní fẹ́sìn fún tọ́lọ́run ọba yí a sọ fún pé máa fọ́ mú iṣẹ́ rẹ tọ́ba kọ́ tọ́ sọ bẹ́ẹ̀ tọ́ wá yọ ẹ̀ ṣinṣin ọlọ́run wà tó àṣírí rẹ ọlọ́run ó tulé lọ yóò àlẹ́ òun bí sẹ́wọ̀n ọ̀wà jáya ọ̀jára ayé ọ̀jà ọ̀jẹ́ ni ọlọ́run ọ̀jẹ́ ni èṣù mathematics lẹ́yìn pé èmi fẹ́ ẹ̀sìn ti àtọ́jú pé ẹ̀dàkọ̀ ẹ̀sìn orí ọlọ́run lè fi ṣe sábàbí gaga tẹ́mi tí ó bìnrin pé wọ́n bí irú ẹ̀sìn wo lẹ̀ ṣe yìí wọ́n ṣàlàyé ẹ̀ fún mi ọmọ kàkún pọ̀ o tí mo ní gbàṣẹ́ lẹ́nu ẹ tó ní kí ṣe ọmọ lọ òun gá lè di mùsùlùmí lórí ẹ tọ́lọ́ wọn fi sábàbí pé ó fẹsẹ̀ ó proud pẹ̀lú ẹ̀sìn ẹ mùsùlùmí lè ni wọ́n á ń fi ẹ̀sìn ẹ̀ hàn má ẹlòmíì ti torí pé wọ́n fẹ́ lọ ìlú òyìnbó yọ fanugba ó ti jẹ́ torí pé wọ́n ní fóun físà wọ́n lè má fóun físà wọ́n lè sọ pé tẹ́rọ́rìsì lòun ó lọ fanugba ẹ̀ oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ àwọn àmọ́ fẹ̀sẹ̀ pamá wọ́n fẹ̀sẹ̀ ọlọ́run pamá o tó o bá fẹ̀sẹ̀ ọlọ́run pamá ọlọ́run ló fi wọ náà pamá wọn náà ò ṣe gbérí jù bá ń lọ fẹ̀sẹ̀ ẹ̀ hàn ìwádìí jẹ́ àgbàjá ń pe mùsùlùmí ní alákàtàkì sí alákàtàkì tì wọ́ ó bẹ̀ gbọ́wọ́ náà ní bìlíìfù pé ìsìláàmù alákàtàkì tì ní ṣé ìsìláàmù ní dáwọ́ gbọ́n tí ń dálẹ̀ ní dálẹ̀ gbogbo olùdókòwò tí ń ṣẹlẹ̀ ṣé ìsìláàmù ní dálẹ̀ ìlú mùsùlùmí náà ní à ṣé mùsùlùmí ní wọ́ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ń pààyàn bẹ́ẹ̀ wọn náà ó ti yẹ kí wọn náà kún kálukú rí èmi àti ẹ̀ńtẹ́ ń gbọ́ mi nítorí náà lati ma copy pe isa ma wo kini bo ba ti se na le no ha fiti o ha bi bi mi tin se temi ye ko wa je kolohun do kolohun do ti o gbogbo nto ba fi pa mi na o ku nbe na ni bo fi pa ma njo kan na wo mo na ku nbe iwo na pa ma sabe le se olohun se gbo pa ma yo wa ku o wa ku jo to ma ro ejo to ru fo olohun yi pe sababi ti mo fi se ni ti o ba wole ijo ti o ni sise ma ise je ni o se le aye o ri se ijo je na wa jabo o ri yan kan mu wa ko isaye lati pada wa sise ma ejo bi le aye ni ati se nkan o wona de akhirata iya daru qura al qiyama o ni bi ti ti agbe lo titi ti o ma se ku ile le pa je bi so yi pe ara pe eyan bo won ni munasaba ti fi mu hadisi wa nu tawhid wa tanka ona ni pe ara bibo ni ara wasanu ni ara pe amu won lo sa tori ati believe yi pe ti an ba ti so ye ona la bege awa no si ni agba la so yi pe a fe se in ti o je ti wa tolorun fi tolorun pa wa la se o ti mu won ni keni o ti mu lo sa o ti mu lolorun to ye pe oya mo ti be ni o se ara e se ti eni o fi control bi si aye ti e oni ko control bi si aye ti e ki se se elesin ile jo ka mi pe anabi muhammad sallallahu alaihi wasallama inna li allah bani fi soro imam tirmidhi ati hakim inu hadithu abdullah ibn amr ibn as o wa tun ma di ti kan wa olorun nabi sallallahu alaihi wasallam so fun aye pe hatta law kana fihim man ya'ti ya ummuhu alaniyatan lakana fi ummati man yafal dhalik sallallahu alaihi wasallam odi into awon malewu gan gba yi pe haram ni koda ti a bari lodo awon ara bi ti a ri kan to mu ya re ta tin ba sun tin ba lo po nta ola awon malewu no copy e la kana fi ummati man yafada ari no amalei mi je to pe ah e to dani gbogbo je won ran dada kiri aye yi ni bo lati ko njo na lude abi bi film ta wo na ni abi ni television ta wo na ni abi ni ran dada ta wo kiri na ni ta ngbo to ti wonu ile eni kokan yukhulu buna buyuta hum bi aidihim wa aidil mu'minin al qur'an wọ́n yóò kú jùlọ gbúta ohun wọ́n ma fọwọ́ ara wọn àwọn ọ̀tá ìsìtàmù ọmọ fọwọ́ àwọn wọlé ara wọn wà é dìlì mọ́mìnì náà àmọ́mìnì náà ma wọlé mọ́mìnì ní fọwọ́ ara ẹ̀ wọlé ara ẹ̀ ní ìsìn ilé mọ́mìnì ti wó ìkànnì ń bọ̀ ní ìsìn bó ṣé wọ́n mọ̀ mọ́mìnì abẹ́jọ́ máa yẹ kẹ́ni àkiri ni mọ́mìnì ọmọ mọ̀mìnì lọ́rọ̀ máa ra tí ó yìn tí wọ́n máa fi sọdún ọdún tí ó sì ní ẹ̀sìn tiẹ̀ nítorí náà kí lo fẹ́ jẹ́ àmọ́ mọ́mìnì bí àbọ̀ ń gbé ẹ̀sìn rẹ pamá kálukú yọra rẹ wò òun tó ń bọ́ kiri bẹ̀bẹ̀rẹ̀ ìdílé ń bọ́ ṣòkòtò sí ṣé ìsìláàmù ló fi lè nkọ nítorí pé tí wọn ti ń bọ̀ ọ̀yá ẹ máa bọ̀ lọ́la ni gbogbo ọmọ lórí òun jáde inú ilé mùsùlùmí ọkàlì ọ̀dàbọ̀ náà ni ó sì padà náà káàbọ̀ náà ni yóò tí ìsìláàmù sọ yí pé èṣù ló mú wá ìhòhò náà ni èṣù fi lo ìhòhò lọ́sọ àwọn bàbá wàdà bàbá wà àti ìyá wàdà jọ sí tó sì lè hànkú láìjẹ náà èṣù náà lọ́wọ́ gbẹ́sẹ̀ lé lórí gbogbo tí ẹ ṣe náà ní wúwo náà imú muslim ó tún gbà wá nínú àdínyìn sọ̀bán kọlọ̀bà ní ẹnu sí ọlọ́run nabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́sọ pé inna allah zawwa li al-ard hadithu yi ta fe kai hadithu gbuni ibe sallallahu alaihi wasallam o so awon apere ati awon ami opin aye o so fa nbe awa ma mu loko kan a ma fi jo nti a ri ni isin imam muslim lo gba wa authentic hadith ni latodo thauban kolo ba jenu si ohun sọ fún afọba ni sọ fún pa nàbí sọ báyìí tó ń ṣe gbọ sí tí tó ń ṣe wà ń bẹ ọlọrun bí sọ pé inú ọlọrun záwà ní ẹlẹ ọrùn ọlọrun ọba ilé ayé Olorun sun maun o kojo fohun pe ko won ma wo bayi faraitu mashariqa wa magariba ibi torun ti yo nbe ati bi ti ti wo ohun ri soju bayi sallallahu alaihi wasallam kilo wa kiri anabi ti aniye anabi muhammad sallallahu alaihi wasallam ri wa ni sa turobi mo abelo mo towo sallallahu ba mi mo wa be dawon kankan te fe ma gbo yi fẹni sal to rabbi ni ummati mo belo ba fawon aromodo ma mi ti o tun ma wa o so fọlo yin pe alla yulika bi sanatin amatin wala ba awon awon male awon aromodo ma ti mo ti an ko yi to wa leyin mi in fe ko pa won re ko fi binu pa won re ko fi bi pa won re ko fi oda pa won re ko wa je pe ti o ba sele gbogbo ni o sele sile kan na ti won ni sima in fe be o fe ki won ma po ki islam o ma takani ko le bele won ye lo lo so yin pe takorija kun to wi o mo tu me ni takorija kun ne omo wa na ra ma ma mu omo takorija kun omo wa won na to ra le ka o o lo ba le fun lawo ka takorija kun en to lo so itumo takorija kun mo rasulu toba mani wo na gbo ni pari suratu toba o la ko ni ja akum rasulun min anfusikum ina ila nabi kan ti jade ti sanabi muhammad sallallahu alaihi wasallam o wa bayin olorun asi azizun alayhi ma anitum gbogbo to ba ni lara ki oni ni baduma gbogbo ti o ko ni laba yin koda ko lohun so yi pe nkan bayi ni se to an ko yo ko na ba won ma yo titi be lo pe olodun dakun mo fe ko ra awon male mi lorun ju be lo ewo bi musa ji nda pada ni si lo o ti bi musa ti da ko fa ina matakala tuti kudali eh awon ti an be leyin re wo ni le ki 50 won yo ah ewo male yan le yi si nitori ipo nila o le ki awa ni o pada olorun to gbe marun ti to se ku marun iba to ku marun olorun iya khamsu wa ya khamsun marun yo ma je yo se ma balada 50 e la yubaddal li qawli ladayya on o ti to ba un in de ku ma ju marun lo ku marun sallallahu alaihi wasallam pe 50 la wa anti nki o ri se marun na ki ko raye ki kodogun ikon je apo mara won akipo ni jo lo ba loju mo bi to ti ri nti e mo bi o ke fe ri to so yin oro ke fe ri ni o olo ni inna salata kanat ala lil mu'minina kitaban mawquta olo ni yo kiki o ti fasiku si asiku e ni o ki jibril alisa o si to ki asi o ku o fa na bi la asiku e ibo lo wa ti ari pe ko ki po iye ko si en to so bi o se kun daru o wa sanu wa gbogbo awon kan be ni ma sanu gbogbo ti o ba ko ni ba wa ni maskufu wa alquran to lo ba ni ma se nkan kan lo to lo ba ni pe oda bo ti ni ka ma se le o ye tun wa se le pada hekima lo ba lo fi ni ka ma se lo o fi ko aleko o ya e wa tun se n toro ju bayi lo pada ma nan sakh min ayatin aw nunsiha na ti bi khairi minha aw misliha sura baqara o ni ta ba pare nu aya kan taba ni ke gbagbe e ke ma lu mo olorun n to lore julo tabi ru e na latun mu wa pada n to fuye dakorja akum rasul min anfusikum azizun alayhi ma anitum o bo ti oni la do to binu emi e ke ibaduma arisun alaykum iman soju kokoro daada fun yin bil mu'minina raufur rahim bil mu'minin gbogbo ọlànà lójú òun kẹrin fún yín fẹyìntì ọgọgọ ẹtẹjẹ mọmìnì fàyín tọwọ ìlàwó tí ó bá pàwàjà tí wọn láwọn ò ṣe tiẹ tí ó dìbò ti ṣe wáàsì tó dààmú lóra lórí tó bá ń jẹ́ lórí tó báyìí fàkúlẹ̀ hasbi allah ìbò tó ọlọ́run bá mi mo bá dún láà ìlàhà ìlàhù ọba tí ò sí ọba mi lẹ́yẹ ọlọ́run bá tó mi alẹ́ ìtawà kájú ó ṣe nìkẹ́ni ó ní mo bá dún wọ́wọ́ rọ́bù n lọ gba tó ní àásù ẹ tó tóbi iwájú ẹ ewúrọjọ máa ẹ máa mú wa omi anabi la nti nti o ko lo nu baye ninu la o se di akara kun isura akaja kun o se ni asira o se jo owo mumu wa o ni o ni be lo ba mi fi kini pa won re o to o sa nu wa ikeji do adua to se to fi be lo o ni walla yusallitu alayhim aduwwa min siwa anfusihim e wo se ko ma je ki o ta kankan ko ma je won bori won lati ta aya fi jan ba gba abodi fara won sallallahu alaihi wasallam aya fi jan ba se kini je ba gba abodi fara won mi si wa anfusihim o tara won ngba je ba mara won ja won mu ara ta wo loku mo ko je pe o ta ka o ka di yo ka so pe ya e pa won re mm o ni fa yesta biha be do ta mu jo wa kiri awon ti o bi ni si ma jo ali ki ama ko ma sele wo ti an ba gbo bodi won ma o ko ya de ni si wa fu si ijale ma se laarin ara won o si ma pari e won ma ja won ma pari e ti o ba ti je kara to da si kina o to ni ko ni la ba lo yin ko je gaba lori wona awu ni si o ta to je gaba lori islamu so n lo lagba lati je gaba abi ati tele gbe si ota won kaluku olori ati je eso lori lo fe to tan se ota na lati copy ya loku baba le n to fe so n pa suna ni isin o je pe wo o ke sa se ko yo oro yo gba be ma to won ti je rata o suda gale ti e gan ti e yo sa joji si o mi si wa nfushim o so ye fọlọhun when rabbi call ọlọrun ọba mi wa so fun mi pe ya muhammad wa muhammad sallallahu alaihi wasallam inni idha qadaytu qada'a ibi ọlọrun ọba ti mo ba ti pase kan abi mo se dajọ kan fa inni la yurad ko se n to le da pada mo adua to bi mi to se to ni kin bo se je so fun o wa inni a'taytu kal ummatika alla uhlika bi sanatin aama gbogbo fun o titi di jwa le ki ama eni pa awon ajo re ki so pe mo pa won le kan na ko ma se ni kan ma ara mi ni pa won re ni fi ale mo gba walla usallitu alaihim aduwwan min siwa anfusihim yastabihu baydatahum mi si ni fi ọta taburi won mi so abi to ba je ninu ara won ni ati babodi ọta ta yo wo le o ma te don won ba ko ti won babodi won le bori won o wa wo gugu ya ti nje musumi loni ki lo fa abodi enu ku awon ọta islam na ma farik tasud o do pe ya won te ba ya won ba nle to le je gabale en lori o farik tasud to ba ti faraka to ba ti le defy ankeni aro to ba ti le defy di won to ti pin won papari e je gaba o mo fun ti o ba ti ri yin wo wo le bori yo wala wishtama alayhi min aktoriha wo ba gbogbo awon ota tin be ni aye o ba nkura awon jo o le bori won tenu won ba ti ko wo le bori won tenu won ba ti ko awu ko la man baina aktoriha gbogbo nti bi ti ota ba wa won an dare ja fowopo ka ba won jagun ka pa won re olodun wo le pa yin re agbara awon go le kayin aya fi ti kini ti giri ba lanu sallallahu alaihi wasallam o ti so ma olodun si dohun gba be hata yakuna ba'dhum yuliku ba'dha tu fi ajiki ara won na ni won ma para won ti won ma gbogbo

Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjọ Fàbílá ti ṣe ìṣe ti jẹ́ ọgbẹ́ of Nigeria first man. Ó ti jẹ́ pé kò gbogbo ẹ̀ síbi ọjọ́ ọ̀bí ọ̀lẹ́bí wa lọ́lẹ̀ tí a ó ṣe. Ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 tó jẹ́ ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta ní òpópónà Dapò Bill Street, Off Ladi Pẹ̀rù, ló ṣe Lagos dédé aago mẹ́sàn-án alẹ́ di àárọ̀ ọjọ́ kejì. Olùgbàlejò ọjọ́ Kọ̀mọ́mọ́dù Sẹ́dí, Chief Imam Alayo Musa Kabos, Oshodi, Lagos. Fún ọ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ̀pẹ̀ 08026172989 08026172989 tàbí 08180034061 08180034061 Olùkéde Kẹ́mítì Ìjọ Àpapọ̀, Màsálà.

0: láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baubon.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Tí wọ́n wà ní títí Layọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànnì lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
0: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì ẹpàlùṣẹ́ ilé àtọ̀yíbà Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sin lọ́hun tán a ó wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa ó wà ní mímọ́. Ẹ má jẹ́ á ṣèbàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baubon.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Egbe nípínlẹ̀ Èkó.
3: Àrégbèsọlá òkìkí ẹwà ó yẹ nìṣó níbẹ̀ níbi ayẹyẹ Àrégbèsọlá Family Day Festival 2026 ọjọ́ Thursday 17th September ní Egun Wọ̀wọ́ máa gbòde o. Friday 18th September 2026 ní àkànṣe wá sí ní 15 Akinbaye Street opposite Ọba Ọsọ́lọ̀ New Palace Ìsọlọ̀ ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ aago mẹ́rin ìrọ̀lẹ́. Òní wá sí Fadilatu Sheikh Uthman Sanuṣehu Al Adabi Mufasiru Àgbà Ìlọrin Emirates ọjọ́ Sunday 20th September ètò àṣekágbá ní Ansarudin College of Education 6 Karimu Street Ìsọlọ̀ ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ aago méjìlá ọ̀sán. Ọ̀gálá Fuji Alhaj Wasiu Alabi Basuma àti Alhaj Abdulaziz Sauti Arewa náà máa dàlúbọ̀lẹ̀ lọ́jọ́ náà lábẹ́ adelé olórí ẹbí Alhaj Najimdeen Ìdùnwú Arẹ́gbẹ́sọlá alága ọjọ́ náà Honourable Bayo Aremu Ọláṣojú Chairman Ìsọlọ̀ LCDA Grandfather of the Day Alhaj Chief Taurid Farombi Alado olórí ẹbí alágbèjì Ankari Gate Pass láti Rankara tí yẹn máa pe 08023431478 àti 08179997359. Committee Chairman Alhaj Chief Saeed Ìṣọ̀lá Arẹ́gbẹ́sọlá SA400 Aṣíwájú Ọkọ́ta lolùkéde.
4: Alambisha Real Mawlid Zakara Nabil Muhtadi Aslili Usuli Sayyidi Ìtìhádùn ansọ́rù fún ìdọ́tí tí ìjàníyà of Nigeria lábẹ́ agbóhùn bàbá wa. Mọ́wúláná Ṣékúlì Islam Alhaj Mukaddamu Muhammad Al-Awwal Rọ̀díyàwó Hùtàálà ni bàbá lóṣòdì ní gbogbo múmìnì àti mùmìnì.

0: sọ̀rọ̀ ọ̀hún pẹ̀yìn náà lẹ́rìn arábìnrin yìí ń gbọ̀n báà ẹ̀ńtọ́ jẹ́ bàbá wọn ó ní ìwé ègbọ́ ni àpẹpẹ́ngbẹ́ ni wọ́n ń pariwo arákùnrin kan wọ́n ní bàbá àfa àgbàlagbà ọ̀ràn ni ǹjẹ́ yìí ti mọ̀ wọ́n ní wọn mọ́ jẹ́ ń pè wọ́n lọ bá pè wọ́n lọ gbà wọ́n láago bàbá ni àbí tí ẹ bá yọjú sí wa o ìwọ tó ń pè nílé tẹ wàá dúró sójú kan tó mọ pé ọmọ ṣe o aláìmọ kan kárí lọ bá pe bàbá bàbá ni ẹ yọjú bẹẹ bá ń bọ báyìí ni ẹ ṣe báyìí kàsà báyìí káwòdì ó dọdọ bàbá o ìmọ̀pọ̀ o ọgbọ́n bẹ o ẹ̀rọ ayé bà mí ń gbà á débẹ̀ bàbá wọ̀wọ́ ẹ̀ owó orí ẹ̀ bàbá ni ọ̀kárẹ̀ ìràwọ̀ lọ́mọ ìwọ tí ò gbóbò láti orí dé ṣàlẹ̀ ta lọ̀rẹ́ rẹ tọ́ ọgbà sọ fún ó ní àṣọ n ò gbà sọ fẹ́nìkan n ò gbà sọ mi fẹ́nìkan ọ̀nira ni ronú sí dáadáa lọ́ba ní àfijọ́ kan o èmi àtọ̀rẹ́ mi ròde bá a sì ti tò dédé àwa sá aṣọ wa sẹ́yìn kò lè pé kọ́ gbẹ díẹ̀ ká tó kà wọlé àmọ́ ọ̀rẹ́ mi rí tiẹ̀ èmi ò rí tèmi bàbá ní gbogbo àwọ̀tẹ́lẹ̀ tẹ́ wọ̀ tẹ́ jáde lọ níbẹ̀ náà ó ní n ò rí kankan n ò sì fi ṣèbínú lẹ́wọ́ ó fi ṣèbínú ọ̀kan ìláyé ibi tó já ọ sínú o ǹjẹ́ lọ mọ̀ pé aṣọ rẹ tọ̀ ń wá ká pẹ̀lú gbogbo nǹkan àwọ̀tẹ́lẹ̀ rẹ tọ̀ ń wá kiri ọ̀rẹ́ rẹ ló kò ọ̀rẹ́ rẹ lọ lọ fi ṣáájò ọ̀rẹ́ rẹ ló gbogbo tiẹ̀ ògo àbáwáyé rẹ lọ̀rẹ́ ti gbà ló gbéwọ̀ n ti ṣiṣẹ́ fún ọ ìlara rẹ ni wọ́n ń ṣe báyìí láṣẹ báyìí kàsá báyìí káwòdì ọ̀rẹ́ arábìnrin yìí ó jókòó ògùn bọ́lá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sunkún kíkankíkan ẹ wo ọ̀pẹ́ ní fọ́lọ́ wọn bá mi ìdúrà ànímọ̀ kàyé bàbá tẹ́pà iléeṣẹ́ wọn ń bẹ ní nọmba 61 sandos avenue ní abúlé ẹ̀gbà nílé èkó àwọn ní sunúgbọ̀ owó ètò yìí nọmba àwọn rèé kọ láì fi bẹ́ẹ̀ bá pè wọ́n bàbá arúgbó àfa 0033735570 0033735570 nọmba àwọn gbogbo ẹ̀ ń bá máa búlẹ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ bá ti dé mobi bus stop ìgbẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀gbọ́n kadà.
1: bá a sì máa fara gba ètò wa ìtòyìn àdìtú tí ìtú ìtàlẹ̀ ètò ní ọpọlọpọ dá sí ní abẹ́nú a tún tẹ̀síwájú níjọ mẹjọ ní agbára ọlọ́run ọba orúkọ rẹ̀.
2: akínjẹ̀mí kẹ́hìndé ni orúkọ tèmi.
1: lórí kéèké bá a fún ti ara ríro àti gbogbo ẹ̀ ojú òpótẹ́ fi lè gbé ẹ.
2: ti ẹ bá fẹ kéèké bam organic bam.
1: ojú òpó.
2: 08020565799 lẹ́ẹ̀kan sí 08020565799.
1: blessing àlùkò adúpọ̀ lọ́wọ́ rẹ o bó ṣe ń ṣe ni ọmọ ṣe o mọ yìí wá padà 08034057141 lágbára ọlọ́mọjọ mẹjọ ẹ̀ tó pàdé wa lórí àkọ́tún ibi tá a roko ti sibẹ̀ láti fàbọ̀ sí ẹ̀ láǹfààní àti pè wá àwọn tó pè lábẹ́nú àdúpọ̀ lọ́wọ́ ẹ̀ ṣe o.
3: kò sún ọ̀rẹ́ mi ó dẹ kú palẹ̀mọ́ wo à ń pamọ́ jàre kí ló dé tó tún wá fajú ro lóòótọ́ gbogbo ètò ti tó àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ táwa lo rògbà lè gbóúnjẹ yìí fún gan kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́ ṣé ò tí gbọ́ nípa ó já sọ́pẹ́ food palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọ́pẹ́.
4: wo ó já sọ́pẹ́ food palace ní ìdáhùn fún àwọn alayẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bíi rice fried rice jollof rice amala iyán ẹ̀bà bẹ́ẹ̀ làṣàrú ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn bí wọ́n ti ń dáná èyí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fún àwọn alayẹyẹ tí wọ́n náà bá fẹ́ kàn sí ó já sọ́pẹ́ food palace ìwọ náà máa bọ̀ ní number 67 ìjẹgun road car wash bus stop ìkọ̀tún nípínlẹ̀ èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-6364-5272 tàbí 080-7976-0217 080-7976-0217 ó já sọ́pẹ́ food palace níbẹ̀ ló ti ń já sọ́pẹ́.

0: fẹ́ káàkiri gbogbo iléeṣẹ́ rédíò tí mo ti ń ṣètò wípé tẹ bá gbọ́ ìpolówó kan lórí rédíò àwọn kan wà o tó jẹ́ pé wọ́n sá lọ sórí rédíò nítorí pé kí wọ́n lè gbààyàn ṣùgbọ́n mo máa ń sọ ní gbogbo ìgbà pàápàá jùlọ tí mo bá wà lórí afẹ́fẹ́ báyìí wípé tẹ bá gbọ́ ìpolówó kan lórí rédíò rédíò tá a ti ń sọ̀rọ̀ yìí ti jọba ní ìjọba àpapọ̀ lónìí kìí ṣe aládàáni gbogbo ohun tó sì ń gorí afẹ́fẹ́ ń bẹ̀ pátápátá ni wọ́n ń yẹ̀wò wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ bàbá orí ọ̀fẹ́ spiritual center ẹ láǹfààní àti pè mí kí n tó kúrò lórí ètò mo máa ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó tó di pé pìrìsẹ́ńtà ó pe nọ́mbà rẹ̀ pé nọ́mbà òun rèé kẹ́ ẹ mọ̀ pé n ti ń sọ ọ̀dà lójú tádà ọjọ́ àbó kì í sì ti pẹ́ ní sàábó nínú òrírí ayé sísọ kìí sọdún mẹ́ẹ̀ẹ́dógún kìí sogún ọdún kódà kìí sọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a ti wà lẹ́nu ẹ̀ adúpẹ́ o adúpẹ́ pẹ́ òkun ntọ́ bá dàbí òkè ìṣòro tẹ́yìn fúnra yín mọ̀ pé ó yẹ kẹ́ ẹ tẹsẹ̀ lébọ̀ ó yẹ kẹ́ ẹ rìn síwájú kẹ́ ẹ na sẹ́ẹ̀ta kẹ́ ẹ béèrè pé kí lọ́nà àbáyọ ẹ kàn sí bàbá yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi pè wọ́n nì ẹ̀yin tẹ́ ẹ gbọ́ nínú kinní jíǹgù yẹn tẹ́ ẹ rí nọ́mbà yẹn mú dáadáa àbí kó má lọ jẹ́ pé bòmí ní ọjà sí ẹ jẹ́ kí n pè fún yín 08034962522 ẹgbọ́ dáadáa 08034962522 tàbí 08128718630 bẹ́ bá pè yẹn tí ó bá bísì ẹ lè pè kejì àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà ni bàbá orí ọ̀fẹ́ fi ń ṣe whatsapp ibikíbi tẹ́yìn bá ti ń gbọ́ kó mọ̀ jẹ́lẹ̀ yìí kó mọ̀ jẹ́ nàìjíríà ẹ láǹfààní àti bá wọn sọ̀rọ̀ lórí whatsapp bóyá torí ọmọ yín tó wà lókè òkun tàbí torí ọkọ yín tó wà lókè òkun ẹlòmíì bẹ nílùú òyìnbó láti bí ọdún mẹ́rin márùn-ún tó jẹ́ pé ń tọrọ jẹnu tí wọ́n tún ń fowó ránṣẹ́ sí i láti nàìjíríà tọrọ ayé rẹ̀ òye tí ò lójútù ilé òṣìṣẹ́ wá ìtìjú ò lè jọ wálé àìmọye irú ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn rèé 08034962522 08034962522 àbí 08128718630 08128718630 ẹ bá ń lọ sọ́dọ̀ bàbá orí ọ̀fẹ́ ẹ̀yà bá ń lo bágbẹ̀ bá ń lo kò yọ mọ̀kọ́ lọ́wọ́ ẹ gbìyànjú ẹ mú owó káàdì ẹgbẹ̀rún kan lọ́wọ́ kẹ́ẹ̀sì gbìyànjú owó díẹ̀ lọ́wọ́ bàbá orí ọ̀fẹ́ kìí chaajì èèyàn o orúkọ ló ń rò wọ́n orí ọ̀fẹ́ ti ń bẹ lọ́dọ̀ wọn tọ́lọ́run fi sákàtà àwọn pọ̀ tí kìí ṣe díẹ̀ ẹ jẹ́ ń dókè lọ́run ká wá wọnú ètò lọ.
1: Orúkọ roni ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tí ó ń jàbí ètì àìrí ọkọ tàbí ayafẹ́ iṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí tàbá ìrọ́mọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà àlùkùrá ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́ gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá bí agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́ ẹ̀ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní nọmba 9 honorable street olówó labor stop along lasu ìsẹ̀rì road iṣu sí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128718630 lẹ́ẹ̀kan sí 08128718630 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lóníkò dé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
0: ọ̀rọ̀ rí o ẹ mọ̀ wípé nínú ayé kọ́lọ́hun kò sàánú ni o nígbà ati mo gbo ti mo gbo iku ogogo omo kulodo ah moronu o mo joko kini ti moro oni pe keda o to sare aye ko to rin sotun rin sosi lati wa okiki lati sise debi okiki ah ke sise kekere o ke sise kekere o ti eyan ba pe omo 80 odun tabi 80 koda ko le ni 80 ko poju ni di okiki ni toloyinbo pe ni stardom ke yo je celebrity titi ti o fi pe awon ojo ori ta so yi ko poju ah Alhaji Babatunde Taiwo Alazam Ogogo ko ma gbo nso ko ma gbo nso lala keji o gbiyanju ninu irawo ti ogogo ti nlo rawo ti won ti damo gege bi star ki soro ogun odun egbo ki soro ogun odun tori pe awon kan be ti won ti po mo ogbon odun bayi ti won gbonju ba ogogo ninu star ni lilo e wa ri bayi ko ba je pe eyan ki ku laye ko ba